0: Yeah, it's your boy Hess. I'm the H to the E to the double S. Don't touch that dial.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustapha J.P. Bàbá ṣebí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustapha Màmá ṣebí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà gbàrà mi fún mi. Special Mega Crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ní ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣebí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣebí ọba láyé wa. Ẹ ti sì máa forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣebí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣebí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: mi re o ni tuma en to ma fi ogo aye re han o loruko Jesu o ya lo pade e iran ni eni kan lo ma ba ori amo ni ojo to ba pade en to ma fi ran re han o ma dabi magic ni en to ma fi ran re han o en to ma mu iran re se ani iran ayanmo re loruko Jesu o ya lo pade e mo so tele ni oni ojo isinmi pe Boluwa ti nbe ti emi e wa ni waju Oluwa eni ti emi duro igbe aye nira to gbe yen o ti to ge tori pe enikan nbe t'Olorun pese fun o ta yan fun o to ma ran ayan mo re lowo to ma ba oru eru e to ro po wuwo yen to de ma fi e ni owo ti e eniyan je yan lo kai mo duro bi ko ati iriju Olodumare en to ma fi ran re han o ti o mu iran re se to ma ran ayan mo re lowo ki o se to lo loruko Jesu wa pade e
1: amen
0: yes o ma pade e
1: amen
0: yes o ma pade e
1: amen
0: o ma pade e
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: oruko mi o yi pada apostle ati woli SMO Mustafa JP baba se bi oba lati jo Seed of Christ Golden Church Land of Reality tolujo a wa ni Baremu Idiobi Airport area ni ilu Ibadan loruko Jesu o mari anugba
1: amen
0: bo so fun pe to ba ti de ore meji agugu so fun enikeni pe o nlo si se bi oba ko senti o mo be olokada mo be morua mo be oko fe ti e ma wa papa ni owuro ojo isemi bayi loruko Jesu oro re adayo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so fun pe on the 16 17 and 18 la fi wa ni lu fu ape ko nse ipare osu ba so fun awon to yi waka pelu ogo olorun akase ni ipade yi e mo nkan tan pe ni ororo so fun ape osu ororo o nla wa yi loruko Jesu a setin be ni ororo o ma jaide re parapata
1: amen
0: in the name of Jesus
1: amen
0: iyan nikan ko so fun wa pe ni opolopo Thursday ati Sunday bayi ni mo ma nwa ni ilu Eko Lasu Igando Road Hotel Bus Stop so pe sibi oba lo nlo ko senti o mo be mo gbadura aye re ma dide
1: amen
0: be ni mo laye re adide
1: amen
0: e gbo ohun ti mo gbo bo de kede fun gbogbo awon alufa patapata adeti ya orosimo oni akase ororo ni ti a fi ororo si ori gbogbo eniyan mo de ti kede pe he gbiyanju ko mo ororo re dani mo ni ko ka san force laaro yi wa de ma mu bo ni church ma gba pe to ba ri pe ororo re o po mo ki lo ma se ri po lo ra ororo tutun wa se die kuro nbe tori pe won ba anointi ororo yen owo ti mo ti gbadura si furara mi ni ogajo oru oni won ma bu sibe mo gbadura eran lowo si ado gboro ri eran lowo etewo si mi boluwa ti nbe ti emi e wa ni waju oluwa en ti emi duro aye re ma kan eran lowo
1: amen
0: so pe oluwa mi
1: oluwa mi
0: mi o le deru igbe
1: mi o le deru igbe
0: tani o ba nbe
1: tani o ba nbe
0: so pe oluwa lowo ni
1: oluwa lowo
0: oluwa
1: oluwa
0: oluwa lowo aye mi da
1: oluwa lowo aye mi
0: e mo pade mi kankan
1: e mo pade mi kankan
0: in the name of Jesus
1: amen
0: wa pade e
1: amen
0: o ma pade e
1: amen
0: o ma pade e
1: amen
0: in the name of Jesus
1: amen
0: igbe aye ta wa yi awon eran lowo nbe lowo eniyan awon kan nbe lowo woli igbe aye ti o pade woli o da be ti destiny re kan remain hidden iyen ni pe eni ti ayanmo re ma wa ni ipamo en ti ayanmo re ba wa ni ipamo won ori niyan en ti won ori bo lo ti be se lore eyan le ma rin laarin opo eyan but won ni ri awon a ti o je woli olorun fun ni ase bi meta bi merin ma ka die fun nbe the interpretive season won fun awon eyan ini itumo igba pe akoko iba e lo se ma ri won ma interpret season fun e won awon lo ma decode spiritual movement won ma so ohun ti rin ninu emi ni ikoko awon lo ma so fun e o le ri won awon lo ma detect demonic patterns kina se won se akiyesi igbekale okoko ile olukaluku awon lo ma expose awon invisible obstacles ìyẹn ni àwọn àsì kọ̀kọ̀ tí èsù mọ́ ń dènà àwọn èèyàn they see what you don't see àwọn lórí tó rí they hear what you don't hear àwọn ló máa ń gbọ́ ohun tí ìwọ ò lè gbọ́ they design what you cannot design wọ́n máa ní ìmòye ohun tó ò lè ní ìmòye ẹ̀ nípa wòlíì ni ẹ tẹ́wọ́ sí mi sà mo wí lórúkọ jésù gbogbo agbára dání dúró nú ayé rẹ wọn gbiná lórúkọ jésù mo máa mẹ́nu bà lọ́kọ̀ọ̀kan èyí tí máa mẹ́nu bà lónìí ni pé àwọn ló máa ń jẹ́ kí àwọn ohun ògùn ayé rẹ tó fara pamọ́ àwọn ló máa mú wá sí ìta wọn ò ní jẹ́ kí ògùn ayé rẹ kó wà ní ìpamọ́ nípa wòlíì ni ìlọsẹ nílò wòlíì rírí wòlíì lójúkojú ó ní àwọn nǹkan tó máa ń ṣe lọsẹ gbọdọ rí wòlíì rẹ ní ojúkojú mo gbàdúrà mo ló máa rí mú mo ló máa rí mú àyànmọ́ kan òun ni sọ́ọ̀lù ń gbé káàkiri kò mọ irú àyànmọ́ tóun nínà ó wòlíì ló dìtẹ́ẹ̀tì ẹ̀ ẹranko ló ń wá káàkiri bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù ń wá ẹranko ṣùgbọ́n wòlíì ló wá fi ìjọba hàn án kí ni ìjọba wòlíì ló yẹ kó mọ̀ pé odidi ọba ìsẹ́lì ni ọ́ kò láàláì rí kò rí ìran ẹ̀ rí òun náà máa ní plan fúnra rẹ̀ ọ́ máa ní ìran fúnra rẹ̀ ó máa wù ú bẹ́ẹ̀ bàbá ṣe ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó láwọn ìbákasí ẹ òun náà lè máa ní pàtí nírú ẹ̀ ìran tí bàbá rẹ̀ fi hàn nìyẹn bàbá tó bí ẹ lọ́mọ ó máa sọ fún ẹbí pátán lè yín ṣe rí ìdojúkọ àti ìlàkọjá ìran tó wà wòlíì rẹ ló máa fi ìran ọjọ́ iwájú rẹ̀ hàn ọ́ pẹ̀lú bí tó ń lọ eléyìí nínú ìwé Samuel kínní ní orí kẹsàn-án tẹ́ bá kà láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ogún olúwa sọ fún Samuel pé ní wòyí ọ̀la èmi ò fi ẹnìkan hàn ọ́ màá dárí ẹnìkan sí ọ nígbà tí òun máa dé òun ló fi mọ̀ pé Saulu ni torípọ̀ lọ sọ pé ọkùnrin náà tí mo sọ fún ẹ̀ ń pa ìlànà òun lélẹ́yìí òun ni yóò jẹ́ ọba lórí Ísírẹ́lì ọlọ́run ló máa ń bá wòlíì sọ ohun tí ènìyàn yóò jẹ́ àti ìdojúkọ ènìyàn àti ntẹ̀yàn fẹ́ jẹ́ láyé wòlíì ló máa sọ fún ẹ láì sí wòlíì ìgbé ayé ènìyàn ó lè wà ní ìpamọ́ ẹ tẹ́wọ́ sí mi mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹ lórúkọ Jésù àyànmọ́ ẹ tó wà ní ìpamọ́ kó máa jáde bọ̀ àyànmọ́ ọmọ rẹ tí ń bẹ ní ìpamọ́ máa jáde bọ̀ báyìí máa jáde bọ̀ in the name of Jesus ó máa dùn mí tó bá lè get lára òróró tí mo fi àkókò sílẹ̀ odidi ọ̀gànjọ́ òru láti yà sí mímọ́ tá a máa fi sínú òróró rẹ tó o bá gbà ń bẹ̀ ó máa dùn mí tó o bá gbà sí àtàrí rẹ ó máa dùn mí òróró máa ń ṣiṣẹ́ agbára ẹnìkan sọ wípé ó ní ọmọ tó wà ní ìyàwó wọn sọ fún pé ọmọ yẹn mọ̀ ti dàbù ó ti dàbù àkíní kan ẹ mọ̀ pé ní táwọn dókítà kọ́ nìyẹn wọ́n sọ fún ohun tó ṣẹlẹ̀ fisikálì wòlíì ló máa jẹ́ kó mọ̀ pé in the realm of the spirit nothing control physical bẹ́ẹ̀ ni nígbà tí wòlíì fún lòróró kí ló fi òróró yẹn ṣe ẹ gbọ́ lẹ́nu ẹ̀ mú bọ̀.
2: Orúkọ mi ni Pastor Kehinde láti Ìkòròdú branch. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá Ṣébí Ọba ní Seed of Christ Golden Church, Land of Reality. Ẹbí mi ṣẹlẹ̀ báyìí wípé ìgbà tí ìyàwó mi wà nínú oyún. So ìgbà tá lọ ya scan, wọ́n sọ pé ọmọ yẹn ó jókòó pé kò kọrí bó ṣe yẹ kó kọrí. Àyà ìyàwó mi ṣáà ń já. Bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé kò sí ti Ọlọ́run Ṣébí Ọba tí kò lè ṣe. Ó wá ṣẹlẹ̀ pé nígbà tí dádì lọ sí abúlé ẹ̀gbá that's June oṣù kẹfà ní ọjọ́ Sunday yẹn tán announce ní inú rédíò pé táwọn bá ti kúrò ní Ìgàndò àwọn máa wá sí abúlé ẹ̀gbá ìyàwó mi wá lọ síbẹ̀ dádì gbé ọwọ́ lé wọn lórí wọ́n dẹ̀ pray fún wọn ní ọjọ́ Monday rẹ̀ ní ọjọ́ yẹn clinic wọn bọ́ sí bó ṣe lọ ya scan yẹn padà ọmọ yẹn ti turn padà fún ara ẹ̀ so ìgbà tó di inú oṣù July inú oṣù keje ìgbà yẹn àsìkò tán fẹ́ bímọ ó ti ń tó bọ̀ so ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Friday bó ṣe ṣẹlẹ̀ pé mani ó ní ọmọ tí mú mi ò bá ní ó dà kò sí wàhálà kí ló wà lọ́wọ́ ẹ̀ ó ní òróró white mo ní white ni ó ti ṣiṣẹ́ ń ta fẹ́ kó ṣe ó dà lọ gẹ́ẹ̀tì omi ṣe bí ọba lábúlé ẹ̀gbà wọ́n bá sáré lọ gẹ́ẹ̀tì omi bí wọ́n ṣe gẹ́ẹ̀tì omi yẹn wọ́n bá Pastor Daniel so Pastor Daniel wọ́n gbọ́wọ́ lé wọn lórí wọ́n gbàdúrà fún wọn nigba to ma di ago mesan le won de bi omo okunrin.
0: Let somebody shout hallelujah. Sopo Oluwa agbara to fi gi dabu di ona me
1: agbara to fi gi dabu di ona mi
0: Oluwa dana so
1: Oluwa dana
0: Oluwa dana so
1: Oluwa
0: dana so
1: Oluwa dana
0: so
1: Oluwa dana
0: so
1: Oluwa dana
0: so in the name of Jesus. Sopo Oluwa
1: Oluwa
0: ta lo dina mama mi
1: ha dina mama
0: si ojo ma mi olo
1: Oluwa
0: in the name of Jesus, we tell you, man,
1: Lord,
0: you are no go, man.
1: Oluwa
0: dana so wa. In the name of Jesus, aye man, die ya lowo. Ewo isere tu sele si solu. Wo so die to wa ra koka kiri. Odi job already. Boko ni ran ye. Ira wa woli. La fi ran fu. La fi ma fu. En la siloju. Tole so fun o nti olare yo je e tewo ti mi sa bo so tele olare ma dara wa di ologo eniyan wa di ologo eniyan nigbati ireti ba pe woli lu ma pe omo mi kala America oni daddy oni won ti da duro won to pe to ba ti ri we to ba ti ni we to ma bi proof for we we say iko won o da duro o de soro yi ni on the 29 on the 29 osu to koya. What is going to be September 2? Pe won da duro. Ke lo ma se. Ibo ni o ti ri we. To ti gbe wole ti won de da lohun. Woli fi ase soro. I anyama eniyan. Eyan le fe da duro. To ba pade woli. Ase ma tenu woli jade. O ni kan to ma se. Idi ni yen o nilo ko ri woli re lene. Ni gbogbo practice wa pata. O di oro ofe. Lati woli lori mo ba woran a fe jo gbadura papo mo fe fi asiran o fe ri ojo la re e tewo si bi mo wu loruko Jesu o ba rogo re lo in the name of Jesus. Engineer jagbo wo mo bere yen
3: jade eka resa eka susa eka lesa ni mo asiko te wa bayi o awon ni lati so eri mi ni lati so fun mi 2 3 4 5 8 days ago, mo se ni se si ni oro ise mi ipe mo ti fe da mi duro fun mi ni ojo titi di September 2nd ipe ti mi ba ti ni iwe ise abi nkan ti mo le fi mo lenu ise mi lati fi sise to ba ma di September 2nd ki ma wule wa si bi ise mo mo pe ni dadi oko mi ko wuwo mo so fun mi ise yi naa ni mo fi se ore majemu mi ni ojojumo omi osan ore majemu ori nkan te n pe ojojumo ni 1365 days ni mo fi n san ore majemu mi gba yin sọ lórí ẹ mo sùn mo ń sùn ìdámẹ́wàá mi mo ń san owó àwọn olójú ìjọ tí bá ní gba dádì ẹ sọ fún mi ẹ gbàdúrà fún mi ẹni ìrànlọ́run wá ẹni mi ṣe dádúró níbi iṣẹ́ yẹn dádì ọmọ tuntun wá tóní wá wá gbà láti jẹ́wàá rẹ̀ ìjọ tẹ́sán ìdádúrà yẹn it was August 29 àbí 30 ni ìrántí mọ́ dádì ati maju ti ma laju ni August 31st itona n se fun mi ise mi ni ko duro itona wa fi se fun mi o ya mi lenu daddy won approve iwe ise mi ti mi respect lọnu ara lọnu iya mi won approve iwe ise mi for 5 years daddy o kọja oye mi o kọja oye mi dáàdì ẹni lọ mẹ́rin wá mo ti ní ìrìdé mo mú ẹ̀rìdé lọ́nà àrà lọ́nà ìyanu mo mú ẹ̀rìdé ooo dáàdì èyí ìtọ́lẹ̀ ń ṣe fún mi ó jọ mí lójú o inú mi dùn dáàdì inú mi dùn ooo inú mi dùn ooo iṣẹ́ mi ò bọ́ mo tún lè yan fanda nílùú Amẹ́ríkà láti ṣiṣẹ́ tó wù mí ọlọ́run ṣe bí ọba mo dúpẹ́.
0: Sọ pé Oluwa
1: Oluwa
0: fẹ́mi náà lẹ́rìí
1: fẹ́mi náà lẹ́rìí
0: Fumileri.
1: Fumileri.
0: So be oh who jade is America.
1: Oh who jade is America.
0: Oh dearie.
1: Oh dearie.
0: Oluwa minare.
1: Oluwa minare.
0: Erati me.
1: Erati me.
0: In the name of Jesus.
1: Amen.
0: So that one just send me by. If you more respect or just send me. And when say me at Yanu, ti Jesus say, no just send me woman ni abarasa. Mama ye, when ye ni a tete, but Jesus pa de, ni o just send me. Ode for work, huh? But je pa work, come binu no church enjoy ye. But ko ye ko selei, ni o just send me. But Jesus da wano. And you woman de straight, no just say. But we iti aye dona yiru. No call this Unama to a sinner. On Emma Lapada, or could anything with the Besada or just seminar you? Jesus, buy a carried door at your door. No, Jonah, Latusile, Amukro, then you delay or just like 38 years. I saw tell delay, oh, tell me, Jade, but where me delay like here, oh, yeah, para. In the name of Jesus, that was Missa. But where you tell my son and my dear Willoni, on your joy, semi. Mo passe semi sinu aye re o ru olowo ta je ki semi ko waye re o ni oju koroju ati nu eme loruko Jesus o ba pade won
1: amen
0: o ni daru eru imo o
1: amen
0: o ni daru eru imo o
1: amen
0: in the name of Jesus
1: amen
0: nipa ti mo gbadura si ororo yen loru emi olohun ko si mi gbugba sokola sa loru mo ma yan na awon oro kan nipa ta ba ti dori program sai gbugba yen wa lo te wa ni badan Teteri wo li de la roi. Beni. Mo ma wa ibadan numa tse se leni. Yes. Teteri wo li re. Bo webi kibi to ba wa. Parapata ni lu badan. Ati agwe bere. Mabo. Ha ha ha. Mo feri e leni. Ni oju koroju. Mo fe furo lo so ye. Mo de fe change ita e. A fu wo li ne asebe. Beni. Mo fe change sto ye. A wan. A wan o ton son ye. Ti o ba igbe ye re. Mo fe change ye. Pe lo a solon. Mabo. Ko fori ba ororo iranlowo karari amadeya mo palase loruko Jesus aye ready de
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ah e te wo sa gbogbo ipa ti agbana atogun airise laye o ya jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: and as a testimony oni baba se be oba fun ni 100,000 egbon to fi se
4: soke oruko yi
5: oruko mi ni apa yemi abiodun mo wa lati ikorodu mo dupe lowo tolorun se bi oba se ninu aye mi ninu odun to koja ni osu keje baba fun mi ni 100,000 naira mo wa mu 100,000 mo wa yo ida mewa mi 10,000 mo wa mu lo sori ile anu mo wa ni lati osu yi lo o mo fe ki ma sowo to ju ba lo sori ile anu lo osu osu olorun de se olorun da wo le oja mi
4: baba wo lo fun ni 100,000
5: be le fun mi le mi ba yi bayi mo ti gba na ni 100,000 naira yen olorun de ba je ara re lori oja mi olorun to wa se iyanu ko fun mi to wa tu jo mi loju ninu osu ka ninu osu karun be de baba baba ni eyo ko je ri pe oko ura moto fu ohun baba wa ni ta lo le fo ni 5,000 naira ni bi bayi ko bota ni mo se bota niyan ebi na oko mi na bota ebi na bota won wa ni ko ta ba nfe ka ma tan lori pepe yi pe olorun ko se fun wa mo wa ni mo fe ile akoku ti wo ko yi pe olorun ba mi ko ile yi olorun wa jo mi loju gba to ba di on di 14 omo mi wa wa lo wa ni amama sile ti ti mo ra sile melo lo te kun mo ni mi te mo mo se mu 400,000 o ba send e fun mi mo se yo ida be wa mi nu na mo tu send e o tu mu ko tu jo keta ti o tu mu 600,000 o tu send e ah mo na lorun ma se o mo tu mu ida be wa mi nu na mo tu wa san na o tu mu 900,000 mo tu send e mo tu ba tu jo ida be wa mi mo tu wa mu wa gba to te wa ye mi te wa mo ye to send mo mo na ti wa wa mi ko ile na o ti pari e o ti se pop o ti se tithe ile yen
0: somebody's

0: fọwọ sí ni mo gbàdúrà òróró ọba àti adé ọba ó yá gbà báyìí ó yá gbà báyìí ẹni tó lè bá ẹ ṣe ni mo introduce ẹ jésù ló lè ṣe àṣẹ tí wò ní lò jésù ló fún wa tẹ́bọ̀ ló da òróró sí mi ní orí irú oṣù báyìí iye ìgbà tí n bá sọ̀rọ̀ òróró má fi ṣeré o iná ni agbọ́dọ̀ tú ọ sílẹ̀ agbọ́dọ̀ mú ọ kúnú ìgbèkùn o gbọ́dọ̀ wọnú ògo rẹ lọ o gbọ́dọ̀ wáyé asán gbogbo ẹ̀mí ìdílé láyé ẹ nípa ti gbéyàwó nípa tó wó níní nípa tilẹ̀ ọba nípa ti àwọn rere ṣe nípa tilẹ̀ kíkọ́ àbí mọ́tò rírà mo bírèkì agbára tó dìlé ẹ lórúkọ jésù olúwa bírèkì ẹ in the name of jesus ọrẹ májẹmú tó máa sọ lónìí ó máa ṣílẹkùn fún ọ yóò ṣílẹkùn ìrànlọwọ àti ti àánú àti tayẹyẹ in the name of jesus wà á dẹ̀ ṣe bí ọba gbogbo ẹ̀yìn ọlọ́jọ́ bí òní oní wedding anniversary mo bùkún fún ọjọ́ rẹ bẹ́ẹ̀ sì ni mo bùkún fún ìgbéyàwó rẹ jẹ́ kí ìbùkún ọlọ́run àti àánú rẹ kó wọnú ayé ẹ lẹ́kùn àánú rẹ sí wà á dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà ànúgbà wà á dẹ̀ ṣe bí ọba ẹ jẹ́ ká kí àwọn celebrants yìí ó wà bí number one ajílẹ̀yẹ karimo ni france lórúkọ jésù ẹ̀rọ ànúgbà ẹkú ijọ mẹta number two solomon esther happy birthday to you àti akinde esther happy birthday to you mo gbàdúrà ẹ̀mí gígùn àti ọjọ́ ogbó olúwa yóò fi fún yín lórúkọ jésù ẹ ò rí ànúgbà ẹ ò ṣe bí ọba ayé àdìde jésù olúwa wa bá mi kọ àkádì nọmbà ẹ sílẹ̀ 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oni lo ma gbe jade ni First Bank mo gbadura gbogbo account ti owo ba ti wo account yen lone loruko Jesu wa gba miracle alert
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo owo to ba fi owo san re si account yen lone loruko Jesu owo yen lo wo ibukun
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa ku le yen lasan
1: amen
0: lagbara olorun mo ma wa ni mina ni ola ola monday ma wa ni mina lagbara olorun gbogbo eyan ma lo te wa ni mina e wa pade baba sebi oba e wa pade jesu ni mandela road after fadama center junction ni mina o ba se foro kada pe sabo lo nlo o rorun pupo ja pade nbe ororo nbe ti mo seto fun gbogbo eyan ma olorun te wa ni mina loruko jesu wa ri anugba
1: amen
0: o bless apere baba e bo ri bonu bo je jesu o ya gbagbara
1: amen
0: ko gbo e ko jade
1: amen
0: ko leyan lasan
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: koju sene kan fi da loju bayi pe
1: emi gaga le ri ka
2: gbogbo eyin ti e wa ni ilu ibadan address church wa nile ni ilu ibadan gbare mu idiobi airport area te ba ti de abe bridge ore meji tabi akon filling station ni waju biuri e kan so folokada pe e lo si church baba sebi oba to wa ni jubi gbogbo eyin te nbe ni iye metu lati oje tabi bere egbe okada ki e so pe e lo si sebi oba oke aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan bere pe sebi oba le nlo gbogbo eyin te nbe ni soka lati soka egbe okada aba ode ni alafia block church e ti ri sebi oba nbe e kan bere pe sebi oba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de dogo bus stop opposite Brent Sawmill Omuyadun e kan so pe e nlo si sebi oba wọ́n náwó ọbẹ̀ sí i gbogbo ẹ̀yin tẹ́ wà ní ológun ẹrú ẹ kàn sọ pé lọ sí capital bus stop ní ológun ẹrú ẹ ti rí church baba sebi ọba gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọ̀yọ́ ẹ kàn sọ pé lọ sí ọ̀yọ́ town ẹ bèrè sábó ní ilé epo alásàárò ẹ kàn sọ pé church baba sebi ọba lẹ ń lọ ẹ rí wa níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní apẹ̀tẹ ẹ sọ kalẹ̀ ní ibi ọjà apẹ̀tẹ yẹn ẹ kàn gbé ọ̀kadà ẹ ní church baba sebi ọba tó wà ní ọ̀làdúà ibẹ̀ lẹ ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní olódó ẹ kàn dẹ olódó garage yẹn ẹ gbé ọ̀kadà tí ń lọ sí sebi ọba gbogbo ẹ̀yin tẹ́ wà ní olúńlọ́yọ̀ láti ọlọ́nṣogo ẹ gbé ọ̀kadà tí ń lọ sí ládékọ́ filling station lẹ́yìn ládékọ̀ yẹn e ti ri church baba se ni oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto tin lo ife ni koko all two inu be gangan ni ijoba ba se bi oba wa gbogbo eyin te wa ni mamiya ni olukoju street opposite Ajorosun estate ni Maniya yen e ba ti bo le nbe eleen lo si church baba se bi oba
3: gbogbo awa ta wa ni omiadio ni ilu ibadan te ba ti de iyana ile baba elija anigilade ni abaraba e so wipe e lo church baba se bi oba

0: sórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé ọba kejì orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ kẹjọ dé ìkẹtàdínlógún. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ó sì di ọjọ́ kan, ilẹ̀ Asa sì kọjá sí Súnámù, níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rọ̀ ọ́ láti jẹ oúnjẹ. Òun sì wí fún ọkọ rẹ̀ pé, "Sáàwò, èmi wòye pé ènìyàn Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá ní ìgbàkúùgbà. Èmi bẹ́ ọ, jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún àti tábìlì kan, ohun ìjọkóhun kan àti ọ̀pá fìtílà kan. Nígbàkúùgbà tí ó bá sì tọ̀ wá wá, kí ó máa wọ̀ síbẹ̀." Ó sì di ọjọ́ kan tí ó wá sí ọ̀dọ̀ wọn. Ó yà sínú yàrá náà, ó sì dùbúlẹ̀ níbẹ̀. Ó sì fún Gehasi ránṣẹ́ rẹ̀ pé ara Súnámù yìí wá. Nígbà tí ó sì pé, ó dúró níwájú rẹ̀. Ó sì wí fún pé, "Nísinsìnyí, sọ fún mi, kíyèsí, ìwọ ti ṣe gbogbo wàhálà yìí nítorí tiwa. Kí ni àbá ṣe fún ọ? Ìwọ ń fẹ́ kí a sọ̀rọ̀ rẹ fún ọba bí tàbí fún olórí ogun?" Òun sì náà wí pé, "Èmi ń gbé láàrin àwọn èèyàn mi." Òun sì wí pé, "Ǹjẹ́ kí ni àbá ṣe fún?" Gehasi dáhùn pé, "Nítòótọ́, òun kò ní ọmọ." Ọkọ rẹ̀ sì di arúgbó. Òun sì wí pé, "Pè é wá." Nígbà tí ó sì pè é dé, ó dúró ní ẹnu ọ̀nà. Òun sì wí pé, "Ní àkókò yìí ní ìwòye àmọ̀dún, ìwò ògbé ọmọkùnrin kan mára." Òun sì wí pé, "Bẹ́ẹ̀ kó Olúwa mi, ìwò ènìyàn Ọlọ́run má sì purọ́ fún ìránṣẹ́ rẹ." Obìnrin náà sì lóyún, ó sì bí ọmọkùnrin ní àkókò náà tí Elisa ti sọ fún un. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrọ̀ ọkàn àwọn olùgbọ́ mi ní àárọ̀ yìí kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Mo kí wa káàbọ̀ ní òní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 wípé a kú àbọ̀ sí àkókò ìre òwúrọ̀. Ìre Olúwa yóò jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa o. Inú Bíbélì ta kà ní àárọ̀ yìí, a rí ìdánwò obìnrin ará Súnámù. Obìnrin yìí ó jẹ́ ọlọ́lá. Obìnrin yìí ó jẹ́ onípò, ó jẹ́ olówó, ṣùgbọ́n ó ní ìṣòro kan. Ìṣòro rẹ̀ ni pé kò rí ọmọ bí. Ṣùgbọ́n ó ń wòye ní gbogbo ìgbà ni Elisa máa ń gba iwájú ilé wọn kọjá lọ, tí máa ń lọ, tí máa ń bọ̀. Ó ṣàkíyèsí rẹ̀, ó wòye rẹ̀, ó wá wò wípé kí ni òun lè ṣe láti ran ọkùnrin yìí lọ́wọ́, kí ni òun lè ṣe láti bá ìní rẹ̀ pàdé. A rí wípé ó sì bá ọkọ rẹ̀ sọ ní ọjọ́ kan wípé, "Ọkọ mi, mo wòye

0: tó ní òye, ó jẹ́ obìnrin tó ní àkíyèsí, ó sì gba wòlíì yìí gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún Anu ìwé Mátí orí kẹwàá ẹsẹ̀ kọkànléní ogójì, ó ní ẹnikẹ́ni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jèrè wòlíì. Obìnrin yìí gba Elisha gẹ́gẹ́ bí wòlíì, ó sì ṣiṣẹ́ àánú fún, ó ṣiṣẹ́ ìrànlọ́wọ́ fún, ó ṣiṣẹ́ àbíbá ìṣòro rẹ̀ pàdé. Lọ́nà kejì ẹ̀wẹ̀, a rí obìnrin yìí pé obìnrin tó ní ọ̀wọ̀ fún ọkọ rẹ̀ ni, obìnrin tó ní ìtẹríba ni, obìnrin tí kò dá nǹkan ṣe ní ọwọ́ ara rẹ̀, obìnrin tí ó fi ọ̀rọ̀ lọ ọkọ rẹ̀, tó gba ìmọ̀ràn ọkọ rẹ̀, tó sì gba àṣẹ ọkọ rẹ̀ kó tó lè gbé ìgbésẹ̀ ni. Mélòó nínú àwọn obìnrin wa lónìí ló ń ṣe èyí, pàápàá jùlọ tí tọrọkọ́bọ̀ bá ti ẹ̀ wà ní ọwọ́ wọn? Ṣé wọ́n á dúró láti gba ìmọ̀ràn lọ́dọ̀ ọkọ, láti gba àṣẹ lọ́dọ̀ ọkọ kí wọ́n tó gbé ìgbésẹ̀? Obìnrin yìí fi hàn wá wípé ó tọ́ láti ṣe bẹ́ẹ̀. Bíbélì wípé ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Ìwé Kólósè orí kẹta ẹsẹ̀ kejìdínlógún. Báyìí ni obìnrin yìí ṣe láti jẹ́ pé ó gba àṣẹ ọkọ rẹ̀ kó tó fún Elisha ní ilé tí yóò gbé àti àwọn nǹkan mìíràn tó pèsè fún. Bákan náà la rí obìnrin yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìkíyèsára ti ẹ̀mí, ó ní ìfura ti ẹ̀mí. Ẹsẹ̀ kẹsàn-án, ó wí fún ọkọ rẹ̀ pé, ṣáàwò, èmi wòye pé ìrìnyàn mímọ́ Ọlọ́run ni èyí ti ń gba ọ̀dọ̀ wa kọjá nígbàkúùgbà. Ó jẹ́ obìnrin èyí tó ní ojú ẹ̀mí, èyí ló mú kó pé ọkọ rẹ̀, kó sì sọ fún pé, ní tí mo máa ń wòye nìyí, ní tí mo máa ń kíyèsí nìyí, ní tí mo máa ń rò nìyí. Ó sì rí bẹ́ẹ̀ ní tòótọ́. A tún rí pé obìnrin yìí ẹni tó ní ìtẹ́lọ́rùn ní ẹsẹ̀ ìkẹtàlá. A sọ wípé Elisha ní pé kí ni ká ṣe fún ọ, tó o fẹ́ ká sọ̀rọ̀ rẹ fún ọba ni, àbí olórí ogun? Òun dá ń pé rárá o, èmi ń gbé láàrin àwọn ènìyàn mi. Oore tí mo ṣe kì í ṣe pé nítorí pé kí n lè bá gba nǹkan kan, mo ṣe nítorí pé bí Ọlọ́run ṣe rán mi ni, mo ṣe nítorí wípé n tí ó lè mú ìtura àti ìrọ̀rùn báyìí ni, n ṣe nítorí n tí mo fẹ́ gbà tàbí n tí mo fẹ́ jẹ́. A sì rí obìnrin yìí nígbà tí Ọlọ́run sì san ẹ̀san rẹ̀ fún. Ẹ̀san wo ni Ọlọ́run san fún? Àkọ́kọ́ ni pé ó ní oyún, kò ní ọmọ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tó ṣe yìí ó sílẹ̀kùn oore fún. Àkọ́ wípé oore lóore máa ń wọ́tọ̀, oore tó ṣe ìránṣẹ́ Ọlọ́run, oore wọ́tọ̀ ayé tiẹ̀ náà, ó ní ọmọ láyé. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà, ìṣòro mà dé bá obìnrin yìí lórí ọmọ yìí. Ọmọ yìí kàn ṣàdédé ń pariwo ní ọjọ́ kan ní, orí ń fọ́ mi o, orí ń fọ́ mi o. Bẹ́ẹ̀ ìgbà tí àwìtá fọ̀, ọmọ náà gbẹ̀mí mẹ́. Ṣùgbọ́n obìnrin yìí kò ṣe mẹ́ni ṣe méjì, ó sáré tọ ìránṣẹ́ Ọlọ́run lọ, ó sì sọ fún ní tó ṣẹlẹ̀. Ó ní ìgbàgbọ́ nínú pé ìránṣẹ́ Ọlọ́run lè ṣe é, Ọlọ́run sì lo ìgbàgbọ́ rẹ̀ láti dá ọmọ rẹ̀ padà bọ̀ sí ipò. Ará mi nínú Olúwa, ǹjẹ́ ìwọ náà ní ìgbàgbọ́ nínú Ọlọ́run? Ìgbà tí ìnáwó bá wá sí ojú ọ̀nà rẹ, nígbà tí ìwọ náà la ti ẹ kọjá láti ran ẹlòmíràn lọ́wọ́, sí ìwọ ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin yìí ti ṣe. Ẹ jẹ́ kí a súre òní. Olúwa, gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí nílé lóko lẹ́yìn odi, Jésù, súre fún wọn. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ tó fún ayé wọn. Gbogbo ìṣòro tí wọ́n la kọjá nínú ayé wọn, Jésù, bá pàdé. Ìwọ tó fi ìṣẹ́gun fún obìnrin ará Súnámáìtì yìí, Jésù, fún wọn ní ìṣẹ́gun. Gbogbo àwọn tí ń wojú rẹ fún ọmọ lórúkọ Jésù, sí wọn nínú. Jésù, jẹ́ wọn òfinú wọn sóyún kí wọ́n fẹ̀yìn wọn gbọ́mọ pọ̀n, ká bá wọn yọ ayọ̀ lórúkọ Bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́. Oṣù yìí àánú Ọlọ́run yóò ṣògo lórí ayé yín, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún yín, lórúkọ Jésù yóò sì dára fún yín. Bí ẹ ti ń ṣàánú lórúkọ Jésù, ẹ̀yin náà máa ráànú gbá o. Ọlọ́run ó súre fún ayé yín, Ọlọ́run ó súre sínú ọkàn yín, ó sú bàbàbà láti wà yí ibi òní bá yín. Mo ní lónìí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026, ẹ wọnú ìdáláre lọ, ẹ wọnú ìṣerere lọ, yóò dára fún ayé yín o. Òsì ò ní ta yín o, ìyà ò ní jẹ yín o, ojú ò ní tì yín o, àìsàn ò ní ṣe yín o, ògo yín ò ní wọmi o, ọmọ ò ní kú mọ yín lọ́wọ́ o, aya ò ní kú mọ yín lọ́wọ́, ọkọ ò ní kú mọ yín lọ́wọ́, ẹ̀yin náà ò ní dòkú. Lórúkọ ti Jésù, gbogbo ohun tó ti nà yín, Ọlọ́run dá padà sípò. Gbogbo ìdààmú ọjọ́ pípẹ́, lórúkọ Jésù, ẹ gba ìtura. Lórúkọ ti Jésù, ẹ wọnú ògo yín lọ, yóò dára fún yín. Oṣù yóò yẹ yín, igba yín ó lè sí, àwo yín ó lè sí, àánú ó ṣògo lórí yín.
1: si ni wa ba kana mo Jesu Oluwa wa ire o
2: e pade wa fun akoto eto yi lojo mejo ni dede akoko kan na oluso agutan wa ni eni owo ati omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin toto Joy Oladejo.
3: Eni abalaba ni baba ori lori o ma je ajise bi oyo laari
4: o so mo jere iwa topolo lo nlo

0: àwa tí gbẹ̀rẹ̀ tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ náà. Àwa tí gbẹ̀rẹ̀ tó dùn díẹ̀ súnmọ́ bí ẹ wá gbọ́ náà.
1: Rọ́lẹ̀ pé ròyìn kí la wà ń ka.
0: Ó yá ti fún tẹ́ẹ̀dọ́ ni ó gbẹ́gbẹ́gbẹ́ égbàgbẹ́rẹ́ gẹ́gẹ́gẹ́.
1: Rọ́lẹ̀ pé ròyìn kí la wà ń ka o.
0: Ti fún tẹ́ẹ̀dọ́ ni ó.
1: Égbà ti fún tẹ́ẹ̀dọ́ ni ó.
0: Ti fún tẹ́
1: omi kan gba
0: oh my god.
1: Okay now, o tun ti de, o bale bage, o yo sobolo, o bale bage, o so kale
0: bisele
1: subona, o tun ti de o. A tun ti gbe de loro toni ti fun tedo royin mo
0: so
1: loni woro si woro ni koroji koro be ni o se bi omode o sere gede o o gbe tun fulu dani oni lojo kefa ninu osu kesan ojilelegba odun odimerin la o akojumo ako akotun ti fun tedo royin ta jo kale bale bage si loro toni ni kan ni splash 105.5 FM, the Integrity Station promoting right values.
0: Oh yes, ke.
1: Olaye waju opele oro Adeus loruko ti mo nje Alifaso loyin re okan soso ajana okute gba agbo je fun papo George Square Arco Sky Giro Global Radio King of Scorer Continental and Intercontinental. Elembeun eku kale.
0: O da to ba dibe ja ma kira wa pe eku ojumo eku ojumo esu ko ojumo mo ni gbogbo bi kibi igbo ile kile te tin na nfani lati ma gbo wa laaro to ni o ikanni omo lu abila npe bi splash 105.5 FM ile funfun bala ofelele nilu ti badan ti fun tedo royin o leke tabili o le tente o dabi osupo ojo kerin la gbogbo eni to ba ti ji ko tara sasa lori je en ti o ba ti ji dide nle o en lo toki toki lori ibe ni en de nle ojare
1: oni
0: sunday le yin o se ni lo sosin ni abe ni lo asalatu en de nle o ke wa feti yin ko ti fun tedo royin the punch re the nation tele vanguard re guardian tele daily post to yato si daily port daily trust na tele vanguard nko guardian na koroyin wa wo se kini yen fun ila ro to ni iroyin ni o yo ba ila mo ko ni gbodi lara
1: ni
0: e lo taratara so je ile to je ti kan ni omoluabi o splash fm 105.5 Ibadan. E like e kopo repete. E love e kopo jabrata. E bere sini fi awon atejije n sowo si wa. E je ko ma lo ni ibamu pelu awon royin ta ba tari sakato do ti yin. Be ti se be. Akodo ni mu yin lowo o. Iya. Adini yin na ni o. Aminat Adeto. Badmus on the record to me. Mo tara yin eleyi to se be ko mama.
1: O n gbegeji.
0: Mama o.
1: O se normal.
0: Mama.
1: O se proper.
0: Mama.
1: Aletile.
0: Mama.
1: Tagbejerofu.
0: Mama.
1: Iya seri.
0: Mama.
1: Ogo seri.
0: Mama.
1: Atilasi.
0: Mama.
1: Mama alatanjo. Okay, Gómìnà ti ìpínlẹ̀ Taraba Taraba eléyìí olúlu rẹ̀ a máa jẹ́ jàlíngò rababa skreba wọ́n ní tó wọn náà ni ó ti ṣe àgbékalẹ̀ ikọ̀ ìríjú ọ̀tún kan eléyìí tí ó máa mọ́wọ́ ṣe yá o láti rí wípé gbogbo ọ̀nà tí agbára wọn bá dé gẹ́gẹ́ bí ìjọba náà ni wọ́n fi máa kojú oro kojú ogun sí àwọn tí wọ́n ń wakùsà lọ́nà ẹ̀tọ́ àti àìbófinmu ní ìpínlẹ̀ Taraba o Daily Post lo gbe ma foko mi dala e kan be la fun akin re mo e kun iroyin bo nbe te gbo laipe lai jina
0: o da ki wa ni tun mo owo eleyi teyin le npe kaakiri fun awon ebi kan eleyi ti owowo ori lo le de wa Nigeria le to je pe gobo yi na lowo tan so nipa re be ti wa hawo ohun to iyen ko je ki nkan ko senure fun awon le de wa Nigeria ebe yi na ma awon ipe nija ti n poju ta ba so nipa ipoge igbodo oko e mo awon ipenija ti won koju baba soro won gogo owo eleyi ti e mo mu awon nepanu o owo te san losu ire bili te san losu ire won ni e sa mo awon gogo bi onje ti won to ati bi o gogo to ni se pelu owo ori bo ti gbo owo leri le to je pe owo ranwo epo te yo foki o na lo fa saba bi e atiku lo ma tun tin soro ni abomi ni abi yi o le to be si ni so awon oro alagbara kan ton lori duro lori tabile eni ti se lolede wa Nigeria asiwaju Bola Ahmed Tinubu awon gbolohun yi bo lo se lo gan kini to fa saba bi e Daily Post lo ko o awo tu la ro tu ni
1: be na la wo ma tu e kure royin ti futedo lo ro tu ni ti Daily Post gbo jade bi asiko ba to e ja gbera pa ka lo si ilu eru a ojoko agbe dudu ori okele ileyawo akoko gagara ki ko le ru agbe ni daja
0: mo ba ile loko oh my god
1: ah o danu
0: pot
1: nu
0: danu pot ni
1: funny eni ti se oludije dupo are labi asi egbe oselu Allied People's Movement APM ti tun se gomina lolo lasiko ta wa ni ipinle Oyo na lo ti mu oro yi wa bi kilo fun gbogbo awon loba loba loye loye kan pataki laarin ilu pe ejina si sise oselu o ejina si oselu o afari apa kan da kan si
0: okay
1: ta ba ti peyan ni kabiyesi ta ba peyan baale koda ba peyan mo gaji gan gbogbo alamo wi pe oko lu la je to tun to si na la si ma pe ni yawo wa a ni pe kan ni yawo ka wa pe kan ni omo odo yi to n ja si wi pe so tun so si ma ba bi kan je ipo be na lo gbo la gbodo ma ba awon oba ipo be la gbodo ma ba awon adari gbogbo lese kuku wa oro bi ikilo latodo Seyi Makinde gomina ipinle Oyo oludije dupo are fun todun 2027 labe ase agbe oselu APM where in Daily Post lo gbe jade
0: o da iwe royin Sunday Punch lo gbe eleye o wa morin kan benu o pe bo lo tin wi ni be ri se wa be ri se wa
1: eba e wo gborowo
0: e wo gborowo be ri
1: se wa
0: won ni ani tin se are lo lede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu baba lomo ti soro ni ayin o pe ijoba apapo orilede wa Nigeria le to je pe isakoso re owo ohun lo wa beyin ba wo gbogbo gbo orilede wa Nigeria wo eyin na ri pe awon igbesi alagbara kan e to mu itumo wa o ti nwaye o leke eto raje orilede wa Nigeria ni bogan ni baba ti gbogbo jade kini to fa saba bi eyin omo gbo laaro toni ba koko re ba ti toni o
1: abajo ti mo se ri billboard nla kan mo se nbo pe to
0: ah e wo gbo
1: na
0: ni
1: ajasun lowo
0: eh ni ati tan wo mo
1: hoda to punch lo gbe ile jade o nibi ti osin bajo igba keji are orilede Nigeria tele ri ojogbon Yemi Osin Bajo soro oro ti royin si gbe jade yi e ma foju pe ah oto do ara odo awon olowo wa abi odo igba keji are ana ki se oro ti Yemi Osinbajo nikan loro yi o oro to jo kan gbogbo omo orilede Nigeria lapapo ni eyin agbe be ba tin gbin e ti ma gbin erin okan mo nto e ba ngbin
0: e ma gbin mo
1: eyin onisowo nkan gbin pelu ewewe be ba tin ta e ma ta eri okan mo ko ma ba di wi pe
0: emi awon eyan ma towo yin bo
1: emi awon eyan ma towo yin bo ta ba pada da yin le bi pe e pa yan ri e ma ni
0: ara o
1: olohun ma je yin se be ri ah okay o oro ti o se bajo so lo mu mi so oro na jade o ni je mo pe ayewo kan ti won sese se fun iyawo ohun gangan lori pe o yo kan dede pe efori won sohun o ma lefori o efori bo ti a je ki la nbe fori ngba won de labu ti se yara yewo ti gbogbo nkan lo ni won ba so pe nje mo pe omi osan fresh ni o tutun yara ti se se fun won ni owo gangan ni fa saba bi efori re
0: abe ri nkan omi osan
1: omi osan pe mo fe mu orange juice o
0: mo wa fun kinkan mo ro re
1: kinkan mo ro ki ma ba mu ro lai mo pe ro to lohun fe mu
0: ki ma ba mu ro ni mu ma ba mu chemical
1: ki ma ba mu chemical but ebe swale o chemical ga isi pada mu chemical ta ni ki baba omo mu baba na lo pada mu tan
0: ni chemical ti en fi gbin mo seun o da oni awon abala bi kan ni ilu Abuja won ni won lo re fokan bale o bi won ba se be ti en ri okoko biremu biremu labadla odo ti won nje kini to de won ni ile-ise eleyi tori si oro mọ̀nàmọ́ná ń bẹ̀ẹ́ òun náà ni a ní àwọn àtúnṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan wọ́n fẹ́ wáyé ìyẹn ní àwọn ibi tí à ń pẹ̀ kẹ́lùyé àwọn abalabo gan ni kinní ọ̀hún yóò ti wá wáyé o ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
1: bẹ́ẹ̀ náà ni mi ń wo ìròyìn kan ní bíbá mi tajú kan mi ń wo ròyìn ojàre o
0: mídẹ̀
1: kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ kẹ̀. ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn onímọ̀ ṣègùn ìbò ńlẹ̀ nàìjíríà nma nigerian medical association wọ́n ni náà ni wọ́n ti rọ gómìnà ti ìpínlẹ̀ ọ̀yá o onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé wípé ẹ jọ̀ọ́ ẹ sanwó àwọn dókítà tó jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn resident doctors nù ẹ sanwó wọn ẹ sanwó wọn wọlé tó sówó yìí ń gbígbà àwọn tí bógan là ń sọ yìí tilé ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ṣègùn ìbò fásitì ládòkè akíntola ni tá a mọ̀ sí lautech ládòkè akíntola university of technology teaching hospital. láòtẹ́ẹ̀kì wọn ni ẹ̀sanwó wọn o ẹ̀sanwó wọn ẹ̀jẹ̀n ló kẹ́ẹ̀mọ́ wọn kù án nma lókè gbàjáre bẹ́ẹ̀ punch ló sì gbèrò ìyẹn.
0: ó dá iléeṣẹ́ ológun ti òfurufú orílẹ̀-èdè wa nàìjíríà àti ti iléeṣẹ́ ológun orí omi nílẹ̀ yìí òun náà ni àmọ̀ ti ṣe lálàyé o pé àwọn ti rí epo rọ̀bì eléyìí tó jẹ pé jálá rẹ ẹgbẹrún mẹwàá ni epo rọbì tí wọn ò tí ì fọra rárá ni
1: o
0: wọn náà mà ti rí o lọwọ àwọn karambà ní ẹdá kan ní ìpínlẹ delta.
1: àwọn bọ́ńkà àbí kí wọ́n má pọ̀ wọn nù.
0: bóògan ló ṣe wá jẹ́ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tó ní àmọ́ṣá ní ìpínlẹ̀ plateau wọn ni ìjọba wọn bẹ̀ ni wọn ti pàṣẹ pé kí gbogbo iléèwé àti tilé àti tìjọba ni tàbí titi aládàáni kó wà ní títì pa báyìí o ǹjẹ́ nítorí kíni wọ́n ní àìsàn kan eléyìí tó jẹ́ pé ìmọ̀ bá ọ̀fun wọ ìyá àjà tó jẹ́ pé ìṣòro mímí a máa tara bẹ́ẹ̀ wá tí ó sì tún mú ìrora tó ní agbára dé bá ọ̀nà ọ̀fun wọ́n ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ jàrà rẹ̀ ní ìpínlẹ̀ náà ni o bóògan ló ṣe wá jẹ́ àìsàn tá à ń sọ nípa rẹ̀ yìí irú àìsàn wo ni ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
1: ó dá punch náà ló gbé ilé jáde lẹ́yìn tí ìròyìn ti jáde láti inú ìwé ìròyìn punch ń jọ́ kínní àná wọn ni ìjọba ìpínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ ètò sísan owó àwọn àjẹsẹ́yìn àwọn àjẹ́lẹ̀ owó òṣìṣẹ́fẹ̀yìntì kan eléyìí tí wọ́n ni ó ti fẹ́ sọ bàbá bàbá michael ọdẹ́sàn ó ti fẹ́ sọ di fine bara láàrin ìlú adúpẹ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò lóníranran eléyìí tí òṣìṣẹ́fẹ̀yìntì yìí yóò fi máa gba owó tó lẹ́tọ̀ sí gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́fẹ̀yìntì tá a mọ̀ sí pension kí ló dé téèyàn fi odindi ọgbọ̀n ọdún fi sìn rúùlú tó wá dà sìkò àti ìfẹ̀yìntì máa jọ̀rọ̀ rẹ̀ níwọ̀nba bẹ́lẹ́njá tí ń bá dé tó wá dogun tí ń dọdẹ èsì ẹ̀wẹ̀wẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ wípé abala oníròyìn náà ni tí wọ́n ń ṣe ipa tí wọ́n ń kó bí punch ti gbé òun náà ni kinní ọ̀hún sọ fún wọn wípé tọ́ oni lati se ntoto ati nto ye ni waranse sanu
0: mo da be
1: idi e na ti re o ti a fi ma ki ogbeni Michael Odeson a pe e ku oriire oju yin na le tin gba kan owo yin le fin gbeto yin o
0: olodun seun da na o fe owo wa gbeto wa
1: ami o ala gbeto wa o ami ami
0: o da latari eto dibo gbogbogbo ti o wa lodun 2027 woni Fatola ni Adedubu ni Taiwo ni Obadara ni gbogbo awon ta pe kelu yin ani loni gan o na ni won si so loju egun oro gbogbo to ni se pelu ipolongo ibo won to nti awon ti won nile fun awon eniyan lati se iyun bi e ba lanfani ati depo ohun
1: okay
0: bo gan ni o se wa lo eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o
1: bi asiko ba to e gbo e kunrere ti fun tedoro yin eleyi ko to di pe a ma gbo oju oja lo be dukuku laja be feju toto be tun ran juju be lo ju be lo ajo inec ajo eleto idibo le nigeria to won ti ile se olopa nle yi ana ni won ti fowo tole lawon sin oka esoke ton to ba ni pe egbo wallahi
0: wallahi
1: oloselu ko loselu to ba so pe ikolu loku ti o nfe ma mu wa egbo o kese mu na ni ri kan ikolu ye ma poju te o ba ti je pe ke ma dun kuku laja mo awon eyan le fe se o gba awon ogbon eja gba po ti bo abi gbogbo awon style style ka jagba gbogbo gbo kogbon yen idibo 2027 tin bo tin kankun bo gbogbon gbon yin e lo re towo omo yin bo so o
0: towo omo yin bo so
1: bi be ko o pada disqualify oloselu mi ni pe wo ora bi pe wo leto o se nto le party sin wo
0: wobi
1: wobi
0: wo ko leto lati se ile de baba la baba re
1: ori oni jagiri jagan ni re fe ya e je te ma gbo kokoko la ro fa di ti o eyi won yin ati opolopo iroyin ni be kale lo ro to ni a fe roju oja ta ba pada de ekunre na la ma mo ka bi mo ka re le nbe won eku kale
2: IT. I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Ibadan September yatun yato food kun shayeye ori kadun losu ta wa yi pelu opolopo ifa ati edinwo lati Thursday ojo keta third titi di Monday ojo keje 7 September leti ma gbadun awon jewa lowo poku ma je kan royin e fun e o rabagi rice 25 kg pelu 3 liter devon oil ati no chicken cubes fun 37,819 naira 99 kobo pere ayo yin food kun sun fresh classic bread pelu 1 liter coke fun 1700 naira pere iwo sha ati na 7500 naira nile ita onje wa o si lanfani lati gba game ni food kun game arcade fun ogbon iseju 3 crowns powdered milk 320 gram fun 2699 naira 99 kobo Cadbury Bonvita food drink pouch 380 gram fun 2999 naira 99 kobo Milo energy food drink refill 400 gram fun 3340 naira 99 kobo Coca-Cola PET 50 cl pack of 12 fun 4529 naira 99 kobo Otun le je rice ati chicken to yaranti pelu owo to kere to 2500 naira anniversary deals yo tan sibe lati ose keji September titi di ose akoko October ni Foodco yo ma mu orisirisi anniversary deals wa kan si ile itaja Foodco lagbegbe re ko si je gbadun anniversary promo yi.
4: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall. Built for comfort. Built for you. You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off, and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then, you need Cafe One. Now at Sterling Bank, MK Wabiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
5: Flash FM 105.5.
1: Oh, eka abo pada lati oju oja be ni ti fun te doro mo show o se fe bere gan ba ni o fe gbina ya gada ma daro kiko ma fashion san mo daily post lo gboroyin ele to gbo atara ba eja oko mu bayi na eja ti lete pate ro ko to baba doko to ni se la bere iroyin na re o ele to lo tara ba sodo gomina ti ipinle Oyo yun onimero seyi makinde kisi ni ntiro yen na gbe jade o jare nto n so re o pe oludije dupo are labi ase egbe oselu Allied People's Movement tamosi APM titu se gomina ipinle Oyo lasiko ta wa yi oluwa seyi abiodun makinde na lo ti gba awon adari loba loba gbogbo ni imoran pe ejo ejina si ifare apa kan da kan si oselu ejina si irole apa kan da kan si oselu ejina si ifigba kan bo kan nu oselu o eye soselu egbe bayi mo wa aki babe lodo awon loba loba makinde leni tin soro lojo abameta saturday tana lo ro awon loba loba lade

0: Ibarapa, Ibarapa East local government to je ijoba ibile ibe nigba tin ba won soro gomina Seyi Makinde lo se lalaye wi pe ba bari awon kabiyesi abi loba loba gbogbo ti o je wi pe won so aso aso iyanu abi aso iyanu pelu ti won so wi pe oloselu kan be eyin re la won to si odo oloselu kan la won wa won ni ah gbogbo ohun tó jẹ́ lẹ́mọ òṣèlú tí ò ti ẹ̀yẹ kó máa dọ́dọ̀ ọrú wọn tí ó máa jẹ́ àbùkù tí máa tẹnu àwọn jàǹdùkú olóṣèlú bóde ni wọ́n máa lẹ̀mọ́ wọn. Mákindé sọ̀rọ̀ wípé nítorí náà ń kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olóṣèlú ni ilẹ̀kùn yín gbọ́dọ̀ sílẹ̀ gbáragádá sí tẹ́ ẹ mọ kí káàbọ̀ pé ẹ káàbọ̀ o kí lẹ́yìn náà wá sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti wá wípé àwọn fẹ́ gba ìwúre wọn fẹ gba àṣẹ lẹnu ọba aládé gbogbo wọn ni láì máa sọ pé àwọn eléyà àfẹ wọn àwọn tọwọn àfẹ wọn irọ o àìṣe bẹẹ bá gbogbo òlú lẹsì jẹ dípò tẹfì wa sọ ní àsọ béèyàn bá tilẹ ní gẹgẹ bí ọmọ ènìyàn gan pé wọn na political in nature béèyàn bá tiẹ wá jẹ wípé ó dáa ó lẹnìkan tí mo yàn láàyò gẹgẹ bí olóṣèlú láàrin àwọn olóṣèlú wọnyí kò yẹ kí ó jẹ́ ń tí a máa rí àbí tí ó máa hàn lójú gbogbo ènìyàn sójú gbogbo èèyàn pé kábíyèsí ẹ̀yìn ẹni báyìí ni wọ́n tò sí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kó máa jẹ́ mọ̀ọ́nú ìdákọ́ńkọ́ ṣùgbọ́n gbogbo tẹni olóṣèlú tó bá ti wá náà ló yẹ kẹ́ ẹ máa ṣílẹ̀kùn ọ̀làálẹ̀ fún gbaragada kan máa wọlé kẹ́ ẹ sì máa tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí bàbá ti tẹ́wọ́ gba gbogbo ọmọ rẹ̀ tó bí ẹni ìròyìn tí Daily Post gbé jáde lóòrọ̀ tó ní o.
1: Ó dáa tó bá níbẹ̀ já lọ tààràtàrà sí àkàtà ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar nù o lẹ́yìn tó tún ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ àríwísí lẹ́yìn tó ń lọ rè dúró lórí tábìlì ẹni tí ṣàì lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tí bàbá ọmọ pàbí ìyá bìnú ọ̀rọ̀ o skọ̀rọ̀ ó pé kí wọ́n ń wí ni ó ní owó ìmọ̀pọ̀ o àwọn owó tẹ̀yìn ti ń ṣe lálàyé pé ẹ ti ń ṣe é lẹ́lẹ́pinpin ìní fún àwọn orílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí ọ̀rọ̀ wọ́họ rí tẹ̀ sí ń sọ yìí òǹkà wọn fún a pé wọ́n lé ní mílíọ̀nù mẹ́ta ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà about 3.27 million vulnerable Nigerians òun náà lẹ ti ń láǹfààní àti pín owó ọ̀hún fún o ìjẹ́ ló gan lowó tá à ń sọ nípa rẹ̀ wọ́n ló tá à ń sọ nípa rẹ̀ yìí kọ́ mọ́ pa ó kọ́ pọ̀ púpọ̀ púpọ̀ jù èló gan lowó ọ̀hún wọ́n ní bílíọ̀nù mẹ́ta ó lé òun náà ni owó eléyìí tá à ń sọ nípa rẹ̀ o nígbà tí ó mọ sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí a fi léde lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé láti àkàtà ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ìròyìn rẹ̀ ìyẹn Frank Shaibu Atiku tẹnumọ́rọ̀ o pé owó tẹ́lẹ̀ ń pín gan owó kéékèèké ẹgbẹ̀rún mẹ́wàá àti igba náírà ó lé ni 10,258 naira ó lẹ́lẹ́yìn ń pín sí àwọn ilé kọ̀ọ̀kan pé óyá ẹbí mélòó lẹ́yìn ẹgbà èèyàn mélòó lẹ́yìn
0: tẹ́wà mí
1: ẹgbà wọ́n ní owó tá a wá ń sọ nípa rẹ̀ yìí kọmọ lápárẹ́ kankan o lára àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n mọ tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ o wọ́n ń lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ìpèníjà tí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ń kojú oh my god ọmọ pọ̀ lápọ̀jù o wọ́n ní bí èèyàn bá fẹ́ jáde ní ìsìn yóò mọ yẹwọ́ ọwọ́ rẹ̀ wò ni pé ṣe lè yóò tó mi yóò gbé mi lọ yóò gbé mi bọ̀ wọ́n ní ìṣòro àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bí wọ́n bá mú bíìlì owó náwó akáyímọ́lé báyìí bẹ́ẹ̀ bá ti ń tẹ́ ọ̀gbálàyà yín ọmọ jápà pa torí pé owó gọbọi ni ẹ gbé wa akáyímọ́lé kọ̀tọ́ síbẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ bá wá dọ́jà tẹ́ ẹ fẹ́ ra tẹnu oúnjẹ bẹ́ẹ̀ bá kó iye kan dání tẹ́ ẹ ti rò pé bí n bá dọ́jà o wọ́n rà rẹsì wọ́n rẹwà wọ́n rẹlùbọ́ wọ́n ra gàrí ìfisẹ̀ mọ́gbà wọ́n ní bẹ́ẹ̀ báyìí dọ́jà báyìí owó tẹ̀ yìí rò pé èyí ti kó dání o tẹ́ ẹ fẹ́ fi ra gbogbo yìí òǹkà ń tà kàkálẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ mọ pò yìnrìn àbí iṣẹ́ àbábà tí wọ́n bá yí
0: báyìí
1: wọ́n nítorí pé owó ọ̀hún kọ́ kò ní tó ra nǹkan kan wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ o pé ṣe ẹ wá rí ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gan ọ̀rọ̀ olówó pínpín tí ẹni ń tari sẹ́kẹ̀tà àwọn èèyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà orí ìwé lásán ló wà kò sí lójú ayé o bẹ́ẹ̀ náà bá tẹ́wọ́ gbowó ẹ̀jẹ̀ mọ̀ skọ̀rọ̀
0: ojúgbowó
1: ọgbẹ́yẹmí ogbowó Oh, jamon. Dolly B, iwa na agbowo. Oh, jamon. To ko si wahala o. O wa tesiwaju na awon oro ile ti egbe kale. Ipe ewo, isejoba ti nbe lode. Won fi da wa loju bayi. Pe bilionu lona egbeta. O la won pin. Eni fun awon mo ile de wa Nigeria ile ti o ka won tu egberun mewa. Won ni owo ta wa so nipa re gan. Anfani wo gan o na ni owo ohun se o. Won tesiwaju. Pe kaka ko de. Lara omo ile de wa Nigeria oba to di wa mo je o le mo wa ni o ai gbo bubu lenu abo re
0: a binu
1: loro ya di ni bi o iwe yo daily post lo gbe laaro tuni e le gba ke seri e nbe
0: ka bo ye seri o ko seri o
1: yes yes yes yes
0: ma do te mi nbi bayi o nibi ti igba keje are orile de Nigeria tele ojogbon yemi osibaju ti o ti sipaye oro kan bodi oni nje mo pe ayewo kan ti won se yin o ni yara ayewo ibi won tin se ayewo lo ni ran bi teja ti be be lo ni ti won se fun iyawo ohun aye ohun dolapo oni nje mo wi pe ohun ti won ri nbe ni wi pe osan omi osan teyan so pe osan teyan se nka asese ka omi osan ti iyawo ohun mo mu nje mo pe omi osan yen ko to fun omo eniyan ni mimu eyin ni to ke jade gege bi igba jare bi pe awon agbe kan atawon kan ti won ta eso wa yi o won tin fi awon chemical bu kan si ara awon eso wa gbogbo tan je tan mu nitoro ti borilede Nigeria awon kan won yin na ni won si nse aburu nla ati ijamba si ago ara wa Osinbajo leni tin soro yi lasiko ibi eto kan eleto aye ti won pe ni living the earth better than we found it ipinle Eko na lo si ti waye ani video kan na lo bode o a video ti eto ohun toju sori aye lu jara papa julo lojupo ti YouTube gangan nbe to si din ti o nja rinrin lori aye lu jara lati ojo abameta Saturday tana o soro oni aya ohun na ni o pe to se gbogbo awon elerin dodo nu ke elerin dodo nu ogun o to ge fun ohun bayi ohun omumo o oni o ti to bi opolopo do seyin ti iyawo ohun ti e ti dekun ti o ti fi opin si amuru nkan be iyun awon carbonated drinks gbogbo to si so pe to wa yo e je ki ma mu omi osan tara to ti nu oko bode omi osan tara to ti nu oko se wa oni ngba to bere ti ni mu eleyi ka to ya to fo loro be ma ndoro ni efori o oni pelu mo ti je pe yawo ohun ohun mo pe oni fini fini ni ta ba nsoro ilera ta ba nsoro ka ma yere ni wo ka ti jije ti mimo ati be be lo ajise fini ni oni yo wo ohun bayi bo nti ma mu gbogbo awon elerin dodo yen yo wo bayi yo miri ni pe ori nkan eyin ara nu go isa ori sugbon sa o leyin igba to se die lo kan de sadede le wi pe to ohun to nte po won mu elerin dodo mo to je po mi osan lo hun ma mu to je atinu oko se wa efori wa npo lapoju bo ba ti mu bayi efori o tele ni alamu fefori wa ni o soro o oni aya ohun wa ye gbogbo ohun ti o se se ko tele fe ma se akoba fun kan to le ma bi efori yi o gbianjo e titi gbianjo o wa lotun wa losi kori o afigba to de lab o ni bi won ti sayewo fun o abajade ayewo ohun to re se ni lab lo fi han wi pe e ma mu kankan kini te mu yen substance yen o ti ni awon kankan ti o ti wa nnu e ti o le se ailera fun ara awọn kini ta mu lẹyin omi kilo tun kan na ejo osan na ni mi ma fun mu na oni se ri osan te fun mu yen madam awọn ohun ti won fi se osan yen ti won fi se lojo ko je ki osan yo da fun omo eniyan lati mu akoba nla ni akoba fun ara o ni eleyi o tun se mu ma fun omo eniyan ni oro ti Osinbajo to fi pari re wa yi o Osinbajo soro oni oro na ti wa di isoro nla ele ti n todo awon agbe bode atawon onisowo to je wipe awon nkan buruku buruku won yi na ni won lo chemical wi pe lati fi je kemi n ti won ta kogun ko ma ba tete baje pa pa julo calcium carbide ta ma pe ni carbide un ele te ma fi bu ogede to gede wa ri dohun dohun te gbe ni le so ma je gre gre tẹ́mọ̀ tú dànù pé kí ni gbogbo wọ̀nyí gbogbo àwọn tẹ́ ẹ fi mọ̀ ń mú kí ọ̀gẹ̀dẹ̀ ó tètè pọ́n eléyìí tẹ́ ẹ fi ń bà mọ́ ń gòrò àti tìmẹ́ẹ̀tì ẹ tí ẹ sírò tì kúnlẹ̀ àbíyámọ́ bàbá níṣẹ́ ẹ pààyàn rí ẹlẹ́ pààyàn rí gbogbo eléyìí sì támọyé ẹ̀mí tó ti tara ẹ̀ bọ́ ẹ dákun torí ọlọ́run omi tẹ́dẹ̀ ó mu kò ní ṣọ̀kọ́dá gba ẹnu kọjá ẹnu rẹ o ẹ jẹ́ ká ní sùúrù dìgbà tí ohun tá ń gbìn tí ó fi gbó tá a fi ká tá a fi jèrè tọkàn wọn balẹ̀ tọkàn àwọn oníbàárà wa náà sì balẹ̀ wípé ẹni ó ṣe é fọkàn tán nìyí ẹ mọ ṣòwò tí ó mọ jẹ ti gbẹ̀mígbẹ̀mí nígbà tẹ́yìn bá ń jẹ nǹkan gidi lọ́dọ̀ tí punch ló gbé jáde o kò jù bẹ́ẹ̀ lọ.
2: Gbogbo ìlú Ìbàdàn àtàgbègbè rẹ̀ ṣe ti ṣe tán. Ilé ìtajà ìgbàlódé Shobhaj Mall ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Imagine a place where you can buy quality groceries, pick up your medications from a reliable pharmacy, enjoy delicious bread, and get excellent customer service all in one location. That place is Shobhaj Mall. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ní kété tó bá ti ń di ọjọ́ Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 ni a kó ilé ìtajà Shobhaj Mall jáde bí ọmọ tuntun. Látọjọ́ náà lẹ́sì ti máa rí ọjà rà níbẹ̀ lówó tí kò fani lápòyà. Bẹ́ bá ṣe ń wọlé rajà náà lẹ́tún lè ṣe irun pẹ̀lú àwọn akọ́ṣẹ́ mọ̀ṣẹ́ stylist. Shobhaj Bakery náà wà níbi tí ẹ ti lè rí búrẹ́dì tó jọlọ̀ tá ń pèsè lábẹ́ ìmọ́tótó àti ààbò tó péye. A wà ní Off Akala Expressway along St. Anne's School, Odeku Road, Oluyole, Ibadan. At shobhajgrocery.com lórí Instagram for more inquiry. Telephone 0911009-2279 tàbí 0911009-2278 àti 0911009-2277 ní Shobhaj Mall. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kó bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco-faji and exhibition. On the second day, Emma kwa wwen idoti ikenyi, taya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
5: Flash FM 105.5.
1: So, ẹ káàbọ̀ padà ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé fún Bala Ofẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ó dá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní mọ̀ ń sọ̀rọ̀ ń bí yìí o pé bẹ́ẹ̀ yín bá fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ àwọn ìgbésẹ̀ alágbára kan eléyìí tán ti gbé lẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti mú kí ìfẹsẹ̀múlẹ̀ tó lóòrìn k ko de ba eka eto ro aje nile yi o won se afikun oro won pe ewo yato si pe o fese mule olorin o tun ti wa mu ki tesiwaju alailegbe ko mo de ba ko wa wa in lo lede wa Nigeria eni ti se alakoso keji fun ogogo to ni se pelu ile okere ni ambassador Sola enikun laye o na mo lomo yojo oro si ta lana ti se ojo abameta saturday o nigba to n ba awon oniroyin soro ni bi eto kan eleyi ti won se agbekale re yen ni ipinle Bauchi nigba ti o mo tesiwaju ni awon oro re eleyi to so oni se ri awon igbese eleyi ti ijoba orilede wa Nigeria n gbe o na lo je pe o ti mu ki awon eyan le yi won sumo awon anfani alailegbe eleyi to ti foju bade eleke eto raje orilede wa Nigeria o oni be ba fe mo eka eto idokowo awon oludokowo gan ati awon toro kan o na ni won le so awon anfani eleyi to ti foju bade o gege bo se wi oni se ri apero to nti lan loyeke eleyi tan gbe kale ni ipinle Bauchi yi o na lati fun awon mo orilede wa Nigeria ni igboya lati le se okowo eleyi to ba wu won oni lani orebete ni abo to fe fe awon ile ise re lojuju be lo won ni koda oro gbogbo to ni se pelu eka eto ogbon orilede wa Nigeria o na ni lo siwaju alailegbe lo tin de ba iweroyin punch lo gbe loni ele igba ke seri e nbe
6: kaabo ya seri lekan si loju we kerin iweroyin Sunday Punch mo ti wo iroyin eleyi jade oni bi ti awon onisowo ti n taja karakata gbogbo ninu oja ti kwayeku sir nibi tan tin ta awon je oni horo koro koro gbogbo nbe ni ijoba ibile kwayeku sir gangan ni ipinle Borno ni won ti kegbajare bode pe egba wa o owo alumo ti bode egberun kan alapapo 1000 naira note alapapo alumo owo fake ni nje be ayederu won ni na lo ti gbode kan eyi si tin se akoba nla nla to po fun owo tawon awon kan padanu ni tori ba won ba taja tan awon ro powo gidi la won gba ngba won ba ko de banki won mo pe ayederu owo ni won ko ki o nibi okan ojo kan ifọrọwanilẹnuwo ti o waye pẹlu News Agency of Nigeria ti Punch gbe jade bọ wa yo ni agbegbe ti Kwayeku sir won ni ogoro awon ti won je onisowo onikarakata ninu ojo ohun ni won soro ni ojo abameta saturday ti won feyin owo loju owo gege bi won se wi o won ni oro te nso yi won ni ki soro oja Kwayeku sir nikan o sugbon lo be te ba de tibutoro oja biu ijoba ibile ti biu ati ijoba ibile bayo awon oja tin be nbe na owo alumo lo gba be kan nibi to je pe be na ni to ba ti di ojo oja loju oja ti awon yan lo raja ibe le ti ri awon kan na ko ri eda te ni furasi ti won ko owo alumo kiri ayederu owo won soro ojinu won ni gbogbo nkan won yi na ni o mu ki inira o tun ba karakata tawon ati eto ọrọ aje tawon gan bẹẹ si ni o n jẹ ko di isoro ati inira gba lati ma ni igbagbọ ninu awọn laarin onisowo abi ẹni ti n taja ati kọstọma ti n ra o n bara rẹ ọkan lara awọn onisowo ọhun Ibrahim Yusuf to jẹ pe awọn jijẹ onikoro n lohun ta lati Gombe ọja Gombe gangan ele to sọrọ o ni òun wá sí ọjà Kwayeku sir láti wá ra àgbàdo o ní ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ pé ọ̀kan lára àwọn olùfarakáṣá owó alumọ lòun jẹ́ ọ̀yẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì gbé à ń da owó ọ̀hún náà lé òun lọ́wọ́ tí òun gba owó kówó ọ̀hún níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn gẹ́gẹ́ bó ti sọ o ní òun lọ sí ọjà ti bí wọ́n ti ń tan jẹ́ kóró oníkóró ti biú ni ọjà biú lọ́hún láti lọ rèé ra àwọn àpò àgbàdo lóríṣiríṣi o ní ẹgbẹ̀rún kan lápapọ̀ mẹ́rin rẹ̀ bẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lòun tẹ́wọ́ gbà o ní òun ò tiẹ̀ tètè fúnra àfìgbà tóun dẹnu ọkọ̀ òun á ń yẹ owó wò o ní ìgbà tóun fẹ́ san fún dẹ́rẹ́bà ni òun wá rí pé ọ̀kan lára àwọn owó ẹgbẹ̀rún kan lápapọ̀ yìí ó fẹ́lẹ́ pọ̀ kò sì jọ bí owó lọ́wọ́ lòun bá fura pé
1: gẹ́ngẹ́rẹ́ o
6: mi ti lù ú
1: alumo.com
6: gẹ́ngẹ́rẹ́ o ó sọ̀rọ̀ o ní pápápá no matter ke si eni ti o fun ohun ni owo na lati so fun pe to ogbon nkan bayi nigba to te tu wa ri pe to awon meta owo to ku lo je ojulowo sugbon kan nu e ko da rara oni ere me lo lohun je oni egberun meta naira se egberun merin naira na le re to ma ri je lori apo agbado kan leyin to ma ti yowo moto gbe gbogbo egbe gba kan awo gbe oni e wa wo nkan bayi mo wa ra apo meta ototo e to ntumo si wi pe bi egberun 12 naira na lo ye ko ma je ere to won o sugbon ki lohun pada ri me o egberun 4 naira pere ni o oni egberun 4 naira na ni won je owo alumo e to tumo si pe ere to won ti tubo jawale fake money ni ipinle bonu owo genje owo alumo ayederu owo ni njebe eda owo to ba so pe eyan nawo bi eleda yen eni tin te owo lona aibo fi mu bo te pe tin te yen gan na ijoba o te wa gba
1: ko to ni je
6: ojulowo be ti ijoba se yo ma na toro ma pe ko ma pe fa ko won o si tete ku te ni yo ma nawo bi eleda ni o o soro oni ijoba ta awon ti oro kan to je lase won gbodo se abe o si awon ja gbogbo ni biu ati kwayaku sir koda gan to fi de awon ja gbegbe ti shani lati lo re gba gbogbo ibi ke bi ti o wa lumo be be wa eleyi buru jojo lasiko ta wa yi awon so won ti rere je e to an ko wa lumo wa igba la awon to wa fe jere oje oju we kerin we rain sunday punch lo wa asiko yi na ka tun ma fi so fun gbogbo eni tin so tin taja teni tin ra pe eja sora pelu owo ta ba ngba bayi o
1: me ba ti fun yeyewo daada
6: tori ta ba so pe ipinle bonu ni to lati bonu wo yo nko
1: mama o
6: ale ma vura o
1: o da gbogbo eyin eyan wa ile tente ile wa ni takoye jo ile to je ti kan ni omo lu abi adupe po lowo yin ara ni yaya ari owo yin o olare waju re miki omo abile Kainde oju awo adupe lowo yin o oloye oluasegun ayankola agbola steven dada akinola adupe said adeniran adupe ni owo yin be se ntele wa o inu wadu pupo si yin o otunba akipelu said olaide adupe be se ntele wa yi olare waju jeli lato lajumoke inu wadu pupo be se ntele wa o eyen ma ku nbe lailai ateyin atawa ati jorupo bi ke to bonu na o de ja wo iran ye le to te wa lowo ni ikani omoluabi won latari eto di gbogbogbo ti o waye lodun 2027 fatola ni adedubo ni taiwo ni obadara ni won ni gbogbo won patapata bayi na ni won ti se taba yi o lati siso loju egun ipolongo ibo won eleyi ti won ni loni ti se ojo eku sunday ki gbogbo ojo mo fa eku degbera o na ni o waye o ni o bere ni perewu yo wa fenereju afi bi na le o won ni yo waye loni ti se ojo kefa osu kesan odun 2026 ni lu badan ti atiani o eto ohun le ti won ni ago mejo so gerege o na ni o bere iyen ni le egbe ti oselu PDP eleyi to wa ni molete le ti ani ni be awon ti je ekankun ogun ni egbe oselu ti PDP wo peju pese o awon olori wo peju pese awon adari ni ward gbogbo wo peju gbese awon toro kan ta ba so nipo oselu awon ololufe ore ara ati ojulumo to fi ma awon alatileyin gbogbo won ni gbogbo won patapata baye o na ni wo peju pese sibe o nje awo gan ni won foju won hande awo gan ni won fe ko jade bi omo tuntun loni leyin ti won fi oju won fun gbogbo ara aye o pe be ba ti ri won be ba ti wa do job e ma te soju e ma te soju e won ni lara won na lati honorable usman siju ade adedubu won ni ohun ti e o indije lo si ilegun ma so fin orilede wa nigeria ibadan south west constituency 1 no won lara won na ni honorable jimo taiwo nlo je o nje bo ni ti e won ni be labi ni nje je mo pe ohun ti e o indije taratara lo si ilegun ma so fin ti ipinle oyo ibadan south west constituency 2 won ni se wa ri honorable akim olaleye obadara ohun ti e o indije lo si ilegun ma so fin ni ni ti ipinle oyo ibadan north west constituency on la won dibo lo fun won tesiwaju na won ile ti e gbe kale o pe se ri gbogbo won patapata o na lo je pe won duro won si ma so ohun ti won fe se fun amo eyan papa julo ni ipinle oyo to n ti awon igbese ise idagbasoke gbogbo eleyi ti won ti ni lokan fun araalu won ni gbogbo eleyi wo so fun wa ni o saaju eto odibo ti o waye lodun 2027 e wa je lo tara tara sakata fatola eni ti gbogbo eyan mo si te soju e won ni fatola ta so nipa re yo na lojo omo bibi orilede wa Nigeria omo wa nipinle Oyo koda to fi ile America se bugbe o won ni olokowo o na lo je le to je pe eto oselu re o ta we tagbo de awon ese kuku gbogbo ni won ni se ri gbogbo to nti ni lokan lati se fun awon eyan nipinle Oyo papa julo ni ekun dibo re o na lo je pe o se to lati mu awon igbese won amayederun gbogbo wo awon agbegbe gbogbo eleyi tin be lakata odo ti won be o tesiwaju pe nje je mo pe awon akanse se kan eleyi tan ni o ti wa lokan ya re lati se nje lara awon akanse se wo ni o won ni se ri awon ekun omi ke eleyi ti ma fe wa ti o fe mo da bi agbara ya le omi ya shop gbogbo won ni gbogbo awon ojuso mi la won lanfani ati daju pe won dari re lo sibi ti won ti mo wulo e se yun leni won ni se ri gbogbo awon eyan eleyi tin be eni ni agbegbe ko wa won be o na ni won gbe igbese amojuto fun ko wa won o tesiwaju o peleke itoro aje an se to lati mu igbese roni lagbara de ba awon eyan won le tan ni awon ke le to je pe won ti keko jade le ti won si ni lo se won ti mo awon ona ke le ti won gba ti won fi lanfani ati daduro lori ese ko wa won ko tan sibe o won ni jejemo yi pe awon aya loja gbogbo awon baba laje gbogbo o na ni won ti seto owo kan fun eto eyawo ni o le ti won mo lanfani ati se ise won lona ti o gbaro won lorun won ni baba wa nso nipa eke eto ilera won ni o ti seto lati gbe awon igbese ranwo le ti o mu ki nko rorun ni fun enikeni to ba yoju sile ewosan pe e dakun o o fe gba itoju ko tan sibe o won ni se ri awon onje to da gba eleyi ti sara lore fun awon agbalagba awon opo ati awon arugbogbogbo o na ni awon setan lati ma se eto re fun awon eyan ko tan sibe o won ni jejemo yi pe awon akeko e to je pe o setan o lati keko o wa fe se danwo boya wa e kini abi neko ni abi jambu ni won ni eto ran lowo o tun ti wa le dant rere ni fa awon eleyun na nje lara awon eyan ti o wa be loni o awon eyan wo gan ni ekangungun eleyi ta nreti won lara won o na nen to ti gba kan ri je igbakeji gomina nipinle Oyo le to ti je pe lowo lowo ba ti soro yi o tun dije dupo gomina labe egbe oselu ti PDP iyan nipinle Oyo barrister Azim Bolarumi o na lo ko won o won ni jejemo pe atawon ekankan ogun atawon toro kan ninu egbe oselu PDP o na ni wo peju pese sibi eto na lo ro kutukuto ni ti se ojo Aiku Sunday o na ni ti se lalaye o pe Fatola o se tan lati tun pin awon eroja kan ni fun awon iko agbabolu re eleyi ti won pe ni te soju e football club je kini ti won ko fun won je si e ti won mo wo sorun awon ballu eleyi ti won mo gba ati awon eroja gbogbo eleyi ti o mu ki ere idaraya won ko tesi waju won ni awon eyan kan leyi ta ti ri Fatola ni Adedubu ni Taiwo ni Obadora ni o na ni ani loni ti soju e ku Sunday ojo kefa osu kesodun 2026 won siso loju egun ilana eto ipolongo ibo won ati ohun ti won ni lokan gbogbo fun awon araalu
6: ko dun ko po ko pe
1: wa ni fun ni se
6: to oda punch lo gbe ile jade lapodo timi nbi nibi ti egbe agba ijopo awon onimo osegun oyinbo le Nigeria Nigerian Medical Association ti won ti ro gomina ipinle Oyo Oluwaseyi Makinde ipe kon tete mojuto gbogbo awon ajele owo ati awon nkan mi gbogbo to ni se pelu igbaye gbadun awon ti won je akeko ekose mo segun oyinbo ni ile eko fasiti ti mo segun oyinbo ti Ladoke Akintola o egbe ohun ninu leta kan ti won ko ni ojo karun osu kesan odun ta wa yi oro ananu to si di bibuolu latodo are kan afata fun egbe ohun dokita Afekhide Omoti won ni naa ni won kominu to po lori n ti won se lapejuwe gege bi adojuko ati ipinija si igbaye gbadun awon akeko ekose mo segun ibo ni ile iwosan naa gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ wọ́n ni gbogbo táwọn wí ló lè ṣe àkóbá yíyùn fún ìṣàṣeyọrí lórí àwọn aláàárẹ̀ àbí aláìsàn àbí ẹnikẹ́ni tí ó bá wá sí ilé ìwòsàn eléyìí tó sì jẹ́ wípé bá ò bá tètè mójútó ohun tó tọ́ fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ kú iṣẹ́ náà ní mórí iṣẹ́ ẹni yá bí ò bá ti sí nǹkan wọ̀nyí ewu ńlá ni ó máa jẹ́ fún àwọn tí wọ́n bá ń wá gba ìtọ́jú ní ilé ìwòsàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ́ẹ̀bá sọ àwọn owó kan ẹ kàn gbọ́ tí wọ́n wò pé àwọn dókítà náà láwọn daṣẹ́rẹ́ àwọn òṣìṣẹ́ ni káwa wo tẹni tí ń rọbí tó fẹ́ bímọ káwo tèèyàn tó nílò ìtọ́jú pàtàkì ní yàjóyàjó bó bá délé ìwòsàn bí ò bá rí dókítà ǹjẹ́ ohun tá a lérò ǹjẹ́ kò ní fẹ́ ṣẹlẹ̀ bí kó luwọ́ máa ṣọ ni o ẹgbẹ́ náà sọ̀rọ̀ wọn ni ọgọ́rọ̀ àwọn àforíkò àti ìmórí okòó sọ̀rọ̀ dúró náà ni àwọn ti jọ ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n o láti gba wọn ti jọ ṣe àforíkò àti ìfẹnu ọ̀rọ̀ kò náà fẹnu ọ̀rọ̀ jóná lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù síbẹ̀síbẹ̀ náà kò tíì sí nǹkan kan wọn ò tíì ṣàmúlò àti àmúṣe tòun ti àmúṣe wọn ẹgbẹ́ ọ̀hún tọ́ka bákan náà pé àwọn dókítà ni wọ́n ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n ń ṣiṣẹ́ báyìí o iṣẹ́ ti pọ̀ dókítà mélòó okó pọ̀ alágbàṣe alágbàro ò tó nǹkan mélòó náà làwọn dókítà ti ń bẹ láwọn ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ṣẹ́ ògùn ìbò ti fásitì ládòkè akíntola tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n á ṣe kìlọ̀kìlọ̀ náà wípé bí iṣẹ́ bá ń di tí ń wọ̀yàn lọ́rùn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí ìgbà téèyàn ru ẹrù gbogbo òlú tí ó sì jẹ́ pé owó tí ń dọ́wọ́ àwọn tí ń ṣiṣẹ́ ọ̀hún ò tó nǹkan bí ìgbà téèyàn kàn ń ṣàṣedànù iṣẹ́ tí ọ̀gbà kọ́bọ̀ ni o pápá jùlọ tẹ́ bá tún wo ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọ̀hún ó kù díẹ̀ káàtó mẹ́hẹ́ pọ̀ wọn ṣe nǹkan gidi síbẹ̀ ọjàre báwo ni èyí ó ṣe wá ní báwo ni ò ṣe ní ṣe àkóbá fún ìlera àti ìgbáyégbádùn àwọn ènìyàn pẹ̀lú tí wọ́n ń fẹ́ ìtọ́jú tó péye àti ìlera tó péye ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn wá rọ gómìnà Mákindé pé kó tètè dá sọ́rọ̀ ọ̀hún o pàṣẹ fún àwọn tó tọ́ lẹ́yìn ìforí okòóso ọdúnrún kí wọ́n sọ gbogbo àwọn àjẹ́lẹ̀ owó gbogbo tí wọ́n ti jẹ kí ló dé lẹ́yìn ìfòǹtẹ̀lù tẹ tún fa kinní ọ̀hún lẹ́sẹ̀ ńlẹ̀ èé ṣe èmi lọ bá dé ìbéèrè pèsè jẹ́ ní ìpín ẹ̀dá lóhùn ẹ mọ̀ dára yín lóhùn lọ́dọ̀ ara yín lọ́hùn punch ló gbé jáde kó jẹ́ bí ó ti jẹ́ o lórí ti fún tẹ̀dọ̀ ròyìn lóòrọ̀ tòní tọ́nídà pẹ̀lú olúwa ṣeun ọmọ akínọlá lè tó sún lọ́pọ́n súnkàn ní aago mẹ́jọ kété tá a bá ti dìde àmọ́ kẹ̀ bó bá ti ń di ní aago mẹ́wàá ìyálẹ̀ ta lóòrọ̀ tòní òun náà ni kí ẹ pàdé ṣàdé àpótí ẹ̀ rí yún lórí ètò tí a pè ní wákàtí yìí náà ni o bẹ́ẹ̀ ni ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mo ń jẹ́ aago mẹ́wàá alẹ́ òun náà ni kẹ́ ẹ pàdé tọ́lání aládélájà lórí ètò tá a pè ní ìsinmi aláyọ̀ jíákò sky gíran global radio king of scorer continental and intercontinental akọ àmójúbọ ọsẹ tuntun ọpọ rẹ láṣẹ lókè pẹ.
1: àmì àti àmì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ilé ìtẹ́bá ìrìn àjò ròyìn láàárọ̀ tòní ó ti rókè nu o ẹ já pàdé bó bá di láàárọ̀ ọ̀la aago mẹ́sàn-án sí mẹ́wàá tí fún tẹ̀dọ̀ ròyìn yóò tún padà wáyé títí ìgbà náà ìyá àdínìyìn náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàláyé ilé tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́mọ́.
6: ó ń gbégéjì.
1: mọ́mọ́.
6: alẹ́tìlẹ́.
1: mọ́mọ́.
6: àgbàjọ́rọ̀ fún.
1: mọ́mọ́.
6: ọkọ ṣẹ̀rí.
1: mọ́mọ́.
6: ìyá ṣẹ̀rí.
1: mọ́mọ́.
6: mọ́mọ́ aláta.
1: mọ́mọ́.
6: ó ṣe proper.
1: ó ṣe dáadáa.
6: ṣe normal.

Ọlọ́run ọkọ tèmi ti múra, èmi ò máa kọrin. Èmi ó sì máa fi ogún ti tèmi kọrin. Ṣé ń jó níbi tẹ́ ẹ wà láàárọ̀ yìí? Ṣó bá ọpẹ́ dé lọ́dọ̀ tí yín? Ẹ wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín? Ẹ ṣojú wọn jọ lọ́pẹ́ àbí òjọ lọ́pẹ́? Àmọ́ ṣì ń lejú kankankan lẹ́ni Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Ẹ jó orí ètò wákàtí òun náà ni a wà. Ìkànnì Splash FM 105.5. Ẹ jẹ́ ya yín ní ìṣẹ́jú kan sí ẹ̀mí ara yín níbi tẹ́ ẹ wà yẹn. Ẹ kọ dance ẹ sọ fún wọn pé ẹ jó. Ẹ jẹ́ gbé kinní yẹn sókè díẹ̀ sí Dixon. Ẹ jó láàárọ̀ yìí. Ọlọ́run ṣeun, àánú rẹ̀ dúró lálá, gbé sókè.

0: ọ̀rẹ́ tó wá kàtí yẹn náà ni a wà láàárọ̀ yìí pẹ̀lú ṣadé àpótí ẹ̀rí fọláṣadé adédèjì ayọ̀dẹ́kùnlé yìí ìtúndú dìksì ọ̀nà ni a mọ jẹ́ ẹ̀rọ tèmi láàárọ̀ yìí ó ti mo rí kà ní pé ó ní èmi ò máa fi ìbò kún fún olúwa nígbà tó tẹ̀síwájú ó ní ní ìgbà gbogbo. Àwọn kan bízì wọn ráyè báyìí wọn serious gan bíbélì ní ìgbà gbogbo tó bá ti ń gbọ́ pé orí ọ̀fẹ́ ni tètè máa dúpẹ́ ní ìgbà gbogbo ní wákàtí ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ní ọjọ́ ní ọ̀sẹ̀ ní oṣù ní ọdún máa ṣàdúpẹ́ ìyẹn náà ló wà nínú ìwé Psalm 34 orí kìíní yẹn ẹ máa dúpẹ́ ó ní ní ìgbà gbogbo ní èmi yóò máa fìbì kún fún olúwa orí ètò wákàtí yẹn la wà àwọn kan ò mọ bọ́n ṣe ń dúpẹ́ torí pé wọn kì í lè ronú dáadáa ìdí nìyẹn ni màá ṣe ní kó jọ láàárọ̀ yìí tó o bá ti fẹ́ pè mí sórí ètò yìí bá mi bá a dúpẹ́ fún àwọn aládùúgbò rẹ̀ dúpẹ́ lórí àwọn tẹ́ ẹ jọ ń gbélé yẹn ṣé mo pẹ́ kí n rántí láti dúpẹ́ tara wa nìkan la máa ń rò lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ọlọ́run máa ń ṣoore fún wa wọn ni tó bá wà ládùúgbò ẹ ó túmọ̀ sí pé ó ti súnmọ́ dọ̀tí ẹ náà when God is in your neighborhood ó fọkàn balẹ̀ pé ó ti wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀tí ẹ náà so láàárọ̀ yìí tá a bá ti ń dúpẹ́ oṣù kẹsàn-án a máa rántí àwọn tó wà ní àyíká wa èmi rántí àwọn kan tó ṣe wedding lánàá bí mi ò tiẹ̀ mọ̀ wọ́n èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ayé wọn àwọn kan ṣe némi àwọn kan travel lánàá wọ́n ti padà délé wọn láyọ̀ àti àlàáfíà àwa ń bá wọn dúpẹ́ o lórí ètò wákàtí yìí láàárọ̀ yìí àwọn kan ní orí ọ̀fẹ́ ní oṣù tá a kó lọ tó kọjá yìí láti kó lọ sínú ilé tiwọn àwọn náà di landlord àwọn náà di landlady abayidupẹ àwọn kan ra mọ́tò abayidupẹ àwọn kan ní orí ọ̀fẹ́ láti rí iṣẹ́ tó dára ní oṣù tó kọjá àwa ń bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹnìkan ti gbàgbé bíbélì ṣe ń sọ pé má sì ṣe gbàgbé gbogbo orí rẹ̀ a máa yin ọlọ́run lórí ètò yìí láàárọ̀ yìí ṣé rí tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kì í ṣe àṣetìntì ẹ̀ ó máa ń ṣe tó máa àṣe pé ó máa ń ṣe pé tó fi máa já sí ọpẹ́ nínú ayé àwa tí a jẹ́ ọmọ rẹ̀ so àwọn kan ti ṣe wọ́n ti gba eré yẹn ó ti ṣe ó ti kún ó ti dé ó ti mature wọ́n dẹ̀ jáde síta pé olúwa ṣe báyìí o àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ó wà in the process ó sì ń ṣe lọ́wọ́ ó mature bọ̀ ráwọn títí wọ́n ti kún yẹn tó lè jáde sí gbangba ẹ̀jẹ̀ káwa náà bá wọn dúpẹ́ àwa tí a ti wò pé tiwa ò tí ì dé yẹn ó wà ní process ni kò ṣeé ṣe kí ọlọ́run má ṣàṣe pé ohun tó ti bẹ̀rẹ̀ nínú ayé wa oṣù kẹsàn-án ìlàwà yìí tí à ń pè ní oṣù september àwọn orúkọ kan tún wà tí a máa fún oṣù yìí láàárọ̀ yìí inú mi dùn pé ìránṣẹ́ ọlọ́run ti wà pẹ̀lú wa níbí láàárọ̀ Reverend John Christopher wọn ti wà ń bí láti jẹ́ ìbùkú púpọ̀ fún wa lórí ètò yìí ẹ̀jẹ̀ wà wọn ara lé àwọn ọlọ́pẹ́ oṣù kẹsàn-án ẹ̀yìn dà ṣe wà ń bẹ̀ yẹn láàárọ̀ yìí ẹ má dúpẹ́ tara yín nìkan ẹ bá mi rántí àwọn èèyàn tó wà láyìíká yín torí ìrè ńlá lọ́wọ́ ọlọ́run hello.
1: Ẹ̀mí lọ.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ lọ káàárọ̀.
0: Yẹ sà á kó oṣù tuntun o.
1: Náà ní fi ní ìṣàkóso lágbára náà.
0: Àmì.
1: Náà ní fi ní náà wá dúró ṣe ṣe ayé láti di ààrẹ.
0: Láti di ààrẹ ẹ ṣe adúpẹ́.
1: Náà ní dáadáa ló kàtà lágbára náà.
0: Àmì.
1: Ní ọjọ́ gbígbẹ́ náà sí. Lọ jẹ orúkọ lágbára náà.
0: Àmì.
1: A sọ̀kọ̀lọpọ̀ ọdún láyé.
0: Àmì Jésù.
1: Náà ní fi ní láti ní lágbára náà.
0: Àmì. Ẹ dúpẹ́ lórí àwọn ara ilé yín lórí gbogbo àwọn
1: ìta àkọ́kọ́ ọ̀rẹ́ fún ọ̀gbẹ́ àlẹ́ àkọ́kọ́ dára ẹ̀mí ìṣẹ́kọ̀ tọ̀pẹ́ ẹ̀mí
0: ọ̀tọ̀pẹ́
1: ọ̀pẹ́ ẹ̀mí sílẹ̀ ọkọ̀ yàrá lọ́rí ẹ̀kọ́ sílẹ̀ ìwé ọkọ̀ orúnrún sun
0: ìrìn
1: ìwé ọ̀fẹ́ fún
0: bẹ́ẹ̀ni sà
1: yọ́ bọ̀ ọ̀rẹ́ yọ́ bọ̀ ọ̀rẹ́
0: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni ní kanagbara náà wọn bá
0: ẹ
1: bàbá ọsọ o
0: àmì ẹṣẹ àdúpẹ
1: lórúkọ bàbá lórúkọ ọmọ
0: lórúkọ ọlọrun ẹmí mímọ ẹṣẹ hello
2: hello
0: ẹ kàárọ o àkúsinmi ò ní o
2: hello
0: hello a ti ń gbọ yín o à ń gbọ yín o hello 0706 94 93 00 00 òun la fi ń pè sórí ètò wákàtí yìí la wà láàárọ yìí ọpẹ òun náà ni à ń dú lọwọ ọlọrun tó fún wa ní orí ọfẹ níbi tó bá wa dé nínú ìrìn àjò ọdún 2026 0706 94 93 00 00 ẹ dúpẹ ara yín kẹ ẹ wá rántí àwọn tó yìí yín ká tó gba ire kan tàbí ìkejì tójú yín rí pé lágbájá ti gba kinní ẹbá ẹbẹ nìyẹn dúpẹ láàárọ ẹ lórí ètò yìí kájọ dúpẹ lọwọ ọlọrun hello.
2: Mo sọ pé ọ̀nà tó ní agbára mi gbà ọ̀pẹ ló já sí
0: eré
2: kan ní gbáfọ́ lára ju tẹlẹ
0: ìgbà mọ́ ọ nípa
2: tèmi ni kò fẹ́ sí
0: láti
2: ní ìgbàdàn. Àfọ́jọ́ àdìjọ́ ìṣe jíjẹ́
0: ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ ìwà láyọ̀ ọlọ́run
2: ni ẹ̀
0: àmì àti ẹ̀yìn
2: ọ̀ ẹ̀ ló ń sáré
0: àmì
2: ọba tó jẹ́ káwé sí ìgbà bàbà yóò jẹ́ ìbànújẹ́ ní ìbáṣẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa o
0: àmì jésù
2: eré ńlá àmì ńlá ìrànlọ́wọ́ láyé bẹ́ẹ̀ sí ìbáṣẹ́ bẹ́ẹ̀ wa
0: àmì
2: jésù
0: àwa
2: ní kéde kùtù
0: náà mo ní kẹ dúpẹ ẹ dúpẹ láàárọ ẹ ní ọsẹ tó kọjá mo ní kẹ
2: gbàdúrà
0: ẹ dúpẹ lẹni
2: ọlọrun
0: bá ń gbowó wọn afẹfẹ ti mò ń mi oh my god
2: èlé ni mo mọ ẹdá kò lè sọ èfọ mọwọ yẹ o
0: tó lè sọmọ ẹni bẹni
2: ìdúpẹ ẹjẹ sùn.
0: Fún afẹ́fẹ́
2: sí mò ń rí.
0: Ẹ dúpẹ́ lórí ọlọ́run lórí àwọn tó yiyí ká ẹ máa ti lọ àwọn tó yiyí ká àwọn tẹjọ́ gbé ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ayé wọn ẹ láàárọ̀
2: yìí. Mo dúpẹ́ lórí ọlọ́run náà fún ayé àwọn ọmọ mi aya mi pàtàkì jùlọ láyé àwọn aláàánú omi ìrìnà lọ́wọ́ tẹ́lẹ̀ ń lò fún mi.
0: Olùwàṣẹ́ o Olùwàṣẹ́ o
2: láti gba tí mo ní òfin nira wà aládàámọ̀ ní dídẹ́ ní kọ̀ọ̀kan wọn
0: ọmọ
2: mi ṣàdánwò kẹ́ni kọ̀ọ̀kan wọn
0: àmì àmì ẹṣẹ́ àdúpẹ́ ẹṣẹ́ àdúpẹ́ ẹṣẹ́ àdúpẹ́ ẹ̀yà orí ètò wákàtí ìlàwà ó ti ń jálura wọn hello. Hello, ẹ kàárọ̀ èmi ni o
3: ẹ wá wo rè bàbá ẹ wá wo ṣe bàbá èmi mà ló lọ pé ọpẹ lánàá
0: pàtó
3: oṣù mi
0: àti
3: láti january
0: ìkéde
3: oṣù kẹsàn-án
0: ọba
3: tí dáàbò bó dáàbò bẹyìí náà tí dáàbò bó lé yìí
0: tí
3: ìjàgbúrò òbí sí ẹni kankan nù wá alágbára gíga ní
0: ìfọmọ
3: láyọ̀ lórí
0: ìgbẹ́ náà
3: ẹ̀wọ̀n wá wọn náà láàárọ pé ẹjọ ìjọ wa fi ọpọlọpọ ọdún láyé
0: ọlọrun mo
3: dúpẹ mo wá dúpẹ pé ọmọ mi kan ọlọrun bá ń fi ẹjọ ní ẹjọ rẹ nínú oṣù yìí náà lẹni 12 ni àmọ mo dúpẹ lẹ náà
0: níjọ
3: sátọdẹ tó bọ ní
0: kọlọpọ tó bọ yìí ni àwọn ọmọ september nìyẹn àwọn ọmọ september nìyẹn ẹ jẹ́ bí ilé rìkwẹ́sítọ̀ kọ̀ọ̀kẹ́ tó lọ ẹ má ti lọ ẹ má ti lọ gẹ́gẹ́ bí obìnrin tó kọ́kọ́ pè wá sórí ètò wákàtí yìí láàárọ̀ yìí bí obìnrin bá lóyún oṣù mélòó náà mọ́ ń bínà.
3: Oṣù mẹ́sàn-án ni
0: ọjọ́ mi
3: ha oṣù mẹ́sàn-án ló fi túra láwa yìí.
0: Oṣù ìtura oh my god ayayayaya kí lorúkọ mi ìta lè tún fún oṣù kẹsàn-án kí la lè fún gẹ́gẹ́ bí obìnrin.
3: Oṣù
0: ìrọ̀rùn ẹ sọ bẹ́ẹ̀
3: oṣù ìtura
0: oṣù ìtura tí ara máa ń tu aláboyún.
3: Ara máa ń tu
0: tó bá ti bímọ oṣù kẹsàn-án
3: oṣù kẹsàn-án oṣù kẹsàn-án ní òórùn oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ti bímọ ní
0: òórùn oṣù kẹsàn-án oṣù kẹsàn-án oh my god bàbá máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórí ẹ̀ láàárọ̀ ẹ̀ lórí ẹ̀ lórí ètò yìí ẹ ṣe àdúpẹ́ ẹja fẹ́lòmí lórí ọ̀fẹ́ wọ́n ní oṣù kẹsàn-án a lè tún pè ní oṣù ìtura mo láìkẹ oṣù ìrọ̀rùn bíi ti ẹ̀rọ onúdé bẹ̀ yẹn ẹ jẹ́ fáwọn èèyàn méjì péré lórí ọ̀fẹ́ sí ká tó kúrò ní abala mumore láàárọ̀ yìí hello.
4: ọpẹ Túndé ni ó máa jẹ níbi gbogbo. Ọpẹ Túndé ni ó máa jẹ níbi gbogbo. Ọpẹ Yẹmí ọ̀nà ọpẹ mi pọ̀. Jésù Olúgbàlà ló sọ mí lórúkọ. Ẹni bá lè jó fún Jésù kó wá bá mi jọpẹ Túndé. Ọpẹ Túndé ni ó máa jẹ níbi gbogbo.
5: Ẹ ti ń tẹ̀kẹ̀ pàṣọ́nà o.
4: Orúkọ mi ni Abbas láti Àkànrán ní ọ̀nà ẹ̀rọ ká
5: gọ́ọ̀mù. Oh my God, ẹ̀yin takọ́rọ́. Àmọ́ mi,
4: God bless you, more power, more anointing.
5: Amen, Ayosu.
4: Mo dúpẹ́ lórí ayé yín.
5: Olúwaṣẹ́.
4: Mo dúpẹ́ lórí Kànní / FM àti Lágelú.
5: Ẹ ṣe àdúpẹ́. Mo
4: dúpẹ́ lórí ìdílé mi lápapọ̀.
5: Ẹ ṣe.
4: Mo dúpẹ́ lórí gbogbo àwọn aládùúgbò mi tá a jọ ń gbé.
5: God bless you.
4: Mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláàánú aláràn Ọlọ́run ọba tó wá jẹ́ kí Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án yìí kó ṣojú ẹnu wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé.
5: Oṣù
4: yìí èmi fún ní orúkọ oṣù ìrọbí.
5: Oṣù ìrọbí.
4: Gbogbo ohun rere tá a ti lóyún rẹ̀ á bìí inú oṣù yìí pẹ̀lú ògo lọ́dọ̀
5: Ọlọ́run. Àwọn pásítọ̀ wà lórí ètò yìí. Oṣù
4: ìrọbí lórúkọ tẹ̀mí fún.
5: Oṣù ìrọbí.
4: Oṣù ìrọbí bá lóyún oṣù kẹsàn-án yóò rọbí yóò sì bímọ.
5: Tí ò bá wá tóṣù mẹ́sàn-án kọ́ kí wọ́n máa ń perú ọmọ bẹ́ẹ̀.
4: Oṣù ìrọbí tí a ti wá lóyún rẹ̀ láti oṣù mẹ́sàn-án sẹ́yìn. Ọlọ́run jẹ́ kó tẹ́ wà lọ́wọ́ nínú oṣù tá a wà yìí.
5: Àmì àmì.
4: God bless you.
5: Thank you.
4: Ma mọ pa a mọ anointing.
5: Àmì Jésù.
4: Abbas láti Àkànrán.
5: Láti Àkànrán. God bless you sir.
4: God bless you.
5: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe àdúpẹ́. Yes, gbogbo ẹ̀yin tẹ wà pẹ̀lú wa. Orí ètò wákàtí yìí òun náà ni a wà. À ń bọ̀ lẹ́nu iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí. Màá fún èèyàn kan lórí ọ̀fẹ́ láti dúpẹ́ sí tá a bá ti dé láti ojú ọjà. À ń bọ̀.
6: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Cinemat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore. Cheaper, quality and satisfaction.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
8: Ibadan, this one no be ordinary September. Oh. Food Co. they celebrate its anniversary this month. And now Wolf Galore will bring come celebrate with you. From Thursday 3rd to Monday 7th of September, enjoy exciting deals. Get 25 kg bag of rice plus 3 liter Devon oil and no chicken cubes for just at ₦7,819.99. Your favorite Food Co. soft fresh classic bread plus 1 liter Coke for just ₦1,700. Spend ₦7,500 at the restaurant and win 30 free minutes in the Food Co. game arcade. 3 crowns powdered milk, 320 grams for just ₦2,699.99. Cadbury Bonvita food drink pouch, 380 grams for ₦2,999.99. Instead of ₦3,340. Milo Energy food drink refill, 400 grams for ₦3,349.99. Coca-Cola Pet 50 cl pack of 12 for just ₦4,529.99. And you fit even chop better rice and chicken for as low as ₦2,500. Plenty sweet offers still they come from the second week of September to the first week of October. Food Co. go they bring more a woof your way. No dollar. Visit your nearest Food Co. store and enjoy our anniversary promo.
9: money dey stop us. Na money dey stop us.
10: Country people, the Ember Motors, them don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you know about the Independence Day Cashati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30, now the special Independence cash pot now you go shell on that

0: ni ninu inu re ona ni awa gbe wa ni aye ti awa rin kiri ti asi ni emi wa iyan olorun ninu re ona ni a gbe a fi ope fun lori eto yi laaro yi gege bi seun ife re ninu aye gbogbo wa o ti mo ni ka dupe le lori laaro yi na ni pe lori aye wa ati awon to yi wa ka opolopo wa ati eranti lati gbadura fun eni ta mo to yi wa ka ka to wa so pe awon ti ati e mo ṣùgbọ́n nígbà tí a bá ronú jinlẹ̀ nígbà mi a máa rí pé oore tó ṣe fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àwa lè má tètè mọ̀ pé oore yẹn àwa náà ló ṣe lóore tó bá ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lóore kan tètè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run má wò ó pé nígbà tí èèyàn ń ṣe fámìlì wa àwa náà yá múra sí tiwa kọ́lọ́ ń ṣe tiwa kọ́kọ́ bẹ́ẹ̀ ni yẹn dúpẹ́ dáadáa ba eniyan dupe dada awon te jo ngbele won ni ti kini kan won ni ti kini kan ba nje kini kan guru guru re
1: ni je kan adadugbo
0: so ba le ye pe we dadi jare
1: le ni ba je koko
0: to ba je ki dupe to ba ri olohun ninu aye en te jo wa lajugbo te jo ngbe abeni to ti e mo ri mo ni ya ko te pe o nu ma nwo to ma ti kojo won ri nkan to ti nkole to e be sin kole o tun ma ti ri pe leyan tun ti develop won a ma ba dupe ni pe olohun wo ma seun eni si ti fe kole tan olohun wo ma o ma ma ba ko de kuku mo ri bo se nse yen o gbin nkan kan ni you are sowing something won to de gbin yen iwo na ma ka ope to ba n du fun eni keji ti se pe olohun eyan kan lo si wa bi mo to le o dupe ṣùgbọ́n tó o dúpẹ́ láti inú ọkàn ẹ pé ṣọ́pọ̀ lòun lè ṣe tó tó báyìí fún lágbájá tó dẹ̀ bẹ̀rẹ̀ sí dúpẹ́ láti inú ọkàn ẹ wá rí pé kò tó wò ó kó tẹ̀ tó pẹ́ rárá ó ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà ó ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà láàárọ̀ yìí àti di orí ọ̀fẹ́ láti di àlejò pàtàkì lórí ètò wákàtí yẹn tí a máa jọ ṣiṣẹ́ ní oṣù kẹsàn-án oṣù tó jẹ́ oṣù tó ní àpẹẹrẹ púpọ̀ a dẹ̀ máa fi nǹkan tó ṣe é wéra wọn òun náà la máa fi wéra wọn láti ṣiṣẹ́ lórí ètò yìí lónìí ẹ jẹ́ kí bàbá mi káàbọ̀ Reverend Tunde Christopher dádì ẹ bá mi kí àwọn èèyàn dáadáa.
1: Mo kí gbogbo ara ilé pátápátá fún orí ọ̀fẹ́ ńlá àti àánú tí ẹnì kọ̀ọ̀kan wá rí gbà torí pé kì í ṣe pé mímọ̀ ṣe ẹnikẹ́ni láti lè la ògbólógbò oṣù kẹjọ yẹn kọjá rí kọjá sínú oṣù kẹsàn-án tí ń ṣe oṣù tí ń mú kí ohun gbogbo kó mú ìtura wá fún ènìyàn gbogbo ilé pátápátá ni mo kí mo dẹ̀ kí pírẹsẹ̀ńtà wa náà
0: thank you so much sir
1: God bless you ma
0: ẹ ṣe àdúpẹ́ sá ẹ káàbọ̀ sórí ètò wákàtí yìí ẹ ṣe má gbàdúrà fún wa fún oṣù kẹsàn-án ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sínú iṣẹ́ yẹn torí àkókò yẹn tó ń sáré púpọ̀ tá a bá ní ká bí mo tún fẹ́ bí àwọn ará ilé lè rí àwọn orúkọ tí wọ́n lè tún pé oṣù mẹ́sàn-án

ẹ káàsán o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétun badmus lóníròyìn yín ṣáájú ẹ já gbọ́n àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn náà. Àtíkù ti ṣe àríwísí lórí bílíọ̀nù 23 tí ìṣèjọba tinubu fi ṣọwọ́ sí àwọn ọmọ ilẹ̀ yìí. Ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ti ké sí gómìnà Mákindé o láti san àjẹ́lẹ̀ àjẹmọ́nú àwọn dókítà tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn lautech. Àwọn aṣojú ilẹ̀ amẹ́ríkà ti ṣètò ìjíròrò pẹ̀lú ilẹ̀ ukraine lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ putin nílẹ̀ russia. Mark Kirkin ti gba joshua àti fury lámọ̀ràn láti ṣe àdéhùn lórí ìlànà kó wa wọn. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ṣíṣe àtúnṣe sí afárá àti kárà tó jẹ́ abala kan ní òpópónà márosẹ̀ ti Èkó sílùú Ìbàdàn tí iṣẹ́ yóò sì bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ oṣù tí a wà nínú ẹ̀ yìí. Adelé ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ògùn ló yọjú ọ̀ràn náà síta nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí abala ibi tí àtúnṣe náà yóò ti wáyé. Ó ṣàlàyé pé àtúnṣe iṣẹ́ náà ni wọn yóò ṣe ní ìsọ̀rí ìsọ̀rí kí ipa rẹ̀ lè mọ níwọ̀n ní òpópónà ọ̀hún. Ó fẹnu ọ̀rọ̀ rẹ̀ kò pé àwọn òṣìṣẹ́ tó ní ṣe pẹ̀lú òpópónà ni wọn yóò wà níkàlẹ̀ o láti rí sí ìjákiri ọkọ̀ lásìkò tí àtúnṣe náà bá ń lọ lọ́wọ́. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar ti ṣe àríwísí o sí ìṣèjọba Bola Tinubu lórí ọ̀nà tí wọ́n ń gbà san 1,324,000 sí àkàtà àwọn ọmọ ilẹ̀ yìí tó kù díẹ̀ káàtó fún tí ó ń ka wọ́n sì lé ní 3,000,000. Gẹ́gẹ́ bí Atiku ṣe wí o ó ṣàlàyé pé owó tí a sọ nípa rẹ̀ kéré jọjọ tí kò sì ní ipa kankan lára àwọn ọmọ ilẹ̀ yìí. Atiku ṣàlàyé pé ìṣèjọba ilẹ̀ yìí ló ṣèlérí o láti ṣe àtìlẹyìn fún àwọn tó kù díẹ̀ káàtó fún ṣùgbọ́n tí ìbéèrè ń jáde pé níbo gan lowó ọ̀hún wà. Ó tẹ̀síwájú pé 3,300,000,000 ni ìjọba kéde rẹ̀ pé àwọn pín ní 10,200,180 fún ọ̀kà àwọn ọmọ ilẹ̀ yìí tó tó 3,000,000 ó lé níye. Bẹ́ẹ̀ sì ni ìjọba ilẹ̀ yìí tún ṣàlàyé pé 1,600,000 ni wọ́n pín fún 10,000,000 àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n sì tún ṣàlàyé pé 15,000,000 ló jàǹfààní owó náà. Àtíkù ni bí ọ̀rọ̀ ìjọba ilẹ̀ yìí kò ṣe báradọ́gba ló jẹ́ kó ṣòro fún àwọn ọmọ ilẹ̀ yìí láti gbàgbọ́ wípé àwọn tẹ́wọ́ gba owó náà. Ó tẹ̀síwájú pé bí 1,460,000,000 eléyìí tí ìjọba ṣàlàyé pé wọ́n pín jẹ́ ohun tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rí tó dájú fún 4,000,000 ó lé eléyìí tí wọ́n kéde rẹ̀ pé wọ́n san fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí àtúnṣe àti àmójútó àwọn òpópónà gbogbo ti jẹ́ kó di mímọ̀ pé àfikún owó tó ń jáde láti àkàtà ìṣèjọba Bola Tinubu ti ró iléeṣẹ́ náà lágbára o láti lè tẹpẹlẹ mọ́ àwọn àtúnṣe ọ̀nà gbogbo jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ náà wá gbóṣùbà káre fún ààrẹ Tinubu fún àtìlẹyìn ìrànwọ́ owó eléyìí tó ń ṣe fún ẹ̀ka iléeṣẹ́ náà. Igbákejì adarí iléeṣẹ́ ọ̀hún amojú ẹ̀rọ Emeka Maduagu ló sọ̀rọ̀ náà di mímọ̀ o lásìkò àbẹ̀wò tó ṣe síbi àkànṣe iṣẹ́ òpópónà tó wáyé ní ìpínlẹ̀ Akwa Ibom. Àyẹ̀wò àwọn òpópónà náà ló dé agbègbè Ẹ̀pẹ́rẹ́ka Azumi Ète Abak àti Abak Ẹ̀gẹ́rẹ́wà eléyìí tó jáde Simpat. Maduagu ní ìtẹ̀síwájú débá iṣẹ́ òpópónà o látàrí àlékún ìrànwọ́ owó eléyìí tí wọ́n rí gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti fi ṣe àmójútó iṣẹ́ náà jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó nílẹ̀ yìí
ti ke si gomina ipinle oyo amoju ero seyi makide lati san ajele awon ajemonu owo osu to je awon dokita ele to sise nile iwosan ladoke akitola teaching hospital ele ti a mo si lautech egbe na ninu iwe kan eleyi ti won fi lede ni ojo karun osu kesan odun 2026 ti are egbe na buwolu iyen dokita afeyide omoti salaye awon ohun ti dokita na koju gege bi ipenija ni ile iwosan na egbe na ni awon adehun oniranran eleyi ti ijoba ati awon dokita na jo fenu ko si ni ko ti di mimuse o lara eleyi ti ati ri ajele awon ajemonu owo osu todun 2025 ati owo to ni se pelu ilana eto idanileko eleyi ti won pe ni medical residency training fund todun 2026 sisamulo ilana sisan owo fun awon akosemose ati sisan owo na ni ibamu pelu igbe bi igbega sedeba awon dokita na egbe na wa ro gomina Seyi Makinde o lati tete dasi oro ajele owo na ko le di sisan gege bi adehun ti won fenu ko si iroyin ojo kori lo se nde se ti igboyin lati ikani omoluabi splash 105.5 fm ile funfun bala ofelele nilu ti ibadan iroyin ile okere asoju ile america ti seto ijiroro pelu ile ukraine leyin ipade pelu are putin nile russia ni tere idaraya mccracken ti gba joshua ati fury lamoro lati se adehun lori ilana ko wa won adanu duro die na ta ba wa padade ekwe royin bo laipe.

ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèrè. Àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà ti ní ìrètí wà o láti ṣe ìpàdé eléyìí tí ó nítumọ̀ ní ilẹ̀ Ukraine lẹ́yìn ìforíkorí fikùnlukùn pẹ̀lú ààrẹ Vladimir Putin nílẹ̀ Russia láti lè fòpin sí ogun eléyìí tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí ilẹ̀ Amẹ́ríkà ṣe wí, Steve Witkoff àti Jared Kushner ni wọ́n ti ṣetán o láti gúnlẹ̀ sí agbègbè Kyiv lónìí tí í ṣe ọjọ́ Àìkú Sunday, léyìí tí wọn yóò jíròrò lórí àwọn ètò kan pẹ̀lú ààrẹ Putin lọ́jọ́ lẹ́yìn tí wọ́n jíròrò lórí àwọn ètò kan pẹ̀lú ààrẹ Putin lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Bí ó tilẹ̀ jẹ́ pé ohun tí wọ́n jíròrò lé lórí kò tí ì fojúbàdé, ìrètí wà pé àbájáde ìpàdé náà ni yóò fojúbàdé ní àwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ìgbìyànjú àti fòpin sí ogun ṣe ń lọ lọ́wọ́ ìyẹn nílẹ̀ Ukraine. Ìgbà àkọ́kọ́ rèé tí àwọn aṣojú fún ààrẹ Donald Trump ti ilẹ̀ Amẹ́ríkà yóò gbéra lọ sí ilẹ̀ Ukraine. Ààrẹ Putin àti ààrẹ Zelensky ni wọ́n ti fẹnuko láti má kọlu agbègbè kówó àwọn fún odindi ọjọ́ mẹ́ta gbáko. Bí àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà yóò ṣe máa dúnàdúrà ní Kremlin, ààrẹ Zelensky ni òun ṣetán láti kópa nínú ìjíròrò wọn. Ìpàdé alátìlẹ́kùnmọ́ríṣe pẹ̀lú ààrẹ Putin ló wáyé fún wákàtí mẹ́ta gbáko ní ilégbèé rẹ̀ eléyìí tó wà nílẹ̀ Russia. Ìròyìn eré ìdárayá o, olùkọ́ni tẹ́lẹ̀ rí fún abẹ̀ṣẹ́kù bí òjò ni ìyẹn Robert McCracken ti kọ́ jẹ́ kó di mímọ̀ pé ìpinnu bóyá Anthony Joshua àti Tyson Fury yóò tẹ̀síwájú láti kópa nínú ẹ̀ṣẹ́ kíkan ló wà lọ́wọ́ kówó àwọn tí kò sí ẹnikẹ́ni tó lè dá sí ọ̀rọ̀ náà. Olùkọ́ni tẹ́lẹ̀ rí fún Anthony Joshua ṣàlàyé pé àwọn méjèèjì ló ti farahàn gẹ́gẹ́ bí abẹ̀ṣẹ́kù bí òjò eléyìí tó dáńtọ́ tí wọ́n sì lè ṣètò láti sọ ohun tí wọ́n bá fẹ́ lákàtà ara wọn. Ó ṣàlàyé pé lásìkò ìgbà tó fi mójútó Anthony Joshua inú dídùn ló máa ń wà o tó sì ṣetán láti kópa nínú ìdíje bí ètò tó wà nínú ìdíje náà bá ti dúró déédéé. Olùkọ́ni náà ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ tó fojúbàdé ní ìtàkùn ayélujára pẹ̀lú Tyson Fury kìí ṣe ohun tó lè fa òdiwọ̀n fún àti kópa rẹ̀ o nínú àwọn ìpinnu èyí tó ní nínú àwọn àdéhùn rẹ̀. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tún máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ o lẹ́ẹ̀kan sí i. Àtíkù ti ṣe àríwísí lórí bílíọ̀nù 23 tí ìṣèjọba Tinubu fi ṣọwọ́ sí àwọn ọmọ ilẹ̀ yìí. Ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ti ké sí gómìnà Mákindé o láti san àjẹ́lẹ̀ àjẹmọ́nú àwọn dókítà tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn Lautech. Àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà ti ṣetán láti jíròrò pẹ̀lú

0: ká àsán o, ẹ sìnkú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kọ́ ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí gbọ̀nyín láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláú ní Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba onímìísí tó ń fún wa lára yìí dá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń mójútó stúdíò wa tí gbogbo iṣẹ́ tí ó fi ń lọ dáadáa. Mi gbọ́dọ̀ gbàgbé Victor Daudo àti Ayọ̀mídé Ayọ̀ọ́lá, kí n sì má gbàgbé wípé àwọn ọlọ́wọ́ ọdọ́ ń bẹ nínú stúdíò tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀, tó ń gbé ìpolówó ọjà, tó ń gbé ètò jáde, tó ń ṣe gbogbo ẹ̀ tí ó sì ń jáde dáadáa. Kí n má gbàgbé bákan náà wípé olóòtú ètò yìí ni Olúwaṣeun Ọmakínọlá, nígbà tí èmi alágbẹ̀dẹ èdè lérè ṣítù tí gbogbo èèyàn mọ̀ sí Mídòmídò, mò ń kí yín káàbọ̀ sí orí ètò náà tá a pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi kalọ̀. Tó bí ètò náà ṣe ń bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní látinú ìwé ìròyìn The Punch tí ó kọjá lọ lọ́sẹ̀ yìí, iná ni a fi ṣíde ètò wa fún tòní, èyí tí wọ́n pín sí abala méjì. Abala àkọ́kọ́ ló wà lábẹ́ àkọlé kan gàdàgbà gàdàgbà, èyí tí wọ́n pè ní àtúnyẹ̀wò ohun ìgbéléwọ̀n ṣíṣe àmúlò ọkọ̀ bọ́ọ̀sì akérò ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó arómisá lẹ̀gbẹ́. Kò wá tún yẹ kí ìjọba ìpínlẹ̀ Èkó kó máa rò wípé kí ìgbòkègbodò ọkọ̀ àwọn bọ́ọ̀sì akérò kí ó máa lọ bó ti yẹ kó máa lọ, ṣùgbọ́n bí àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò bí ó ṣe wà báyìí nígboro Èkó, ó kù díẹ̀ káàtó. Pẹ̀lú bí ìpínlẹ̀ Èkó ṣe gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta tó, níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń rí owó pa wọlé láti pasẹ̀ ìrìnkèrindò bọ́ọ̀sì akérò, ó ti tán. Àwọn bọ́ọ̀sì ọ̀hún gan tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó, wọ́n ti rí jálajàlajàlajàla, àwọn ọ̀dùn wò bíi tàtijọ́ mọ́ kí ló wá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Kí ni gómìnà ìpínlẹ̀ Èkó àti ìjọba ibẹ̀ ń wò? Tó fi wá jẹ́ pé wọ́n ti wá pa àwọn bọ́ọ̀sì akérò tí wọ́n fi ń ṣe ajé ìgboro ní ìpínlẹ̀ Èkó, wọ́n ti pa wọ́n tì bí aṣọ tó gbó, kódà gan wọn rí owó pa wọlé mọ́ bíi ti tẹ́lẹ̀. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́ọ̀sì akérò tí ìjọba fi ń ṣiṣẹ́ Lẹ́kọ̀ọ́ lè gọ̀ọ̀sì àwọn èèyàn ní Èkó wéńjẹlẹ̀. Kò yẹ kí ìjọba ìpínlẹ̀ Èkó, kò yẹ kí wọ́n ó lè gbàgbé wípé ìlú ńlá ni ìpínlẹ̀ Èkó. Èyí ti wá jẹ́ tó ṣe pé bọ́ọ̀sì akérò tó yẹ kó jẹ́ ti ìgbàlódé náà ló yẹ kó máa lò ní ìpínlẹ̀ Èkó, kì í ṣe àwọn eléyìí tó ti rí jálajàlajàlajàla tí ọjọ́ ti lọ lórí ẹ̀. Ẹgbọ́, kí ló wá ń ṣẹlẹ̀ gan ní ìpínlẹ̀ Èkó tí ohun gbogbo fi wá yàtọ̀ báyìí? Nígbà tí wọ́n bá ti ń rí owó pa wọlé lórí kọ̀ọ̀kan àwọn bọ́ọ̀sì akérò tí mo ní wọ́n ti rí jálajàla náà, kò sí ohun tó kàn wọ́n bẹ̀ mọ́. Ẹ dúró ná, kí ni ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe lórí ipò tí àwọn bọ́ọ̀sì akérò tí wọ́n wà káàkiri àdúgbò tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń ṣe ajé ìgboro? Mo ń béèrè pé iṣẹ́ wo gan ni ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe lórí ipò tí àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò tí wọ́n fi ń pawó wọlé tí wọ́n wá rí jálajàlajàlajàla báyìí? Kò yẹ kí ìjọba ìpínlẹ̀ Èkó kó lè ṣerú nǹkan eléyìí. Ó yẹ kí wọ́n rántí pé àwọn àdúgbò kan wà ní ìpínlẹ̀ Èkó tó ṣe pé àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò kò fi gbogbo ara lọ síbẹ̀ mọ́, dàbí alára tí wọn ò sì rí owó pa lọ títí bó ti tó àti bó ti yẹ bí ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nígbàtí ọ̀nà tí wọ́n fẹ́ gbàgbé ọkọ̀ bọ́ọ̀sì akérò dé àdúgbò táwọn èèyàn ń lọ nígbàtí òpópónà ọ̀hún tó ti bàjẹ́ jìnà tó ṣe pé àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò ta sọ pé wọ́n ń lò gẹ́gẹ́ bí ajé ìgboro Lẹ́kọ̀ọ́ wọn ò lè pa fẹ́ lọ títí mọ́ ní àwọn òpópónà tó ṣe pé àfi kòtò àfi gegele tán bá ti ń lọ tán bá ń bọ̀ eléyìí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ o. Síbẹ̀ náà ó yẹ kí àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó tí wọ́n ń gbé ní àwọn àdúgbò wọ̀nyí kó lè máa jáde ńlé padà sínú ilé lójoojúmọ́ láìsí ìdojúkọ ìrékọjá ìlàkọjá ìpèníjà bí irú eléyìí tí a lè pè ní àìlè kúrò lójú kan náà mọ́tò tó ṣe pé súnkẹrẹ fàkẹrẹ mọ́tò kò jẹ́ kí mọ́tò akérò kó lè pafẹ́ ní ìpínlẹ̀ Èkó bí ti tẹ́lẹ̀ mọ́. Kò yẹ kó jẹ́ wípé èrè gọbọi táwọn onímọ́tò akérò mọ́lù ẹ̀ tí wọ́n ń rí lójoojúmọ́ lórí pé ká lọ kábọ̀ ká gbèrò láti àdúgbò kan lọ sí àdúgbò kejì ká máa rí owó pa wọlé lójoojúmọ́. Ìbéèrè tó wá ń tawọ́ tasẹ̀ lọ́kàn tèmi ni pé nígbàtí ẹ wá ń rí owó pa lójoojúmọ́ lórí ajé ìgboro àti àwọn ọkọ̀ bọ́ọ̀sì tó ti jájála jàla kí wá ni wọ́n ń wò ó nípínlẹ̀ Èkó tó jẹ́ pé wọn ò lè ṣe àtúnṣe àwọn bọ́ọ̀sì akérò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó jẹ́ eléyìí tó báyàn lọ́kàn jẹ́ pé kí ni ìjọba ìpínlẹ̀ Èkó, kí ni wọ́n ń ṣe gan, kí ni ìjọba Sanwó-Olu ń ṣe Lẹ́kọ̀ọ́ tí ipò tí àwọn ọkọ̀ bọ́ọ̀sì ńlá akérò tí wọ́n wà tí ò tiẹ̀ wá ra jaja mọ́. Owó bàǹtù-bàǹtù tí wọ́n rí gbà lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ni wọ́n fi ń ṣe ná tó fi wá jẹ́ pé àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò tó ń kó àwọn èrò láti àdúgbò kan lọ sí àdúgbò kejì wọn tiẹ̀ ṣe é wò mọ́, wọn ò dára mọ́, wọn tún dára ńlẹ̀ lójú pópó. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ ta lò tán iná ni à ń gbéyẹ̀wò lọ́wọ́ láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ la ti ń kàn sí yín níbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Kò á da oko jẹ́ wípé èrè gọbọi tí àwọn onímọ́tò akérò àwọn oníbọ́ọ̀sì akérò àwọn mọ́ọ̀lù ẹ̀ yóò máa rí lójoojúmọ́ nínú ká lọ kábọ̀ ká kó àwọn èrò lọ́tún lósì ká tún kó àwọn àkójú èrò tó wá jẹ́ wípé wọn ò tiẹ̀ wá ráàyè láti máa tún bọ́ọ̀sì akérò ṣe só yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ kó dára tó. Eléyìí ò dà ká lọ kábọ̀ owó ti dé. Síbẹ̀ náà ọkọ̀ bọ́ọ̀sì akérò tẹ fi ń gbèrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà òun rèé játi játi játi játi. Nípínlẹ̀ Èkó níbi tí owó wà kí ló ṣẹlẹ̀ gómìnà Sanwó-Olu nípínlẹ̀ Èkó a fẹ́ rí àtúnṣe o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ó bá a ṣe ń kó ọmọdé tó ń lọ síléèwé là ń kó àgbàlagbà là ń kó àwọn ọ̀dọ́ nígbà míì ọkọ̀ bọ́ọ̀sì akérò á dúró lójú kan náà kọrin kése á wá di súnkẹrẹ fàkẹrẹ súnkẹrẹ fàkẹrẹ. Ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ní ìpínlẹ̀ Èkó torí Ọlọ́run? Kò dára tó. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti Splash 105.5 FM. Ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ iná láti ń kàn sí yín níbàdàn. Síbẹ̀ náà onírúurú ìpèníjà ìdojúkọ ìrékọjá ìlàkọjá iná làwọn èèyàn wa ti ń gbé ní ìpínlẹ̀ Èkó ń là kọjá lórí pé à ń kúrò nílé lọ́wọ́ ọ̀dájí à ń lọ sí gbòòrò Èkó tó bá tún di àṣálẹ́ gbẹ̀rẹ́ à ń kúrò ní gbòòrò à ń padà sílé kálukú wa. Ṣe bọ́kọ̀ bọ́ọ̀sì akérò yìí náà ni èèyàn mélòó ló ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó máa gbé e dénú ilé ẹ̀. ìjọba ìpínlẹ̀ Èkó ẹ dákun torí Ọlọ́run. Ẹ gbé ìgbésẹ̀ lóní kánmọ́ kànmọ́ kánmọ́ lórí ìnira tí àwọn èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọmọdé lọ́dọ̀ lágbàlagbà tí wọ́n ń là kọjá ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò táwọn èèyàn gbójúlé láti lè kúrò nílé lọ sí àdúgbò tí wọ́n ń lọ, wọ́n tún kúrò níbi iṣẹ́, wọ́n tún padà sílé. Ó ti wá di wàhálà báyìí o. Torí bẹ́ẹ̀ la ṣe ń lọgun tantan fún ìjọba ìpínlẹ̀ Èkó àgàgà Gómìnà Sanwó-Olú. Ipe ẹ̀ dákun. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lóní kánmọ́ kànmọ́ kánmọ́ kí a ṣe àtúnṣe gbogbo tó bá yẹ lórí wàhálà ohun fìtínátì tí àwọn èèyàn wa ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó ńlá kọjá, pàápàá jùlọ lórí pé ká máa wọ bọ́ọ̀sì akérò tá bá ń jáde kúrò nílé nídájí, tá bá tún padà sílé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tàbí àṣálẹ́, ó tún di wàhálà. Ìjọ wo la fẹ́ yanjú fìtínátì tá a wí yìí, pàápàá jùlọ tá bá ń sọ̀rọ̀ nípa súnkẹrẹ fàkẹrẹ mọ́tò lójoojúmọ́? Mélòó la fẹ́ sọ ńbẹ̀? Àbí ìfọwọ́lalẹ̀ àwọn agbèrò tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú bọ́ọ̀sì akérò ní ìpínlẹ̀ Èkó tó ṣe pé wọ́n máa da àwọn èrò lọ́kùnrin àti lóbìnrin láàmú lórí pé wọ́n á fẹ́ wọ mọ́tò wọn ní jẹ́ kí wọ́n wọ mọ́tò, kódà wọ́n á máa mètèrè àwọn onímọ́tò àwọn dúrẹ́fà tó ń wa mọ́tò káàkiri? Ẹ tí rí wa o lè kúrò níbi tó wà yẹn o. Igbá ṣe gbá, àwò ṣàwo, kinní kan ṣẹlẹ́dẹ̀ ní pàkọ́. O mọ orí igun pa, ọmọ kàlà màgbòyọ gẹ̀gẹ̀ lọ́rùn. Láyé ọba tó dúdú, láyé ọba tó pupa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ewo ni ká máa fọwọ́ lalẹ̀ látọ̀dọ̀ àwọn agbèrò? Ìyá wa ń jẹ àwọn èrò mọ́tò àwọn tó fẹ́ wọ bọ́ọ̀sì akérò lọ sílé àti àwọn tó ń kúrò nílé lọ́wọ́ ọ̀dájí tí wọ́n fẹ́ wọ bọ́ọ̀sì akérò lọ síbi i�ké kálukú wọn. La ṣe ń ké sí ìjọba ìpínlẹ̀ Èkó wípé ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa gbé ìgbésẹ̀ kánmọ́ kànmọ́ kánmọ́ láti ṣe àtúnṣe sí gbogbo ìdojúkọ àti ìlàkọjá tí à ń mẹ́nuba yìí lórí ètò wa ọ̀rọ̀ olóòtú Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn. Àtàwọn èrò lọ́kùnrin àtàwọn èrò lóbìnrin wọn a fẹ́ wọ mọ́tò lálọ àti lábọ̀, gbogbo wọn wá káyà sókè. Òótọ́ gan tó wà ń bẹ̀ ni pé àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò yẹn ò tó mọ́ fún àwọn èrò gọbọi tó ń lọ tó ń bọ̀ ní ìpínlẹ̀ Èkó. Torí bẹ́ẹ̀ la ṣe ń ké sí ìjọba ìpínlẹ̀ Èkó pé kán jọ nítorí Ọlọ́run kí wọ́n gbé ìgbésẹ̀ ńlá, wọ́n ra bọ́ọ̀sì akérò tuntun àyínrín, wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ní ìpínlẹ̀ Èkó. Tó bá yẹ pé ojoojúmọ́ ni wọ́n máa san owó yẹn padà ni àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni àbí oṣooṣù? Èkó wò ìjèlè là ń sọ yìí? Owó ń bẹ lẹ́kọ̀ọ́, kí lẹ̀ ń sọ gan? Ẹyin tẹ́ ẹ wà nínú bọ́ọ̀sì akérò, ẹyin tẹ́ ẹ wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ẹyin tẹ́ ẹ wà nínú takisí, ẹ gbọ́n tá ń sọ ni owó ń bẹ lẹ́kọ̀ọ́. Ṣé bójoojúmọ́ là ń kà nínú ìwé ìròyìn wípé ní ayé ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí, nígbà tí wọ́n ti ṣe àtúnṣe owó gbogbo tó ń jáde lọ́tùn lósì, wọ́n ní owó tó pọ̀ iná ni ìkọ̀ọ̀kan àwọn gómìnà ìpínlẹ̀ ń gbà? Ṣé wá da kéèyàn wá dé ìpínlẹ̀ Èkó ká wá rí àwọn bọ́ọ̀sì ńláńlá akérò tó ń kó àwọn èrò wa lálọ lábọ̀ tó wá rí jálajàlajàlajàla kò da tó? Gómìnà Sanwó-Olú, à ń rọ̀ yín, ọjọ́ ń lọ díẹ̀díẹ̀, ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ìdẹ̀rùn àwọn èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àti ọ̀dọ́ tó bá ń kúrò nílé. Ẹ ti ẹ̀ bá wọn ra bọ́ọ̀sì akérò tuntun. Ibi tí ilé ayé lajú dé yìí gan, ẹ lè ṣe ètò rélùwéè. Mo rí kà nígbà kan nà ó wípé ní ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣe rélùwéè síbẹ̀, táwọn kan kúrò nínú ilé wọn ó sì wọ ọkọ̀ ojú irin tó ń sì gbádùn ara wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Ẹ jọ nítorí Ọlọ́run. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá, iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ o. láti ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun báláwo fẹlẹlẹ la wà ní ìbàdàn o. ṣe rí àwọn kan wà tó ṣe pé wọn máa ń mètèrè owó lọwọ àwọn onímọtò àwọn dẹrẹbà. Wọn pọ lẹkọọ báàbì pẹlú ìdojúkọ táwọn dẹrẹbà gan tí wọn ń dojú kọ. àwọn kan tí wọn ń pera wọn ní agbèrò wọn a tún máa mètèrè owó lọwọ àwọn dẹrẹbà mọtò tí wọn ń wa ọkọ bọọsì tá à ń sọ látẹẹkan. eléyìí ò dára tó. à ń fẹ àtúnṣe lórí ìgbòkègbodò ọkọ ní ìpínlẹ èkó. kí ọlọrun kí ó ràn wá lọwọ.
1: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Yeah! Then there's this. Yeah! That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Ibadan, this one no be ordinary September. Food Court they celebrate its anniversary this month, and now Wolf Galore will bring come celebrate with you. From Thursday 3rd to Monday 7th of September, enjoy exciting deals. Get 25 kg bag of rice plus 10 liter Devon oil and no chicken cubes for just at 7,819 naira 99 kobo. Your favorite Food Court soft fresh classic bread plus 1 liter Coke for just 1,700 naira. Spend 7,500 naira at the restaurant and win 30 free minutes in the Food Court game arcade. 3 crowns powdered milk, 320 grams for just 2,699 naira 99 kobo. Cadbury Bonvita food drink pouch 380 gram for 2,999 naira 99 kobo instead of 3,340 naira. Milo Energy food drink refill 400 gram for 3,349 naira 99 kobo. Coca-Cola Pet 50 cl pack of 12 for just 4,529 naira 99 kobo. And you fit even chop better rice and chicken for as low as 2,500 naira. Plenty sweet offers still they come from the second week of September to the first week of October. Food Court go they bring more awoof your way. No dolo. Visit your nearest Food Court store and enjoy our anniversary promo.
3: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Winner, oh, oh, oh! Winner, oh,
8: Vito!
7: Oh,
8: Vito!
9: Which one you don't win again?
7: Baba! Now Betway rewards, oh!
9: Eh?
7: Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Aye! Ole me!
9: Ah! Ole you!
8: I beg, show me!
7: Enjoy Betway rewards, play, end points, and win big!
1: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Yàtọ̀ sí eléyìí tá à ń sọ yìí, lára nǹkan tí olóòtú tí ó ń sọ lọ́sẹ̀ tí a lò tán yìí, òun náà ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti ìkànnì ọmọlúàbí Splash One. 105.5 FM. Ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà la ti ń kàn. Sí ẹ̀yin èèyàn wa. Yorùbá bọ̀, wọ́n ní ìyà òtérò tán fi ń kó àwọn òbítíbitì èrò ní ìpínlẹ̀ Èkó láti ibìkan láti àdúgbò kan bọ́ sí ìkejì. Báwo lẹ ṣe rí àwọn bọ́ọ̀sì akérò yìí gan-an sí kò dára? Àwọn ọkọ̀ bọ́ọ̀sì ìtọ́jọ́ ti lọ lóníranran lórí wọn, mọ́tò tí

0: tàtijọ́ mọ́ o. Inú ònira làwọn èrò ti ń wọ bọ́ọ̀sì akérò tàwé ọ̀hún. Kódà àtàwọn agbèrò àtàwọn ọlọ́pàá kálukú ló mú jẹ tí wọ́n ń bẹ̀, tí wọ́n ti ẹ̀rọnú nípa irú ìyà tó ń jẹ àwọn ẹni tó fẹ́ wọ mọ́tò lálọ àti lábọ̀. Ṣèbí kí Ọlọ́run ṣàánú wa ni. Ẹ̀yin èèyàn wa, ẹ ti ẹ̀dúró náà ká tó máa tẹ̀síwájú ní ètò ọ̀rọ̀ olóòtú yìí. Kí ló dé tí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìdarí gómìnà Babájídé Sanwó-Olú kò fi lè pèsè àwọn bọ́ọ̀sì ńláńlá ayé òde òní tó jẹ́ ti ìgbàlódé fáwọn ọlọ́kọ̀ bọ́ọ̀sì akérò tí ń bẹ nípínlẹ̀ Èkó? Wọ́n sì máa san owó náà lé ní tẹrẹ èjì tẹrẹ tọ́jà fi kún. Bóyá irúfẹ́ àwọn èèyàn tó bá ra mọ́tò bọ́ọ̀sì akérò kọ̀ọ̀kan wọ̀nyí, wọ́n lè máa sanwó bọ́ọ̀sì akérò náà díẹ̀díẹ̀ tádìẹ́díẹ̀, dípò fífi ẹ̀mí àwọn dẹ́rẹ́bà àti àwọn èrò tó ń wọ bọ́ọ̀sì akérò wéwu lójoojúmọ́ jákèjádò ìgboro Èkó kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ṣèbí nígbà kan wọ́n máa ń sọ pé Èkó wéńjele. Èkó lèkó máa jẹ́, tó ṣe pé ohun gbogbo lọ́tun lọ́tun ló máa ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó. Kí ló wá dé ní ìsìn tí ìpínlẹ̀ Èkó kò fi rí bíi ti àtẹ̀yìnwá mọ́? Láìṣe àní-àní, ó yẹ kí ìjọba ìpínlẹ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó lè gbádámú láti bí ikú rẹ̀, kó sì pààrọ̀ àwọn ọkọ̀ bọ́ọ̀sì èyí tó ti bàjẹ́ tán tí wọ́n tún ń lò láti kérò ní ìpínlẹ̀ Èkó, kí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìdarí Babájídé Sanwó-Olú kó ràn wọ́n lọ́wọ́. Wọ́n máa san owó náà padà fúnjọba lé ní tẹrẹ èjì tẹrẹ. Ó ṣe pàtàkì pẹ̀yìn èèyàn wa. Ọ̀rọ̀ olóòtú náà ni ẹ̀ ń gbọ́ o láti Splash 105.5 FM, ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Ètò yìí ti ń pákè lọ díẹ̀díẹ̀, ẹ jẹ́ ń ṣe ní pápápá. Gbogbo wa náà la dẹ̀ ń gbọ́ ní gbogbo ìgbà pé owó tó pọ̀ iná làwọn gómìnà ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ń gbà lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ní ìsín, tí gbogbo wọn wá di olówó yalu mọ́. Kí ló dé táwọn ìkọ̀ọ̀kan gómìnà ìpínlẹ̀ tó hàn lè ṣe àtúnṣe àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò kó ra titun? Àwọn tó bá dẹ̀ fọwọ́ sí irú ọkọ̀ akérò ńlá móòlù ẹ̀, táwọn náà máa sanwó yẹn padà fún ìjọba ìpínlẹ̀ Èkó.
1: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Yay! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Oh, mama, what a pleasant surprise! You're welcome.
4: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
3: Oh, he left for school a few minutes ago.
4: Oh, so he's not strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
3: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
4: Zinc tablets?
3: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was

0: rí nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Oh boy, this catfish sweet o. And I bet we bet influencer money and they take ball now.
7: Bet influencer, what can be that?
6: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summon you 4% commission.
7: Chai, I bet, sign me up.
6: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: Ẹ jẹ́ kí n tara ṣàṣà lọ sí abala ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch. Fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní ó ti tó àkókò láti dabarú àwọn ìrìn sí àwọn agbésùnmọ̀mí. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ṣẹ́ ọmọ àwọn tó ń pè ní agbésùnmọ̀mí terrorist. Àwọn tó múlé ayé le fún àwọn èèyàn wa lẹ́lẹ́kùnjẹkùn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe ni láàánú gan ni pé àwọn agbésùnmọ̀mí terrorist wọ́n tún ń pọ̀ sí káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe ní láti rí bẹ́ẹ̀ pẹ̀lú ìgbìyànjú iléeṣẹ́ ológun orí ilẹ̀ àti iléeṣẹ́ olórí-jorí iléeṣẹ́ ológun lọ́tùn-ún lósì lágbede méjì níwá lẹ́yìn. Wọ́n ń gbìyànjú gan o. Ó ṣe ní láti rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó sì ní jòyè. Lára ohun tí ò jẹ́ kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n lè jáwọ́ nínú iṣẹ́ láabi gbígba ẹ̀mí lára ènìyàn tí wọ́n fi lè fi òpin sí iná ni pé bí àwọn ènìyàn tí wọ́n ń ṣonígbọ̀wọ́ wọn àwọn tẹ́lẹ̀bù ń pè ní sponsor wọn lójoojúmọ́ náà ni wọ́n ń pọ̀ sí tí wọ́n ń kó owó yalumọ fún àwọn agbésùnmọ̀mí yìí. Ó burú jáyò gẹ́gẹ́ bí àpẹẹrẹ láìsí owó tó pọ̀ lọ sùà. Báwo náà ṣe fẹ́ ṣiṣẹ́ ìgbésùnmọ̀mí tá à ń sọ yìí? Wọ́n lè máa dá bí ẹdun kan tún máa rọ̀ bí òwe. Wọ́n nílò àwọn onígbọ̀wọ́ tó ń lo owó tó pọ̀ láti lè jẹ́ kí iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe kó máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, àwọn agbésùnmọ̀mí tí à ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n nílò owó tó pọ̀ gan-an láti ra àwọn èròjà lóríṣìíríṣìí tó jẹ mọ́ ìjagun àti kí wọ́n lè rí àwọn èèyàn tó pọ̀ gbà gẹ́gẹ́ bí ajagunta tí wọ́n máa ránṣẹ́ tí wọ́n mọ̀ bá wọn ṣiṣẹ́ láabi tí wọ́n dáwọ́lé náà. Èyí nìkan kọ́ o. Wọ́n tún nílò ìfimúfínlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n lè metí bora bí aṣọ kí iṣẹ́ ìgbésùnmọ̀mí kó lè ba àṣesore. Ṣéṣẹ́ ni ìgbésùnmọ̀mí àbí ìwà ìkà? I beg to disagree. Kì í ṣeṣẹ́ o. Ìwà ìkà èyí tó burú jáì ni ìgbésùnmọ̀mí. Ẹ jiyàn gbé. Ẹ tún ní kí àwọn kan máa mú owó wá, owó pàṣípàrọ̀ ẹ̀mí. Wọ́n bá ti fura pé àlejò kan ló ń bọ̀ fẹ́ wọnú gbọ́, wọ́n á dàbọn bò ó. Ọlọ́run la Nàìjíríà yí kọjá. Eléyìí ti pọ̀ lápọ̀ ju ẹ̀yin èèyàn wa. Ọlọ́run ṣàánú wa o. a mọ̀ pé pẹ̀lú àtìlẹyìn

0: Splash FM 105.5.
1: Báwo ni ọ̀rẹ́ mi? Ǹjẹ́ o ní ohun kan tàbí omiín tó ń pa ọ́ láyà lórí ìjákulẹ̀ tàbí ìyàsọ́tọ̀? Àbí o ti ní ìrírí ìdẹ́yẹsí rí? Ǹjẹ́ o nílò àmọ̀ràn kan tàbí omiín láì ṣe pé ẹnìkan dá ọ lẹ́jọ́ tàbí dá ọ lẹ́bi? Báwo lè làágùn jìnnà o? Ẹbí kan ń bẹ fún ọ lórí ètò Family Matters tó ń wáyé lọ́jọ́ ọjọ́ ìsinmi Sunday láago 5 ìrọ̀lẹ́ lórí ìkànnì Splash 105.5 FM. Ẹ pàdé ọ̀rẹ́ yín Ọmájúwà lórí ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé. Bóyá ẹ polongo ẹ kẹ́kọ̀ọ́ ká sì jọ gòkè.

0: bẹ́ẹ̀ ni o jàre tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ ń lọ nílé agbára àfi sùúrù ọ̀jàre àfi ká ọ̀rọ̀ a máa ṣe ní wẹ́rẹ́ lè wẹ́rẹ́ náà ni ẹ jẹ́ máa fi yẹn kí n pẹ́ ẹ kalẹ́ níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì eléyìí tó dúró tán ìkànnì ọmọlúwàbí ìkànnì splash bá méjì kọ́ ó splash jù ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀kọ́ àṣálẹ́ ń bẹ̀ ọ́n àtúkọ́ àmójúbà ara wa àkọ́ àmẹ́tíbà àkọ́ àmẹ́nubà báwo ni ẹ ṣe lo òpin ọ̀sẹ̀ yín sí mọ́mì àwọn màdám ṣé wọ́n se oúnjẹ tó dáa fún yín ṣé ẹ̀yin náà fowó oúnjẹ lẹ̀ ṣé ẹ ṣe dáadáa ń lé báwo ni ṣé ẹ jẹ ṣé ẹ lé àbí ewé náà lẹ́tọ́ lọ rè gbá àbí sùúrù ṣó ń lẹ lọ gbá àbí ẹ jẹ ṣé ẹ lé níbo lẹ ti dé níbo lẹ bá dé báwo ni gbogbo nǹkan ṣàlàáfíà ni mo bá yín ṣé ẹ jà sí o kí lẹ sọ ṣé ẹ jà sí ẹ fi sùúrù yanjú ẹ ok now torí yín ni mo ṣe wà ń bí ní alẹ́ òní ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojú òpó facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọ̀nà slash fm105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kí o máa gbéra ẹ máa bọ́ wa pín mẹ́wàá mẹ́wàá ẹ ẹnìkọ̀ọ̀kan ni tọ́lání aládélájà lorúkọ tèmi yẹ́rọ yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ̀tán sọ̀tọ̀ sọ̀tọ̀ gbúráyé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ń bẹ̀ àwọn nǹkan tí mo kọ́ wá ní alẹ́ ìta àdìjọ máa sọ afẹ́ dàbí eré afẹ́ dàbí àwàdà afẹ́ dàbí pé òótọ́ afẹ́ dàbí pé kí ló ṣe tó le kókókó báyìí afẹ́ dàbí pé kí ló ṣẹlẹ̀ náà ẹ ṣe wá mú kókókó báyẹn a ní láti mú kókókó torí pé níta àbáfẹ́ kó bàjẹ́ ó ní bí a ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin níyàwó kan oníméjì nìyín onímẹ́ta nìyín onímẹ́rin nìyín ìyàwó yín márùn-ún ni àbí ìyàwó yín mẹ́fà ni ẹjọ́ ẹ súnmọ́ bí bẹ́ẹ̀ ni irú yín gan làwọn akiri lálẹ́ kí lẹ ló ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ni irú yín làwọn akiri ẹ̀yin ti lọ́mọ tẹ́ ẹ fi sílé ẹ̀kọ́ o ọmọ yìí ò tí ì ṣetán skul o ẹ ní láti máa pẹ́ ọmọ yẹn pín ẹ báyìí náà yẹ kí wọ́n náà ti máa support wa náà ó yẹ kó ti máa support wa náà ẹjọ́ dádì àti mọ́mí ibo lè fẹ́ kọ́ ọmọ yẹn ti support yín o iṣẹ́ wọn lè gbé kalẹ̀ fún ní skul kó lọ ṣe o tó máa fi support yín now àsìkò tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ ọmọ kó mọ̀ pé òun ṣiṣẹ́ ọmọ kò tí ì yẹyin ẹ fi ogún tí wọ́n lé wọn lọ́wọ́ a máa tọ̀rọ̀ ń pa àyẹn náà o ẹ̀yin tó jẹ́ pé ọmọ yín fẹ́ wẹ́ẹ̀dì ni ọmọ yín mọ́kọ wálé ìjẹ́ ti dénú ẹ dákun o a bá lóyún fún wọn náà ti ẹ̀kọ́ sí fún wa náà pé àsìsò tí ọmọ a bá ti fẹ́ ṣe márẹ́ẹ̀jì àwọn ọmọ tó ń gbìyànjú láti ṣètò ìnáwó àbí afẹ́ ìnáwó àbí ọkọ̀ àti ìyàwó níbò míì ọkọ̀ gangan ni kí ni ẹ máa ń gbèrú jù ẹbí ẹ̀ kàn máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ díẹ̀ ni àbúrò mo pa kọ̀dọ̀ àbí tọ́lá ní tí ó lò ń dẹ́rù ànágbé má wọ̀rí a máa gbé yẹn kó lè rọrùn bá a ṣe máa ṣe nìyẹn tí wọ́n á dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo fámìlì ló máa ṣe bẹ́ẹ̀ fún àbúrò rẹ̀ no so now ọ̀pọ̀ ọmọ yẹn ò ní struggle bí ó ṣe ra aṣu bí ó ṣe ra ẹja bí ó ṣe ra gbogbo tí wọ́n á kó fa bẹ́ẹ̀ kọ́ ni now ẹ̀yin bàbá ìyàwó ìyá ìyàwó bàbá ọkọ àti ìyá ọkọ gan náà ẹ tó wá dúró ndo pé yóò tó ráǹkó fún gbogbo yín àbí yébé kọ́ra bàtà fún gbogbo yín à ń kó aṣọ fún gbogbo yín à ń kó òfìlà fún gbogbo yín náà ni à ń kó ògèlè fún gbogbo yín ṣé ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni hazin nígbà témi kéré bàbá màmí ó máa ń fẹ́ ìyàwó tó bá fẹ́ fẹ́ ìyàwó báyìí owó ara tiẹ̀ ni ó fi ṣe gbogbo nǹkan yẹn pátá á fẹ́ ìyàwó fọ́mẹ̀ tó bá bí ọmọ àkọ́bí òní ò ṣe súná fún wọn ṣọ́rọ́ mo pa lẹ́yìn ìyẹn wọ́n ti mọ̀ pé wọ́n ti débi tẹ́rù ò ti lè bá àwọn ọmọ báyẹn àbúrò ẹjọ́ ẹ̀yìn èèyàn ẹ jẹ́ kí n mọ ìgbà tẹ́yìn fẹ́ ìgbà tẹ́ mari báwo lẹ ṣe mari ẹjọ́ báwo lẹ ṣe ṣe mo kàn fẹ́ mọ̀ ní ẹ jẹ́ ká jìstà wa lálẹ́ ìgbà tẹ́ mari ìgbà yẹn sọ́lé olúgbilé ipa wo ni bàbá yín kó ń gbà náà ṣé wà láyé johnson dinobo ogun ṣe ìtàn ipa wo ni wọ́n kó nígbà yẹn tẹ́ sọpẹ́ fẹ́ mari because ìgbà yẹn èmi sì kéré o ṣùgbọ́n mo mọ̀ pé bàbá màá mi bẹ́ẹ̀ ni tó bá ti ní oríyàwó tó fẹ́ fẹ́ tí wọ́n ti gbọ́ àwọn ìwádìí wọn ta ló mọ fámìlì yẹn tí wọ́n ti ṣe gbogbo ìwádìí tán tí wọ́n fẹ́ ṣe tọ́rọ́lì kí ni ó ṣẹlẹ̀ wọ́n ti kọ nǹkan ìdáná tí wọ́n fẹ́ gbà wá àwọn náà máa ra gbogbo ẹ̀ pátápátá tí wọ́n kàn ní kán pé àbúrò wọn ń bí ẹ̀gbọ́n ń bí ọmọ ẹ̀gbọ́n ń bí ọmọ ọgbà ń bí ìyàlẹ́ ìyàwó ẹ̀ kóra yín jọpọ̀ à ń lọ dáná lámọrin lónìí ṣóyé now tó ń bá ṣe tán tó ń fún wọn níyàwó ìyàwó yóò tó fara mọ́dọ̀ wá díẹ̀ o ọkọ wà ń bẹ́ o wọ́n máa fìyẹn tọ́ wọn sọ́nà èèyàn ń bóbìnrin jà o báyìí lèèyàn ṣe máa ń bóbìnrin gbélé o lẹ́yìn ìyẹn tí wọ́n bá ti lọ sílé ara wọn tán t'olorun gbadura toyin duro ton ton bimo ton e o ton ma se le bimo bayi oro baba yen na bo ati asomo loruko awon ni o gbo gbogbo bukata awon patapata sugbon lodi oni ko ri be mo en ta ma so fun ni pe bo ni o emi o kata o o kero okunrin to lakaka kiyawo fi ruyun ko fi bi oyun to ti wahala to ti wahala awon obi eje ani suru asiko ati je omo nbo looto gbogbo en ba sise omo lo gboro je won omo tori ki la fi bimo ka le je won omo na ni fine a je sugbon ni awon asiko to je pe ta gan ba nje inu idunun lo ma bo si ko nse pe a je die lo ni gbo dara ko si nkan kan le mo tori pe tipa tipa o nje omo oforo o nla je e ma po ni ojo po ejo a ma tu isu yen de isale ikoko a oludoye tun mi se ara e se gan ni johnson dinobo ogun se yitan bola razak e se gan ni o adupe ni owo yin honorable wasu ajani adewale lati bosun e se gan ni en to je commissioner fun oro to ni se pelu eto asa ati irajo afe ni ipinle oyo ni hey kudos to you e se gan ni all right e je ki gbe yin lo si oke lona afe lo si eka ikeda ati pe lo je kan na won lu abi kete ti a ba pada de ma wa tu isu yen de sale koko e se gan
1: Flash FM 105.5 Ibadan September yatun yato Foodcon shayeye orikadun losu ta wayi pelu opolopo ifa ati edinwo lati Thursday ojo keta 3rd titi di Monday ojo keje 7th September leti ma gbadun awon jewa lowo poku ma je kan royin fun e o rabagi rice 25 kg pelu 3 liter devon oil ati no chicken cubes fun 37,819 naira 99 kobo pere ayo yin Foodcon sun fresh classic bread pelu 1 liter coke fun 1,700 naira pere iwosha ati na 7,500 naira nile ita on jewa ozi lanfani lati gba game ni Foodco Game Arcade fun ogbon iseju 3 crowns powdered milk 320 gram fun 2699 naira 99 kobo Cadbury Bonvita food drink pouch 380 gram fun 2999 naira 99 kobo Milo energy food drink refill 400 gram fun 3340 naira 99 kobo Coca-Cola PET 50cl pack of 12 fun 4529 naira 99 kobo o tun le je rice ati chicken to yaranti pelu owo to kere to 2500 naira anniversary deals yo tan sibe lati ose keji September titi di Osi akoko October ni Foodco yo ma mu orisirisi anniversary deals wa kan si le itaja Foodco lagbegbe re ko si je gbadun anniversary promo yi
2: Olorun nikan ni sanu eda sugbon Olorun ma ran oluranlowo si iyan lati jise ka se eni eledan tu wa kokoko yi lati jise se iranlowo fun gugu eniyan eleyi ti ki su ti ki re ni gakankan ki ayo ati ibukun le de ba opolopo eniyan iyan ninu osu eba yi ka se te ti mo bi eni mo wo ti tana sinu apo gugu eniyan o tun ma gbe lo si ipele to ga ju to ga ju o tun ya o e je ki ja yin si ti independence day cash pot awon olubori 66 ni yo ma je lose kokan gbogbo ojo friday ni double winning cash pot ni be ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo mo wi be iwo gan lokan lati di millionaire wa september 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori splash fm star 347 star 1004 star 1 hash lori lagelu fm star 347 star 1004 star 2 hash o si tun le sabe suju opo website pelu www.cashier.ng eni odun meji dilogun nikan lo le kopa lati ta cashier ojo stage gaming board lufun telu cashier cashier ninu osu en bayi akoko re lati jawe oluburi niyi so ti cashier mu ti cashier cashier
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
3: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní sanlam alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Flash FM 105.5

Nice. Gbogbo léje ń pàṣẹ. Bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, oṣù kẹsàn yìí yóò san ọ́ jù. Oṣù ẹlẹ́ẹ̀kẹsàn yìí yóò tù ọ́ lára. Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀, ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò di mímú ṣẹ. Àwẹ̀ wa pé mẹ́fà lónìí. Mọ̀ pa láṣẹ kí ẹ̀mí àwọn wòlíì kọ́ rán iṣẹ́ ọjọ́ kẹfà sí ọ. Dádì àti mọ́mí, Sunday àkọ́kọ́ rè nínú oṣù titun yìí. Sunday àkọ́kọ́ yìí, ọ bọ́ sí ìṣe wòlíì hàn-án. Mọ̀ ń bọ̀, mo bèèrè láti ọjọ́ Monday tá a ti wọnú ọ̀sẹ̀ yìí. Kí ni Ọlọ́run ti ń lo wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras fún nínú ayé ọ̀kan òjọ̀kan àwọn ènìyàn? À ń kígbe pé à ń sẹlibrétì wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras. Kí làwọn iṣẹ́ agbára tí Ọlọ́run ti ṣe nípasẹ̀ rẹ̀? Ọlọ́run mọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀. Gbogbo ìgbà tí n bá gbọ́ tẹsítímónì bí ayé àwọn èèyàn ṣe ń yíra, omi jẹ́ a sì máa gbọ̀n mí, omi jẹ́ ayọ̀. Ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìṣíde ẹnjiníà, ẹ bá ń pè, ẹ bá ń na máìkì sí ẹni náà lẹ́nu. Ẹ jẹ́ àwọn náà ròyìn n tí bàbá mi ológun àjọbọ dá rárá nínú ayé wọn. Mo ń lọ Jesus City lónìí. Ìgbà tí ó bá

0: Orúkọ mi ni Opeyemi láti ìlú Ibadan.
1: Ìlú
0: Ibadan.
1: Ibadan bi. Nice.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ.
1: Yẹ̀yẹ́ yín, màmá kan sàmí, ọ̀dà sísà kan ni kì í ṣe màmá. Yẹ̀yẹ́ rẹ ọ̀dà yẹyẹ.
0: Ọlọ́run tó sọ ẹ̀gàn mi di ogo. Torí ní bí last month yẹn, mo ti rò pin pé ibo ni mo fẹ́ yà sí. Gbogbo ẹ̀ wà lọ́rùn mi, owó ilé gbogbo ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé iṣẹ́ ẹ̀ dé, pẹ̀lú àwọn àdúrà tá a máa ń ṣe lára àárọ̀, in fact àwọn àdúrà yẹn ká má máa fi ṣeré o.
1: Èwo ń bẹ o.
0: Àwọn àárọ̀ ti 6:30.
1: Ṣé ìdí mo máa ń ṣe lórí Facebook yẹn?
0: Bẹ́ẹ̀ni,
1: wá wà ní
0: àmì pàjẹ́rí.
1: Pàjẹ́rí, màmá yìí ò ní fóònù, ó kù bó ṣe máa rí mi wò.
0: So
1: ẹyin wo lẹ fẹ́ fóònù? Ọlọ́run bá ń ṣe fóònù ńlá fún màmá yìí, bá ń ṣe fún bàbá yìí. In Jesus name. Yes.
0: So issue kan wá ṣẹlẹ̀ ní ọ́fíìsì wa. Jẹ́ pé tábà ti meet up torí báǹkì mo ti ń ṣiṣẹ́. So tábà ti meet up target àmàwọ̀ observation. After observation tábà ti lè jáde. À ń lọlé nìyẹn.
1: Wọ́n léèyàn lọ.
0: Bẹ́ẹ̀ni sà. So mo wá wò pé báwo mo yẹ fẹ́ ṣe torí ó tiẹ̀ ti sọ pé mo máa wọ observation yẹn. Mo tiẹ̀ ti wọ
1: ọ̀rẹ́ jù. Ẹ ti mọ̀ pé ẹ wulẹ̀ lè meet up.
0: So mo ti wò pé báwo mo yẹ fẹ́ ṣe Ọlọ́run. So a wá lọ sí Alẹ́ṣinlọ́yẹ. Alẹ́ṣinlọ́yẹ yẹn mo ṣáà ti meet àwọn pípẹ́. Àwọn náà wá ra nǹkan ní Alẹ́ṣinlọ́yẹ yẹn. So bí mo ṣáà ṣe meet wọn, máa yẹn wá ní àwọn ti lákàǹtì pẹ̀lú báǹkì wa pé so pé òun ò lè ṣàkàǹtì. Mo bá lọ báyàwó ẹ̀ ẹjọ́ máa. Ó wá ní òun ò lè ṣàkàǹtì. Pé tóun bá tiẹ̀ máa ṣi pé àwọn ọmọ òun lòun máa ṣe fún ti bá lè wá sílé. Mo ṣáà rò pé owó kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ máa lọ bẹ̀. Mo lọ lé wọn o. Mo lọ bẹ́ẹ̀ni sà.
1: Owó iná ni.
0: So mo ṣáà lọ lé wọn. Ibẹ̀ ṣáà ni Ọlọ́run ti ṣe tí ìyá yẹn ṣàti ni pé kí máa pé wọ́n máa ṣí àkáǹtì yẹn ọmọ mẹ́fà. Pé wọ́n máa bá mi fund àwọn àkáǹtì yẹn. Inú mi tiẹ̀ ti dùn. Ibẹ̀ náà ibi tá a ṣáà ti ń sọ̀rọ̀ torí mo tún wá sọ fún wọn pé bóyá tó bá lè bá mi rí connection iṣẹ́ mi pé torí máa wá tágẹ́ẹ̀tì kiri ó ti sú mi. Wọ́n wá ní ibi tá a ṣáà ti ń sọ̀rọ̀ bí àyín ṣàṣe ní pé òun ní 2-bedroom flat kan pé kí n dẹ̀ máa wo pé àwọn èèyàn ti ń sọ fóun pé kóun fi lè rent pé òun ní òun ò lè fi rent pé èèyàn kan ní ìdílé yìí.
1: Ṣáàṣì.
0: Pé òun ṣàfi ilé yẹn sílẹ̀ síbẹ̀. So wọ́n ṣàfún mi ní ilé yẹn pé kí n lọ máa gbé. Mo tẹ̀wọ́ pé kí n kàn lọ máa gbé bẹ́ẹ̀ ni. Tọ́ wá ní tó bá di Monday ẹ̀ pé a máa lọ wọlé yẹn. Bó ṣe wá mo ṣe délé mi tiẹ̀ ṣe mé ní mi ṣe mí bó bọ́ sí pẹpẹ mi. Mo bẹ̀rẹ̀ ijó yìí, mo bẹ̀rẹ̀ orin. Mi tiẹ̀ kí ẹ̀ táwọn neighbor mi bá ń gbọ́. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní kọrin. Ibi tí mo yẹ kọrin yẹn tán tí mo jó tán, mo wá pè wọ́n pé kí n dúpẹ́ o pé wọ́n ṣe ohun èní o. Bí mo yẹ pè wọ́n báyìí náà bá ní ọkọ̀ àwọn sọ pé káwọn máa wulẹ̀ dúró di Monday mọ̀ pé tó bá di ọ̀la Friday.
1: Pé
0: tó bá di ọ̀la Friday kí n wá lọ wò ó tó bá ti tẹ́ mi lọ́rùn. N kò di Friday, mo ṣáà lọ bẹ̀. Tí mo débẹ̀ ilé tuntun ni 2-bedroom flat wọn gbé bẹ́ẹ̀ rí.
1: Ilé ti ẹ̀ṣẹ̀ kọ́ ni.
0: Bẹ́ẹ̀ni sà, wọ́n tún ṣe ṣọ́ọ̀pù síwájú ẹ̀. So mo ṣe inú mi ṣáà dùn. Bá ṣe wá kúrò ń bẹ̀ náà wá ní ọjọ́ tí má ti rẹ́dì kí n wá gba kí ijọ́ tí mo ṣáà lọ gba kí náà wá láwọn fún mi ni o pé àwọn gbá padà. So lẹ́yìn yẹn.
1: Wọ́n fún yín ni.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n yà yín. Wọ́n bò yín.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣé ẹ yá jẹ́ ń wo ṣé lé ti hàn yín rè ẹni sù ńgbà ń wá fún yín kí lẹ wá ṣe.
0: Mo ti send testimony gan mo fẹ́ yà
1: wí. Mélòó mo fẹ́ rí pé.
0: Mo fẹ́ in fact.
2: Ohun gbogbo tí a bá ṣe lẹ́ẹ̀kan lọ́dún ọdún ni láṣẹ ní ọdọọdún ní sẹ́pọ̀rúwé ọdọọdún báyìí náà lè rù wá wà ọdọọdún làárọ̀ mobi lórí àtẹ mọ̀rìwò wá ní kádún kó má yọ̀gbágún ọdọọdún báyìí náà làgbàdo ń yọmọ tiẹ̀. Adúpẹ́ o fún birthday bàbá mi o tó tó kò fún tọdún 2026 ìdí ẹ̀ rèé tí gbogbo lọ́balọ́ba ládéládé nínú ìjọ Comfort Life Mission International ṣe ní àwọn da ìdùnnú àwọn papọ̀ mọ́ Prophet Odekunle Epaphras bàbá mi o gbogbo ọjọ́ keje oṣù kẹsàn-án gbogbo ọdún náà ni birthday yín kù olówó orí ìyàwó Tèmítayọ̀ Odekunle ní birthday last year abayín yọ abayín dúpẹ́ àwa dúpẹ́ lọ́dún tàwá yìí torí pé ẹ̀mí wa ó tún celebrate birthday tọdún tàwá yìí pẹ̀lú yín Prophet Odekunle Epaphras bàbá mi o. Ẹ fọwọ́ pawú ẹ fìrìgì jùbìtù ẹ̀tù ẹ̀ iwájú wájú báyìí náà lójúgun gbé ẹ ò ní wálẹ̀ àpẹ lóníkẹ́ pẹ́ àtẹ lóníkẹ́. ketenepe bi ori ba foju korun inu re ma yo ni omo di agbokunre atobini wo jonu si se be n lo mo ibadan ile oluyole ilu ogunmola olodogbo kerekere loju ogun ilu ibikule alagbala jaya jaya ilu latosa are ona kakanfo ibadan omo jorosu omo je igbe yo fi karaun fo ori mu prophet odekunle epafras baba mi o general ofashati jo comfort life mission international oluwori iyawa temi tayo odekunle abayin yo abayin dupe emi to se birthday to do yin o se mi gbogbo lade lade loba loba ti jo comfort life mission international ni woni pe emi yo shop pa birthday loke rope
1: nice kabiyesi o mo ki gbogbo awon kabiyesi wa bi oluwa se nbe ti emi nbe layi emi yin ogun o ni agbare ni to ni aye atorun e se mo n pada bo lo ni rabaji gan lati ki abe egbon ti mo n gbo ni e won ti sister isokale o didile 2 bedroom flat in one fun lo feli ni wu time bayi sala anu si to kuto to bayi but to ba ti di role anbo wa gbara oluwa ni Jesus City awon ti nbo nbe awon ti o ba ti dele bo ti je pe 77 ni power service 77 lojo ibi wole odekunle oluwa ti ni ki n debe ki n gbowo le ipele orisi eyan meta alakoko awon to nwoju oluwa fun omo oko ati yawo elekeji gbogbo eyan omo olohun te ngbo olohun gbo fun o ti fe mari o ti fe lo ko ti fe laya o ti pele keji to ba wa dale gbogbo eyin te fe ti donile ko to the next year birthday wo le odekunle epafras ma gbowo le yin awon ti ni passport won dani emu lowo a break only communion agbara oluwa ni ago mefa igba yen ni ma bere si gbowo le awon eniyan ni Jesus City iyen be to ba wa di 77 anointing won meji meji ti wa nle fun gbogbo eyin omo olohun iyo ti mo so pe ke ma fi gbadua emu dani loni te ba nbo church ma to fun yin ni mi na ni Jesus City atomi 77 bo se wa niyan o sister e so wo die si
0: mo si mi pe won dupe lowo won in fact mo mo sha leyin yen
1: e so se bi se mi ni abi mi ko na wa wo bi mo se so wo yi pelu majemu ipe ori oke yi bayi loluwa wi mo ti ori e sinu ifa e ki be ni baba jenji fa sit down olo si wa mu o to ba so fun ni isin e se bi boya won be fe won pa mo be ta won lo fa won iya kan omo melo lo ni e bo register
0: omo mefa
1: si banki
0: beni
1: sa ya ya ya ya ya agbara olorun po agbara olorun po wo
3: lanu
1: sinu okun owo ti olorun mi mo bebe je ki ojo

0: inú mama ti fẹ bẹrẹ sí mújò mo ti fẹ mọ jombi o mo fẹ mọ jíju ọpẹ ni o engineer ẹ fi máìkì sí mama iná lẹnu.
1: Praise the Lord.
0: Hallelujah.
1: Orúkọ mi ni Mrs. Fagbade láti Adó Èkìtì.
0: Adó lẹ́jì wá.
1: Bẹ́ẹ̀ Sona Ṣọ̀ṣì Adó Èkìtì. Ọṣà mi níbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ mọ́ gbaṣọ ìyá lára mi.
0: Màmá kan ṣe àmì ó sì gbé tán yẹn mi á gbaṣọ ìyá lára ẹ.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa Ọlọ́run ká mi yẹ líláàsì ẹ̀. Ọmọ mi bímọ ní UK. Mo jẹ́rìí sàgbà Ọlọ́run bàbá gbé níláàsì ẹ̀ yẹ. Èmi ni mo ní mo kó mi lọ sí UK.
0: Ẹ kó mi 77 lọ UK. Nígbà tọ́mọ
1: mi bí tó ń rọbí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run sọ láyọ̀ sàlàáfíà mo bá tọ́jú ọmọ fóṣù márùn-ún.
0: Oṣù mélòó?
1: Oṣù márùn-ún.
0: Lẹ lo UK.
1: Bẹ́ẹ̀ ńlá sí ẹ̀.
0: Ẹ sì wà OK.
1: Bẹ́ẹ̀ sà.
0: Nice.
1: Ó tún di yíyà yìí. Ọmọ tún ní mọ́mì. Ẹ máa bọ̀.
0: Ó tún ní ẹ máa bọ̀ UK.
1: Bẹ́ẹ̀ sà. Bá ṣe ṣe 77 March ni mo lọ. Mo ṣẹ̀ dé ní Tuesday. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ìpè lágbà tí mo ti darapọ̀ mọ́ ìpè yìí. Láti 2024 mo ti darapọ̀ mọ́ ìpè yìí. Mo ń képa Ọlọ́run Ọlọ́run sì dá mi lóhùn. Èṣù ń gbógun gidi. Torí gbàgbà kan mo sick. Ó yẹ pé orí fífọ́ láàrin ọgàn kì í fọ́ mi láàrin lójúmọ́ ọmọ. Ọgànjọ́rù ló máa ń fọ́ mi. Orí òkè lọ́lọ́run ti bá mi ṣẹ́gun ẹ̀.
0: Ọ ṣẹ́gun ẹ̀.
1: Bẹ́ẹ̀ sà.
0: Àmì ọmọgun tó gbé débì fòókè yìí náà kọ́ ṣẹ̀wọlẹ̀ mi.
1: Bàbá mi, ẹ jọ sà, mo fẹ́ ẹ bá mi gbàdúrà fọmọ tó ń gbé mi lọ sílùú òyìnbó yìí. Àbúrò ẹ wà lọ́run náà. Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n. Àwọn àbúrò wọn náà tó wà bí náà. Ọlọ́run bá mi gbé wọn sókè. Kọ́ lè mú àwọn àbúrò wọn.
0: Ṣé wọ́n
1: wọ́n tọ́jú
0: mi. Àwọn ọmọ yín ti dọkọ yín.
1: Bẹ́ẹ̀ sà, àmọ́ bí lọ́kọ mi.
0: Mo fi májẹ̀mú pẹpẹ ìsọtẹ́lẹ̀. Àtẹ̀yìn tó bá bá yín ṣe àmì náà káwọn ọmọ tiwọn náà kí Ọlọ́run kọ́ máa gbé orí wọn sókè. Gbogbo àwọn ọmọ yín pátápátá. Jesus ti yá. Àwa ti bẹ̀rẹ̀ 77 special. A ti ń débẹ̀. Mọ́mì, ẹ mọ̀ jẹ́ sọ púpọ̀ mọ́. Gbogbo àwọn tó ń bọ̀ ní Ìkòyí tẹ bá ti wọ mọ́tò láti anywhere ní Iwo Road ẹni kò gbé yín lọ sí Ìkirè mọ́tò ti ń lọ Ìkirè ẹlẹ́fẹ́ sọ níyànà Ìkòyí tàbí kẹ́ ní Jesus City láti Mọ́kọ́lá Jesus City gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀nà Òǹdó tẹ bá ti dé ẹ bá ti ń súnmọ́ bẹ̀ ni ẹ ti mọ̀ ní Jesus City ni ẹ ti sọ mí o lágbára Ọlọ́run aago mẹ́jọ lábẹ̀rẹ̀ ní ọ̀la Monday bí Jésù Olùwàlá ṣe wà láàyè nìyẹn. Ètí mo fẹ́ fi parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san ọrẹ májẹ̀mú yín o ní ìdá mẹ́wàá tó fẹ́ san o ní ọrẹ àdúrà mi gbà olúwa gbé ìrànlọ́wọ́ dìde fẹ́mi náà ẹ lo account number yìí 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni. Bí ìyàn ọba wọlé ẹ lè lo eléyìí 2017-42-90-47 Comfort Life Mission International ló ló gbé jáde First Bank nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run ni wọ́n bí lónìí. Òní ni wọ́n náà ń ṣẹjọ́ bí 6 and 7 náà the same náà ni. Mo náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ. Bẹ́ẹ̀ ṣe ń máàkì birthday yín tàbí wedding anniversary yín ẹ lọ kan àlàjá tí ò ní gbìmọ̀ kó tó wá dìwò yìí next year. Báwọn èèyàn ṣe ń sọ testimony bẹ́ẹ̀ ni ìwọ náà máa sọ in Jesus name. Happy birthday, long life and prosperity. Mo gbàdúrà fún president àti governor wa ẹ máa tinú ògo wọnú ògo in Jesus name it is well. Number tẹ́ ṣe a testimony yín sí rè 080-88-71-65-66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànú kọ́ báyìí. God bless you.

0: náà ṣe dóbìnrin ni o ṣe rí at that very moment tó ń gbọ́ pé ò ní bínú ọkọ ẹ ṣàṣe má ṣe ọlọ tángò pẹ̀lú ọmọ kan ó ṣàdíṣu ọlọ́run àmọ́ bí alẹ́ tì sí náà ni nǹkan ni ò dẹ̀ ń pọ̀ kínú obì ni o ṣe tó bá ti fọ́ ọmọ yín lórí báyìí gba pé ọwá bọ́ bí kò wá kólẹ̀ ìyáálé ẹ̀ rè ó máa dàbí ìgbà tí wọ́n gbé aago ta ló ti dé ṣúrẹ́lì rí ẹ ti dé ṣúrẹ́lì rí ẹ ti wọnú àwọn tẹ́pù ti mẹ nínú Jerusalem. Aago ibẹ̀ tó báyìí bígbà tí ẹgbẹ́ aago yẹn ti fọmọ yẹn lórí lójijì gbáà ó máa lágọlọ lórí yìí bẹ́ẹ̀ máa bú egungun ó ti pa mí ní méjì ó ti pa mí ní méjì ó ti pa mí ó ti pa mí. Iná yẹn á kọ́kọ́ mú yàn gbogbo obìnrin pátápátá bọ́lọ̀ ń ṣe dá wa ni ara yẹn á kọ́kọ́ padà ní méjì ó ṣe báyìí fún mi bá ti sí kọ́kọ́ tí mo dúró tì ẹ́ nígbà tó wọṣọ méjì nígbà yẹn tó ní nkankan yàrá kan ládìjọ ń gbé nígbà yẹn ò lọ fẹ lómi di méjì òwò ṣe báyìí fún mi bẹẹ nínú ọkàn di méjì yẹn a máa dọbalẹ fún yín tòótọ my dear please forgive me but ṣe mọ ní abala kejì aya ẹ a máa wòye pé but you cause it ṣe bí wọn ni you push me out now. Nínú ọkọ ọkùnrin tó bá yẹ pé ìyàwó ilé ẹ ló ti jáde ó máa wá lọ sí pé after all kí ló máa ṣe wẹ wá sọ pé ò ṣe mọ fine mo ti ní alternative now tó bá yẹ pé mo ti ọ̀rẹ́ gan tí yóò bá gbẹ̀bẹ̀ fine mi ò ní problem because after all ọmọ tí mo fẹ́ mú yìí ó pè mí àbí kò kí n dènà èmi ní sex ó dẹ̀ humble ó máa respect mi ní ti bá fún máa ń tẹ lọ́rùn àbí at least mo date ẹ̀ now for years now mi ò rí kọ́kù nǹkan sọ pé ẹ lò babe ọmọ ilé ní discipline ọmọ ilé ṣe kinní kan ọmọ máa bẹ̀rẹ̀ sí máa compare síra yín sìn ọkùnrin nìyẹn fún ẹ bẹ́ẹ̀ lọ́dẹ̀ ló ṣe rí dọ́dọ̀ ọkùnrin náà kò kàn wọ́pọ̀ ní ká gbọ́ wípé káwa ìyàwó ilé káwọn family wa sọ pé a ṣe má ṣe wáyé o ìyàwó ẹ lóyún fún driver rẹ ìyẹn ò ṣeé gbọ́ tó bí ọba ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tètè máa ń ka àṣà àwọn fi lé ọkọ lẹ̀ ni tọ́mọ̀ àti fi lé ọkọ yẹn sílẹ̀ ọkọ yẹn náà free kó náà ṣe kí ni yọra àwọn ẹlòmíín tí ó gbé wọlé ló ṣe jẹ́ wípé obìnrin míì náà tó bá fowó díẹ̀ tó ń ta báyìí ọkọ ò jẹ́ kankan mọ́ lójú ẹ̀ wọ́n dání fẹ́ o babe oya take 5000 naira card 10,000 babe mo fẹ́ lọ saudi okay má wọ̀rí má fún 1,000,000 ṣé owó tó ń fún yín yẹn ṣé o lè ra peace ayé yín èyí ni jẹ́ ká máa ní at the back of our minds pé is this money ṣé this money can this money buy my peace of mind tó bá ti lè rà á no wahala gas can ni but bí kò bá lè rà á tẹ́ ẹ bí wọ́n á lọ rẹ̀ ṣeré ní etí kíni létí àkóbá yẹn ẹwẹ́ yín wo torí bọ́lá ayé bẹ ká yín báyìí kò ní gbẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀yin náà mo family tẹ wà náà bọ́tọ̀ kọ́ bá ti fún báyìí ọmọ pé family meeting bẹ́ẹ̀ ni ìtìjú ni ọkọ lè yín lọ nílé ọkọ so ẹlòmíín tó bá ti pàdé ẹnìkan tí ń fún ní 5,000 báyìí ọkọ ilé ọjà mọ nǹkan kan mọ bọ́ bá sọ àgbègán now arábìnrin kan wá lọ́sẹ̀ tó kọjá bó ṣe ń tó lọ́sọ̀ òun léyìí ó ti pàdé ẹni yẹn o ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní promise 11 and 12 kò sí wàhálà má wọ̀rí I will carry your load kí ló ṣẹlẹ̀ so kó gravel bẹ́ẹ̀ ni kò sí gravel kankan ń bẹ̀ granite gan ò sí ń bẹ̀ má wọ̀rí ẹrù ẹ fúyà mo máa gbé ọba ń gbé lóòótọ́ ó ń gbé lóòótọ́ ó ń gbé lóòótọ́ ọkọ ilé yẹn kò jọ lójúmọ́ nígbà ọ̀yá ó kó jáde ọkọ lọ ibi iṣẹ́ kó tó dé ó ti palẹ̀mọ́ bó ṣe palẹ̀mọ́ báyìí tó ti kó lọ tán ni wọ́n bá tó tẹ̀síwájú nínú eré àníyàn nígbòdo oṣù kìíní oṣù kejì oṣù kẹta ó ní nígbòdo oṣù kẹrin òun lòún ṣẹ̀ṣẹ̀ máa pe máa yìí ẹ̀lò kí ló ṣẹlẹ̀ ẹ̀ pé wà lẹ́ni náà látàárọ̀ ẹ ló máa sọ pé ṣé ìdọ́dọ́ni kí máa pẹ̀ lójoojúmọ́ ni kí ló ṣẹlẹ̀ gangan ṣé mi ló bí gbogbo ọmọ fún ni kí ló ṣẹlẹ̀ náà àlàyé calm down kí n calm down kí ni sórí ẹ pé ṣó wà ókè calm down bí báwo ló ń sọ ṣé mi ló bí gbogbo ọmọ fún ni ó ń sọ fún mi pé school fees ọmọ fẹ́ tó ṣe kí ni business mi pẹ̀lú yẹn sọmọ yìí ò ní bàbá ni ó ní bó ń ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó nígbà tó máa realize pé máa yí olóhun fẹ́ kankan ó kàn fẹ́ ṣùṣì pẹ̀lú òun ni ó ní ilẹ̀ tí mọ́ṣọ́mọ́ kó fúnra làwọn ló ń kẹ́rù jáde nílé ọkọ ó ní kí n jọ ń tòdó ọlọ́run kí wọ́n á lọ bọ́ǹbẹ̀ ọkọ wọn báyìí òun ti di wípé òun ti make wrong decision àti tọ́lá please help me out please àti tọ́lá please help me out mo ní ṣe fẹ́ gbọ́ màdàmú wọn náà fẹ́ gbọ́ sẹ́rẹ́ ètò ẹ̀sẹ̀ yìí o àwọn èèyàn báwọn bẹ̀rù ẹ̀bẹ̀ ikán ní kílẹ̀ wáyé ọmọlúàbí splash ni èmi ò lè lọ́mọ máa ń bẹ̀rù ẹ̀bẹ̀ ilé ìláyé ẹ jẹ́ kó jẹ́kọ̀ọ́ fún yín kí wọ́n máa cancel ọmọ yín láti sìn lọ tẹ̀yìn ṣe ni àṣìṣe ni káwọn máa ṣèrú ẹ̀ kí wọ́n lọ́mọ máa ń bẹ̀rù ẹ̀bẹ̀ ìrìn lèmi ò lè tẹ̀lé yín lọ mi lè tẹ̀lé yín lọ mo ti fẹ́ tẹ̀lé yín lọ ọkùnrin ò ṣe ìkoròyìn ẹ kẹrù kúrò nílé ẹ torí pé ẹ ti rẹnìkan tó ń parọ fún yín ó wá sáré gbálẹ biribiri fún yín ó sáré gún yín bí ọjọ mélòó bí oṣù mélòó kan ó kọjú yín sórun alẹ now iwájú òṣè lọ ẹyìn òṣè padà sí obìnrin kejì tó tún pè mí tó náà fẹ́ ní similar experience ó náà sọ fún mi pé àǹtí tọ́lá ó lòún fi ilé ọkọ ẹ lọ́wọ́ tó ti yẹyìn now nílé ọkọ ntọ́ wá wà ó ní ọkọ ohun tá à ń sọ nípa ẹ yìí ó fẹ́ òun ó ń bí ọmọ mẹ́rin fún ó ní ọkọ kan oṣù yìí náà tó lọ kọ ẹlòmíì lọ́nà àpáta èyí ò bímọ mẹ́ta fún ó ní ọkùnrin kan oṣù yìí náà tá à ń sọ yìí lọ́tún lọ sọ́nà olódó ó tún fẹ́ nìkan bẹ́ẹ̀ ó bímọ méjì fún ó ní ọkọ kan tá à ń sọ yìí náà ló tún kúrò ó tún lọ ọ̀nà wọn ní àbáyìí lọ́wọ́lọ́wọ́ báyìí oníbẹ̀ lọ́wọ́ báyìí ó ní obìnrin tó tún lọ bá ti sìn ìyẹn ti bímọ kan fún ọgbọ́n lọ́wọ́ báyìí ó ní náà ìyẹn inú ẹ̀ ń dùn pé òun ti rọkọ kò dẹ̀ mọ̀ pé òun ò tí ì rọkọ ó ní bó ṣe ń ṣe nìyẹn ó ní èyí bùkátà ọmọ kò ní gbọ́ o kò ní nǹkan kan tó ń ṣe láyé kò ní bùkátà ọmọ kankan ti ń gbọ́ gbogbo tó bá ní yí ọ̀nà tán ni ó ní tó bá bẹ̀rẹ̀ pé kí ló tẹ̀ ó ní sọ pé ọmọ tó ń sọ yìí gan náà bí abálàgbà tán sí ìtìyàn tọmọ tán wọn ó tó rántí pé dádì mi ọjẹ mọ́ mi ọjẹ ara wọn ò kọ́ mójútó òun náà lè kú kíkú tó dé ẹ worú yẹn ẹ jọ báwo ni tóbìnrin ò bá wa fara balẹ̀ báwo la ṣe ni máa kó sọwọ́ ọ̀rọ̀ àwọn èèyàn báyìí àwọn nǹkan tí mo kó wá fún yín lálẹ́ ìlélẹ̀ gbogbo àkọlọ́mọ kan máa fẹ́ yín lásán àwọn ọ̀tọ́ kan bẹ tẹ́pá nílò láti máa dìímú ako èmi náà níyàwó gidi ìwà ìyà ìwà burúkú ṣẹ́ yìí ló fi lé lọ ńgbẹ̀ wá lè lọ́sìn ṣẹ́ rí ẹ rí pé ẹ sọ́lọ́rin ẹ tí ẹ tí ì sọ́lọ́rin ẹ ṣẹ̀ṣẹ̀ ń bá a bọ̀ ni ẹ sọ́lọ́rin kankan o ẹ tí ì sọ́lọ́rin kankan ẹ ṣẹ̀ṣẹ̀ ń bá a bọ̀ ni ẹ jẹ́ ń fún yín lélẹ́yìí jáde ká fọ́ mi là á àwọn ọ̀fẹ́ mi ń dúpẹ́ wa
1: ẹ má gbà wọ́n mi lọ́wọ́ ìdúró ẹ̀ lílẹ̀ mi. Ọgá bí èmi báyìí.
2: Ọgá.
1: Ó kì í. Ó de kí.
2: Ó kì í.
1: Ó kì í dáadáa.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ fún yín yànjẹ àbí.
2: Ọlọ́run. Olú obìnrin yọ̀ọ́lé.
1: Wọ́n ní obìnrin yọ̀ọ́lé. Ìyá mi kí lóbìnrin yọ̀ọ́lé jàre.
2: Ọkọlẹ̀ gbọ̀gbọ̀gbọ̀n náà.
1: Ondo la wà. Ọkọlẹ̀ gbọ̀gbọ̀gbọ̀n.
2: Ọkọlẹ̀ gbọ̀gbọ̀gbọ̀n.
1: Ìyá náà mẹ́nu ẹ̀.
2: Ọ tún ráyọ̀ ọkùnrin ní ṣe.
1: Ọkùnrin ní ṣe.
2: Bẹ́ẹ̀ni.
1: Akin lágidi ni wọ́n.
2: Akin lágidi kékeré. Ẹ ogbó kẹrẹ ọkùnrin ni.
1: Ọkọ yín kọ.
2: Ẹ lílẹ̀.
1: Ó wà nílé.
2: Ó wà nílé.
1: Wọ́n fẹ́ ìyàwó lé yín.
2: A tó bí mẹ́ ìwé mẹ́fà sọ́ọ́ rẹ̀ àmọ́. Tọ́lé kálukú wí kọ́ lè ní ẹ fẹ̀kan yọ̀ kàtà.
1: Ẹ fẹ̀kan yọ̀ kàtà.
2: Ẹ mú kan yàtọ̀.
1: Ìyá mi.
2: Bẹ́ẹ̀ni.
1: Nígbà tó fẹ́ ìyàwó lé yín inú máa kọ́ bí yín ọ̀sọ̀rọ̀ tó.
2: Ìdí kẹyìn ọ̀mùnú bí mi ni fọ ṣẹ̀tọ̀ mi kò mí èsì kankan mẹ́. Kẹ́fọ̀ ìyá kèmí náà fọ ìyá hàn ẹ̀ àsìkò lọ́kàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
2: Ẹ ọ̀dẹ mi bí mi.
1: Wàhálà ìkàbíyèsí ọlọ́run ìyá mi mo ti láìkì yín wà lá. Ṣé ẹ máa kọ́ nífẹ̀ẹ́ fún wọn?
2: Mẹ́rin rígítò ládúlórí bẹ́ẹ̀ di.
1: Odó la wà.
2: Orí ìfẹ́ kan jẹ́ dé.
1: Rígítò ládúlórí bẹ́ẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ náà.
1: Tárẹ́ẹ̀tì.
2: Bẹ́ẹ̀ náà.
1: Sẹ́mọ́ kìsì wọn.
2: Èmi kìsì ọkọ̀ mi dáadáa kó dà mẹ́ yan yan rẹ̀ yan yan mẹ́.
1: Ìyá mi. Sari inú tí wọ́n ti rẹ̀ yìí láyì. Inú mi máa ń dùn. Torí pé ẹ̀yin gẹ́gẹ́rẹ́ mọ̀ fẹ́. Àwọn ọmọ ẹ̀sìn àwọn ni ẹ ìgbà ọkùnrin tẹ̀mí lọ́yàn o. Ìgbà kí ní ṣe kí ní kan.
2: Ẹ ẹ sọ nílò yàn án. Àyàn tẹrẹ ọmọ àyàn tẹrẹ.
1: Àbí o.
2: Agbọ́n rè ọkọ ọmọlé gbọ́n rè kàbà.
1: So káwọn ẹ advice àwọn ọmọ yẹn ká máa gbé ọyàn sọkọ wọn lẹ́nu
2: àbí. Bẹ́ẹ̀ni
1: o bẹ́ẹ̀ni.
2: Kọ́mọ ẹ bá ti yan tó kù tàbá.
1: Ok.
2: Àbálẹ̀ àyànṣúkù.
1: Àyànṣúkù.
2: Bẹ́ẹ̀ ni.
1: Tí ìdí sọ pé tí ọmọ bá ti mọ yàn tán tí bàbá ló kù gbèsè lẹ́nu.
2: Bẹ́ẹ̀ni kọ́ yan.
1: Àbí bẹ́ẹ̀ kọ́ ni.
2: Bẹ́ẹ̀ni pẹ̀lẹ́. Ìbẹ̀nu náà bá gbá dùn kan náà yá dùn.
1: Bàbá ìyá sẹ́yìn àtọ́kọ yín bá jọ wà lóun yẹ̀wù lọ́hùn.
2: Ẹ ò bá mi.
1: Inú yàrá sàlẹ̀
0: lọ́hùn. Báwo ọkọ àtìyàwó yẹn wòlíì ìṣẹ̀lẹ̀ ni wọn wọn dẹ̀ lọ síbi àwọn ọkùnrin kan wọn dẹ̀ ṣe dáadáa ń bẹ̀ ṣùgbọ́n gbà wọn délé tó di lóru báyìí níjà yìí dé ìjà yìí dé bóyá ibi tán ti ń jọ lọ́kìtìpì lọ́kìtìpì tán ti ra wọn jù gbìgbìgbìgbìgbìgbì nígbà tí jáde bóyá níyàwó forí la wọn ò ní kò sẹni tó mọ̀ torí wọn yẹn kàn rà stump ó dẹ̀ rà kú síbẹ̀ bákan ṣe ti ri pé ọkùkẹ́ ọkùkẹ́ ó gbére ni o ere to na gbe yen won ni junction to wa ni to si lodo bayi o joko sibe ni pe iyalagbaja bawo le sele na bawo lo se sele na lo pariwo tori trailer to nbo bayi o ko didi o didi o si lo ri ko senu trailer yen o terrible die
1: ah baba lore anu awon omo oluso iri orun anu awon omo yen lo se meju aye ma ni ka o oluso si lo program ni ojo Sunday ti won se MC ti won ba won tabasa ni kore ti won lo won dele lale tawon atiyawo won lo sun ni esu yi wole de were laarin awon mejeji oluso iri orun atiyawo e debes ni ja boyo lari e mo giri ni o boyo fokimo lori ni o ko seni to mo tori pe ko le old ibinu yen mo e ri iyawo de se be o de ku sowo oko e nipe ti awon mejeji ti nja ile to tin tun tele ki ikoro de wo be gbogbo iwo to nwo video yi to de fi owo e ten like to share ikoro ni wonu ile re loruko Jesu Kristi on to pa elayo loruko Jesu ko ne pa elekun
0: amen o
1: gbogbo iran ayo to ni esu ni baje loruko Jesu Kristi bi iyawo oluso bo se slum ni ke awon aladugbo to debe ni iri orun ni Ogun State iyawo ide se be o de jade naye oluso wa wo ninu oke pe ki lo tu ku
0: ki lo ku
1: to n se ninu aye won lo do si bi kan eri won lo be so pe iya Daniel le kan na oluso de fo o ri trailer to n bo o de fo si enu trailer o de pare sibe lesekese iyawo ku ni ojo kan soso na oko na gba orun alakeji lo won wa da awon omo kekeke meta won da won si o god won da awon omo yen sinu adanwo aye mo n wo video yen ibi ti awon omo yen ti kunle ton tin gbadura fun won anu de se mi gidigidi gan
0: now nigba ti won bere lowo aburu oko yen pe awon omo yi ewo le ma mu sodo ninu won oni ibatan so pon fe ma ba won bi ya won lo e je ka bi ya won mo ko won lo e imagine o wa so statement kan oni won wule moju awon eyan ya won ju awon tan jegun baba won lo oro nla ni oro yen oni won ti moju awon eyan ya won ju awon ta won je ebi baba won lo e dakun tori tolohun bi ebi baba to ba je bi re abi be ko ki lo de to je pe awon omo yen won ni moju yin e understand mo wa lo moju ebi iya won ju ebi ti yin lo you get me that's number one now gbogbo en to n gbo mi lale to ba je pe ti yin lo kunrin abi ti yin lobirin ti e ba le wu wa gidi kan mo yin o sun mo yin pe ki iran kiran ni e se ran re mo fe mo to sele ti ni ka ku iran yen mora ka e sun won mora ka e sun won mora gidigidi now e so pe e bi iya won ohun ni won sun mo daada e bi iya won ohun ni an ropo mo won fule sun mo wa na na e je kan ma ko gbogbo won lo e je ke bi iya won se kini kan ma ko gbogbo won lo now arabirin to nso oro yen mo wi pe ife egbe danu aye eni nsin ko se ran pe ran o ma ma rawo ran awon egbon mi ma ti emeyo kan be abi tori ban se awon ebi mi na be na se tebi yin niyan e ti gbagbe omo aburo yen ti gbagbe omo egbon yin olodum mo jari bi ojo ti nkan ba se le to mo wa yin ke pa eyan ma nse nkan sile e lo wa ife ri laarin ara yin e mo pe si me laye oro to ni se pelu dile ni abi now se ni sin edakun be ba so ko ya lagbaja e wa ma lo e ma binu eyin yen wa e jo e ma binu si wa e ma poju opo yen edakun e jo a n lo lowo jo lo attend si won la attend si won kan pe pada you see sheri nkan ti mo yen so fun ani wipe e ma ri elomi e ti gbagbe omo egbon yen ti gbagbe omo abro yin yebe won ti gbagbe. Now another thing is that bawo ni omo egbon mi omo abro mi to be pe temi ni okunrin o ko ti ye yin bawo ni omo ti temi omo mi eje mi yo se wa kundu ile ibi mo ti fe yawo ju ile ti awa ti a fe ti mo lo sanwo ori ko ti yo ti mo lo kunle ki wa ni tumo kunle ti mo kun yen ejo e da mi lohun e bebe fe abebebe fe to so poko pala e abebe fe ngba te bebe fe ngbo e ti bebe fe. Now awon omo to wa bi fun yin yen e ti da won nu nanu e ti gbagbe ni yen awa ki se be ni ran temi iran temi ori be yen Rosli abro mo pa boss bi bai iran ti temi ko ri be sero ni mo pa eh aha see e ni ran yin egbon ni bere e ma aburo re aburo no ni bere omo egbon re iru ran yawo ni ran yin yen no ko ti ye yin in the name of as in boya won se yin but that mi se mi ah sister mi se to du mi nigba yen oma le ni yin e ma binu to ba je pe sister yin lo se n to du yin aburo yin se n to du yin eje te ti jo jade yen bo le fi yen si aburo mo pa se bi ya kan na lo bi yan abi se bi e ma ro yen pe ti o ma so la mo mi mi ni tori bi o la mo mi ma lo je o iyen ye ko mo wa nu omo iya to mo baba se ri gbogbo nkan ma ran yan lowo gan marriage tan so npe yi I ba rorun ju bayi lo ko ti ye yin mo ti ri eni ti oko e fi ya je to na obirin yi ti oko e wo pe oke egbon kan wo ni pe aburo mi lo fi ya je ba yen aburo temi lo fi ya je be ko si wahala. Hello general mbole wa bayi where you dey now you dey barak oni be ni mo wa around ma send them on me once se ngba ti ti gbe oko egbon ti won gbe ni odun na lohun odogbo ni oru lo odogbo nigba mi e fe bo iyawo ni pada bebe pe a sa ro tawon mo mo la bi ki la fe se fun sin bayi a ma gbe lele fun mo to bo we ijoba to na aye baje nu oya mo ko ko bo we ki lo fe lu pa fun se bi wa lo so po ori to fe o love e lo se fe oya ma to bo we you see entori pe ti fo kana ni e ki e bi ra yin mo abi be ko ni iyawo eleyi mele nti e n fi ya je oko eleyi na mu olohun olupa iba je pe wa no sokan ni e ni pa wo po pe rara Olorun ma ran wa lowo ise po ni ale igan ise po ni ale igan ise po ni ale igan ise po ni ale igan ise po ni ale igan o ise po o po o po o po ni ale yin ise po ni ale yo ise po ni ale yo ise po ni ale ise po ni ale ko Olorun ba ko jo ki o saanu fun wa Olorun a de ba wa se awon nkan ti mo ko wa yen opo gan nipa ta awon oluso yen ti nkan sele si opo gan o ko Olorun ko mo je ki a ri ru e adura ti mo le se niyan o gbona girigiri ko Olorun jo ko ma je ka se kini o ka ri ru re mo awon oluso church yen na soro won soro ton fi die mo le wi pe oluso ati yawo eyen ife membe sugbon e ma gbo ti egbon arabirin yi o na ti ma nja be tele ijojojumo ni ti jaba ti a po ti o si alafia no marriage ejo se dandan ni ka continue eh se dandan ni han elura yin loni elura yin lola elura yin lofula
3: okunrin to ba da le
0: elura yin jomala
3: gbogbo awon to je single father yen eya won na wo awon na ni lowo
0: ehan
3: obirin o ya were obirin e fopin to ba da le
0: yes
3: ninu ko je pe bi oko yen mi o so pa obin no ni ti won lowo o sugbon bo se wa lowo obin lo wa lowo okunrin ta ba soro single mother eja so ti single father na obin to okunrin to ba do obirin e fi le ninu ko je pe okunrin yen wa lati nu awon ebi ofo ebi ti fi gegun iye oko elomi le sagba kan awon aburu oko awon egbon oko elomi le sagba kan abi kokunrin yen gangan ko je alagba keda
0: da fun won
3: okunrin okunrin to so bi lode to bi fi le na e je tu de okunrin yen na wo o no da obirin e fokin to ba da le
0: abi
3: tokun ba da wallahi gbogbo to ba gba ni obirin yo ma fori ti ni
0: ben
3: ya e ni fi le sugbon okunrin to no ni yawo lodo e yen na wo o no da ke je gbogbo okunrin yen na lo da mo ti di pa na single mothers to po la na single fathers awon no da alagbaga lokunrin mi e ran alokunrin mi okunrin mi daso yen bora ni engine ara ko lo wa nu e
0: mm
3: bere fokunrin to ba dale gbogbo awon to je sin.

0: bẹ̀rẹ̀ ni a kí ń pe káàbọ̀ padà sí ìkànnì tí ọmọlúàbí gbajúgbajù ètò yín ètò wa ìsinmi aláyọ̀ náà ló ń lọ lọ́wọ́ tẹ̀sí ń gbádùn rẹ̀ tàbí ṣùgbọ́n kan ò sí ẹ̀rí wípé ó yẹ ká máa kíyèsára ìgbéyàwó tó bá ti di gbà lónìí gbà lọ́la gbà lónìí gbà lọ́la bí ò bá wọ̀ ẹ fúnra yín gáfara ẹ ṣe gáfara fúnra yín ó sàn ju kéèyàn ṣe bẹ́ẹ̀ kọ́ parẹ́ ẹ̀ nípa àyà kọ́lọ́run ọba kó jọ̀wọ́ kí ó bá ní rọ́ ìdílé àwọn olùṣọ́ ìlú jù ni ìjágbọ́n tàbúrò kan ni
1: àbúrò olùṣọ́ gangan ni mi lẹ́yìn tán bí olùṣọ́ tán èmi tán bí mi.
2: Kí wá rí sí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀
1: ní ìrìn. Gẹ́gẹ́ bí àwọn olùṣọ́ àgbààgbà tó wà ń bí ti sọ pé tí ọkọ àti ìyàwó bá ń jà kọ́ máa fi sùúrù sí. Èmi ti máa ń gbọ́ pé ìjà wà láàrin wọn tẹ́lẹ̀. Ní ọdún yìí around April ó wá sọ́dọ̀ mi. Ó ṣàlàyé gbogbo òun àti ìyàwó òun ṣe jà tó jẹ́ pé police station ló end up sí. Àwọn nìkan kọ́ máa fi sùúrù sí o. Kò yẹ kọ́kọ́ àti ìyàwó máa jà kọ́ máa gbéra wọn lọ sí police station. Bàtà débílé nínú a gbọ́ oríṣiríṣi pé wọ́n ti wà lẹ́nu ìjà tipẹ́tipẹ́ tó ti máa ń jà táwọn èèyàn máa ń bá wọn parí ẹ̀ lọ́tùlọ́sì. So nǹkan tí mo rí náà nìyẹn a kàn rí pé ọkọ ti kú báyìí ìyàwó náà dé ti kú.
2: Kí ni ìgbésẹ̀ ẹgbẹ́ ọkọ tí wọ́n bí sílẹ̀?
1: Actually àwa mẹ́ta péré làwa ń bí èmi ẹni tó tẹ̀lé mi àti cousin wa kan tó ń gbé ní àdúgbò bíbá yìí so ìyẹn gangan ló pè wá ta fi gbọ́ ta fi wá ọgbà ta máa fi dé bí a rí pé àwọn ẹbí ìyàwó wọn ti gbé ìgbésẹ̀ púpọ̀ síwájú wa wọn ti gbẹ́lẹ̀ wọn ti make arrangement even nísìnyí gan bí mo ṣe ń sọ̀rọ̀ àwa ṣì wà lẹ́nu pé a fẹ́ lọ gba ẹ̀gbọ́n wa ní a fẹ́ lọ àwọn àbúrò mi sì pẹ̀lú àwọn crew kan wọ́n ti lọ sí police station wọ́n ní wọ́n fẹ́ lọ gba òkú ẹ̀ ní mọ́túárì so àṣẹṣẹ máa gbẹ́lẹ̀ lẹ́ni àṣẹṣẹ máa sin òun ni so àwọn dẹ̀ ti sọ pé àwọn fẹ́ máa kó àwọn ọmọ dání lọ well wọ́n mọ ojú àwọn ẹbí màmá wọn ju ojú tàwa lọ that's what I can say so it is better for if they say they want to take them it's better because wọ́n ti wà used sáwọn ẹbí màmá wọn yẹn ju àwa lọ.
2: Kí ni orúkọ ẹ̀gbọ́n yẹn?
1: Ẹ̀gbọ́n mi wo?
2: Ẹ̀gbọ́n mi ṣọlá ìṣẹ́lẹ̀.
1: Abídèmí Odùkọyà.
0: Tẹ́rí pé kọ́lọ́run ọba kí kókó jọ kó máa ṣàánú àwọn èèyàn ẹgbọn tún ni ẹ tó gbọn tẹ gbọn arábìnrin yẹn náà sọ ẹgbọn ẹni yẹn náà sọrọ tó jẹ ọkùnrin.
1: Irọ́ àbúrò olùṣọ́ gangan ni mi lẹ́yìn.
0: Ẹgbọn wọn náà ni sọrọ ẹgbọn wọn gangan tó jẹ ọkùnrin àwọn náà sọrọ àwọn dẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti máa ń jà bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ táwọn aládùúgbò máa bá wọn yanjú ẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ yẹn kò wá sí yàrá tó lọ́njọ lọ sí kórè ni wọ́n dẹ̀ jọ padà dé bọ́bọ́n ṣe délé lóru òru ni kíní yẹn ṣẹlẹ̀ òru nìjà yìí dé wọ́n bẹ̀rẹ̀ sí ní jàde bíi pé wọ́n ní láti forí ẹ̀ sọ gan ni bọ́n ti forí ẹ̀ sọ gan ọba dàkẹ́ síbẹ̀ bó ṣe dákẹ́ ló di pẹ́rù kí leléyìí ọkọ sáré lọ bílẹ̀ ṣe mọ́ni dàjí ó sì lọ jáná mọ́ tirẹ́là lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀kú bẹ́ẹ̀ yusi tí ọba ti jẹ́ pé márèjì yẹn ti dàbí wàhálà tẹ́yìn gan ti di pé ṣé lè dàbí ègún ni ẹ jẹ́ àṣẹ ga fara fúnra wa ẹ jẹ́ àṣẹ ga ya dẹ́nà ìyẹn bí ọ̀tún àtòsí náà tẹ́ mọ wò wọn bẹ́ẹ̀ kán máa para wọn dànù èyí ọmọ wọn dẹ̀rẹ́ ẹ̀ lè tọ́jú ẹ̀bẹ̀ má tó para wọn tán ẹ mọ ti ọmọ yẹn kiri ni ẹ kúkú ṣe needful 08069 9660 hello
3: hello
0: ètò ní sàá ẹ̀rọ àṣà orúkọ yín àti bí ẹ ti pè wá.
3: Orúkọ tèmi ni bí ọdún wọn láti gbọ́ ọ̀rá.
0: Láti.
3: Gbọ́ ọ̀rá.
0: Láti gbọ́ ọ̀rá ẹ̀rọ àṣà. Ètò ní o.
3: Ọlọ́run ò ní jọba àlàkàyè.
0: Àmì àṣepọ̀.
3: Ẹ ní àgbékalẹ̀ ọgọ́. Ìjọba ń pèsè kìkì kan. Aláwọ̀ tó jẹ́ pípọ̀ wọn bí bí obìnrin bíi ti bẹ́ẹ̀ ká bá ń gbọ́ prógámù wọn. A máa ń pa rédíò tó rẹ́pùtẹ́sọ̀ máa ń pọ̀ jù bẹ́ẹ̀ ní fact ọlọ́run fún lẹ́mù ọlọ́run ò ní gbà lọ́wọ́ yìí.
0: Àmì o àmì sọ.
3: Àkọ́kọ́ mi ò gbọ́dọ̀ pa ọkọ̀ fún yín. Inú mi lè ní ẹ̀ṣẹ̀ báláǹsì yíyí rẹ̀. Bí single mother ṣe pọ̀ níta. Ṣé ọ̀dọ̀ tán ni? Bí single mother ṣe pọ̀ níta ni single father náà pọ̀. Ẹ kéde wá ni pé mo fẹ́ rọ àwọn tó gbé ta máa ń bẹ́ fún ọkọ àtìyàwó táwọn àpẹẹfù gan because mo ní tìsí kankan ẹjọ́ pọ́wọ́ àtẹ́nìkan fi lọ mí lálẹ́ tó jẹ́ pé tí ìdásí sí bóyá mo wà kérù ni mi ò bá fọ́ ní ìdò trump pé kì í fi ẹ̀yìn ẹbí ní pé ókè òun fẹ́ bíi pé tíyàwó òun bá tíyàwó ìyẹn bá kọ́lé tí ò wá sọ fún un kí ni tí ó dáa kí ọkọ kó lọ sí mi kí ni ẹ kàn fún mi ní àkàyè pé ní ìjú ń gbọgbọ ló ń ṣẹlẹ̀ sí àdìrú ló ń ṣẹlẹ̀ sí lóòótọ́
4: nígbà
3: tí máa sọ pé ó máa ní ohun tí ọkùnrin náà ti ṣe fúnyàwó yẹn
4: ó tó fi
3: ó sọ bẹ́ẹ̀ pé tí ìwà ṣe kankan ni báwo ni ìyàwó ṣe ní ìsọ
4: àbí
3: pọ́ọ̀tù ti ẹ̀ ní pé yá màá là mọ́lẹ̀ tuntun sí ogúnkọ ẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó lọ rẹ̀ ládùn ún ni ibẹ̀ mo ti wá jẹ́ fún iye pé ẹ bá ti fẹ́ dá sọ̀rọ̀ ọkọ ìyàwó ọ̀nà kò ṣàánú ẹ mọ̀ àkíyẹ̀wò
4: ó
3: jẹ́ fún iye ọ̀nà mọ̀ṣẹ́ bí ẹ pé mo mọ̀ kó ló ṣẹlẹ̀ ṣẹ wá pé ìtẹ́ sọ yìí àkọ́kọ́ ló ṣẹ ká wọn tó jẹ́ pásítọ̀ bàbá àfà ọ̀pọ̀lọpọ̀ ló wá fi nǹkan ṣera wọn
4: màá
3: lè sọ bí fún yín ẹlòmíì ti bìlí ìpètò ọkọ̀ òun bá pọ̀ tó jẹ́ kò tó bẹ̀ kó ohun jà wọ́n máa ń tèkì ara wọn for granted àtẹ̀síṣọ́tọ̀ pé wọ́n tèkì wọn for granted yẹn ìlọ́pọ̀ things ni wọ́n máa hide wọ́n máa ní ra wọn bíi pípò tí mo máa wá sọ ọkọ̀ báyìí fún lágbájá mi máa sọ ọkọ̀ báyìí fún lágbájá
4: àbí
3: bí kò ṣe pé ẹlòmíì tó sọrọ èdè pásítọ̀ ẹlòmíì tó sọrọ èdè àfà òun kò lọ́kọ̀ ka ẹ̀ guidance and counseling òun wá ní yìí pẹ̀lú bẹ̀rù ti ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìbí ṣe wà yẹn ó láwọn wà kan tó tó pè yẹn ti gbọ́dọ̀ mọ̀ wọ́n wọ́n kò ní ṣe wà ó láwọn wà kan gbọ́dọ̀ mọ̀ kọ́kọ́ ẹni wọ́n wá fè láti mọ̀ á ní yìí ẹni ẹ̀ fúlàpẹ̀ ẹ̀ lọ́ọ́ ṣe wà ó wá ní bá vitamins lọ́nà tí wọ́n lérò ó ní jọ́dọ̀ tó lérò ló máa dà vitamins
4: wọ́n
3: á sọ pé lẹ́bi dáríjì àsọkùnrin ìgbọ́dọ̀ ti gbọ́gbẹ̀ fún bí ẹ ìgbà wá gbà àkókò wa ohun tó máa fi káàdì ẹ̀ ni pé tó bá ti wà nínú marriage èmi máa ń tẹnu mọ kéèyàn wà single ó tọ̀ yìí pọ̀ bá nù tàrí ìlọrin
4: àbí ẹ ṣe gan sa ẹ má fojẹ peter àwọn ni mẹwàá ń ṣẹlẹ ní dúníyàn o eléyìí lágbára o tọkọ tìyàwó kìnní ó gbé sálọ yanyan ni ó gbé sálọ tán yanyan ni wọn ní tọkọ tìyàwó yẹ ká máa ní sùúrù fúnra wa hello ẹ káàbọ̀ sórí ètò ẹjẹ bá gbóhùn sókè dáadáa mà ẹ kalẹ̀ o ok sir ẹ bá wa dá sí ohun tá a gbé wa lélẹ̀ àmì o wọ́n gbọ́ yín
5: máìkì tó bá ti ní ọkọ̀ kí ni èdè dáadáa kí láǹfààní fún ẹ̀dọ́ ọjọ́ ọkọ̀
4: ìgbà
5: náà bí ọkọ̀ yìí
4: àbí
5: kí náà dúró láti tètè já dànù ìwé ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ lè wà.
4: irú ẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sẹ́ni tẹ́ ẹ mọ̀ rí àbí sẹ́yìn gangan sẹni tẹ mọ rí kí ni tó ń ṣẹlẹ sáwọn yẹn ṣe lè nà ń bẹ kíákíá káwọn yẹn gbá àwọn yẹn jù ká tó parí ètò. ok ẹgbọ̀rẹ̀ yín yan tó ń jẹ́ pọ́rọ̀ ọjà lójoojúmọ́ ni tẹ́ pé lúlura wọn bí ẹni fẹ́ kú nìkan ṣe gàyà díẹ̀ kán mọ́ lúra wọn padà nù ṣó ti yé yín ẹ bọ́ a sọ fún wọn o kán lè ṣàmójútó ọmọ wọn bí wàhálà bá ti pọ̀ ju ìjà ojoojúmọ́ ẹ pa àwọn àgbààgbà tán lè bá wọn yanjú ẹ bí wọn bá ti rí yanjú kálukú gbà kálukú bá dúró ṣé rí ara ìyàtọ̀ tá a mọ̀ tá a bá sún sẹ́yìn díẹ̀ fúnra wa ẹ̀kọ́ àkọ́kọ́ tó máa kọ́ kálukú ni wípé ṣé à ń pè kí lè tó mọ́ à mo fẹ́ gbélé ọkọ mi mo fẹ́ gbélé ọkọ mi kọ̀kọ̀ rúru ẹ sáré dáná ebi ọkọ̀ pa máa yẹn gan breakfast ẹ ó kọ̀kọ́ fail òun gan bẹ̀rẹ̀ sí mọ́mọ́ yíyí díẹ̀ díẹ̀. Hello. Ajínigbàre kọ́lọ̀ máa ṣọ́ wa o.
6: Àmì o, orúkọ mi ni Sunday láti Mọ̀lẹ́tẹ̀rì Àbàdàn.
4: Láti Mọ̀lẹ́tẹ̀rì Àbàdàn, ìta màá tún gbé wá lálẹ́ ìlérí, ó lágbára pọ̀.
6: Ṣé ẹ rí kìí ṣe ọjọ́ tí wọ́n para wọn iná ti para wọn? Wọ́n ti para wọn tipẹ́.
4: Tipẹ́.
6: Ayé ni òkàn kíyèsí.
4: Ayé ni òkàn kíyèsí.
6: Wọ́n kíyèsí. Ọrọ̀ ẹ̀sìn, ó tún máa ń jẹ́ kí irú nǹkan báyìí kó falẹ̀. Wọ́n bá rẹ pé òwe àti ẹnìkan títí kó fi yà yín. Ọ̀pọ̀lọpọ̀ rẹ lò mí títí kó fi yà yín. Ọkùnrin wa di òró gangan. Ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ á di agun mátẹ̀.
4: Bẹ́ẹ̀
6: pé wàhálà ti wà. Wọ́n bá fẹ́ pẹ́ ṣe parí ẹ̀ wọ́n tún láwọn lọ kóòtù. Wọ́n tún láwọn fẹ́ sọ̀fin dé.
4: Àwọn
6: àfẹ́ra wọn ti ní ìdè burúkú. Ìdè ọ̀hún náà wà á di iyanná wà nú ẹ̀ títí tí wọ́n fi para wọn. Náà mo ní ọmọ kan lọ́dọ̀ mi. Tó jẹ́ ọmọbìnrin. Nínú àti ọ̀rẹ́kùnrin bá ti fẹ́ sọ̀rọ̀, wọ́n máa ń gbéra wọn ṣe pa olórí gbogbo tó ti dé. Ní kíní kan ti dé. Lágbájá o fẹ́ ni o ní ẹ lè fẹ́ ra yín.
4: Wọ́n lè fẹ́ ra.
6: Wọ́n ní àwàdà làwọn ṣe àwọn ṣe òyìn alára ẹ̀ lè fẹ́ ra yín. Yóò fọwọ́ bá ọjọ́ kan.
4: Bẹ́ẹ̀ni.
6: Ndó tí n tẹ́tí ń gbéra yín ṣe pé.
4: Tẹ́nu sí ẹ̀ náà mú jọjọ
6: níjọ tí ó bá fi dé ìyá rẹ ṣépè tó gbàgbà rẹ ṣépè tó bá fọ́sápò bínú ẹ wàhálà máa ní. Ní ara kò lè ṣe bẹ́ẹ̀ kankan. Níjọ kan wá ń sọ̀rọ̀ mo wá dá sí. Wọ́n ní ìwọ tó ń gbọ́ ọmọ mi ṣépè. Wọ́n ní kí n bá tún gbúrò wọ pẹ̀lú ẹ̀. Àti ní ta ọ́ láti ẹni.
4: Wọ́n
6: ní torí pé páàgùn máa ń yọ̀ mí lẹ́nu. Ó yẹ sá nìyẹn. ọmọ rojọ ó ní sọ̀rọ̀ ọmọnìyàn àló ò lè fẹ́ ìṣọ̀kọ rẹ ò lè fẹ́ rárá.
4: Kò pọ́síbù. So
6: agenda of the day ẹni tó wá fẹ́ ń kẹ́bí ẹyin ojú ni. Ó wá ń sọ pé àdádì mi àgbà yẹn ká ní ọmọ ìmúdẹ̀ fẹ́ràn ẹ o oyin tó fún sọ pé mo pera mi páàgùn ló fi sá fún mi. Mo ní bóyá iyẹ kúndín nìyẹn.
4: Bẹ́ẹ̀ni.
6: Bí wọ́n bá yá ní ìlú. Wọ́n ti kó láìmọ ìgbà tó gbé ìyáhùn ṣe pé. Àyẹ̀wò ìrọ̀lú gbé dáàdì ṣe pé.
4: Ṣé ń gbọ́?
6: Ní ọkùnrin ṣe ń gbà. Nígbà tí òun ò sí rẹ̀ lómi.
4: Ṣé ń
6: gbọ́? Management náà ni ń pa wọ́n.
4: Management náà sì ni. Ní máa ń pààyàn.
6: Management ni ń pa wọ́n.
4: Yóò máa ń pààyàn dànù.
6: Bíbélì àti Kọ́rán mi rò pé sọ fún wọn pé ẹni tí ó bá kọ̀yàwó yóò lọ rán àpáàdì o.
4: Kò sọ bẹ́ẹ̀ o.
6: Ẹ jẹ́ ká ṣe làákàyè o. Ìkọ̀rọ̀ ayé ó fẹ́ tàbí kọ̀rọ̀ ọ̀run lọ.
4: Àbí
6: ẹ dàrọ̀ o.
4: Ẹ ṣe gan-an ẹ kò ojúmọ́ sá o. Ẹ ṣeun a dúpẹ́ gan-an ni. Ẹgbẹ́ ẹ jẹ́ kí n gbé a lọ sí abala àwọn orin John mo ti ráyè láti wọn á fún yín tóbi ijọ́ méjì ijọ́ mẹ́ta. Ìmọ̀ràn tèmi náà ni pé bá ti jẹ́ pé ìjà lónìí ìjà lọ́la ìjà lọ́tunla. Ẹ jẹ́ ká ṣe gàyà fúnra wa. Ṣé rí nǹkan tí ò kí ń yé wa ni wípé àwọn àlàfo tá a fi dáa tá a fi wúlò fẹ́ ní kejì wa yẹn ó máa yọ́lẹ̀ ńgbà bá sún sẹ́yìn. A yọ́lẹ̀ jẹranjẹran báyìí ní tá a bá ti ele sún sẹ́yìn fún ó máa yọ́lẹ̀ ni. Hello? Yà ẹ ti ẹ bá ní gbóhùn sókè dáadáa ẹ ti wà lórí agbègbè o. Ẹ kò jùmọ̀ orúkọ yín àti bí ẹ ti pè wá.
7: Olówó obìnrin tí mo pè lẹ́ẹ̀kan náà ni olówó obìnrin láti dé.
4: Ok, à ń gbọ́ yín.
7: Ṣé mo fẹ́ gbà mí márùn-ún?
4: Kí wọ́n gbà yín nímọ̀ràn. Ẹ ní ọ̀rẹ́ yín ni àbí ẹ ní ẹ lè sọ pàtó bọ̀ ẹ sá mọ̀ pọ̀ máa ń rojọ́ pọ́n máa ń jà.
7: àti kẹ́ ìyìn kọ́ mo ti ní gbangan ní.
4: Ẹ̀yin gangan ni.
7: Bẹ́ẹ̀ ni gangan ni mo jẹ́ sọ yìí.
4: Ṣé ẹ rí.
7: Mi ní kílò pẹ̀lú 100 ọkọ̀ òpòlọ.
4: Àwọn èèyàn mọ̀ àwọn èèyàn àgbà yìí mọ̀ràn so ẹ jẹ́ ká fojú òpin yẹn sílẹ̀ 0706949300 gba àwọn mọ̀ràn àwọn àtọkọ wọn bíjàgbọ̀n wọn láwọn ò láyọ̀ ìgbéyàwó pẹ̀nú àwọn òdìrí kí n sọmọ wọn bímọ ńbẹ ṣùgbọ́n tí ẹ máa sọ pé ayọ̀ ìgbéyàwó ọkàn mi balẹ̀ nù márèèjì yìí òun ni wọ́n ń sọ wọ́n ní kò sí nǹkan bẹ́ẹ̀ yẹn bí ti ń wò kiri o mọ̀ so ẹ gbà wọ́n yànjú kí ni kí wọ́n ṣe.
8: Hello.
4: Ẹ kú ojúmọ́ o.
8: Ẹ mọ̀ kú ojúmọ́.
4: Ẹ káàbọ̀ sí kàn ní ọmọlúàbí o.
8: Ẹ jẹ́ kó lè máa pè mí látàyè tòrò kì.
4: Látàyè tòrò bàbá o.
8: Ẹ kú jọmọ ẹ kú iṣẹ́ ẹ kú ohun.
4: Ẹ wo ohun ní o ẹ rasa.
8: Olúwo máa bá ṣe lórí ọ̀rọ̀ méjì ṣe ẹjẹ́ wá ní àṣálẹ̀. Akásọ̀mọ́ gba èṣù láàyè. Bàbá tó sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti para wọn kó ṣe pé ọjọ́ yẹn pé bẹ́ẹ̀. Mo ti para wọn. Mo tún kàn ṣẹlẹ̀ ní wípé ìgbà tí irú ìṣòro bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ó yẹ kó máa fi tó àwọn èèyàn létí. Obìnrin mi ó sọ pé wọn ò fẹ́ kí wọ́n gbọ́ ẹjọ́ òun ta. Ọkùnrin mi ó sọ pé wọn ò fẹ́ kí wọ́n gbọ́ ẹjọ́ òun ta. Wọ́n wà jókòó lábẹ́ ìdè ẹ̀sìn.
4: Ìgbèkùn burúkú.
8: Ìyẹn ní wàá kó wọn ní sí ní wàá kó wọn níjọ́ títí. So kò yẹ kó rí bẹ́ẹ̀. Ní ti bàbá tó dẹ̀ sọ̀rọ̀ tuntun sọ̀rọ̀ lẹ́ẹ̀fẹ́ nípa àwọn pásítọ̀ pé wọ́n fi ara àbúrawa sí nídìí àwọn ẹ̀ta ìṣe pásítọ̀ náà ta jẹ́ sì jẹ́ ìmọ̀ sọ́rí láti dákọ̀ ẹlẹ́sìn
4: ọ̀
8: àwọn obìnrin ní èdè tó fi wá sí ti lágbára jù pé àti gbọ́ tí wọ́n ti ń pariwo èèyàn wà dákẹ́ ní ẹ̀fẹ́ ṣe tó rí níyàn. Ẹni tó jẹ́ aládarí ní ìjọ tó kéde gbogbo èèyàn mọ̀ tí ó jọ à ń fi ìbálòpọ̀ ìyàwó ìbálòpọ̀ lójoojúmọ́ kí la fẹ́ ṣe. Àwọn obìnrin wọ́n ń gún wa lábẹ́rẹ́ o.
4: Ẹ̀yin
8: obìnrin ẹ bá wa báwọn sọ̀rọ̀ wọ́n ń gún wa lábẹ́rẹ́ bi. Olúwo gbà wá lọ́wọ́ wọn ni àlè sọ̀rọ̀ nítorí ẹ̀sìn tá a gbà
4: lórí
8: ipò tá a wà ní ìjọ. Lọ ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́
4: o. Àmì o iṣẹ́ ni o. Ẹ̀rọ sà.
8: Àmì pẹ́sẹ̀ tí mo láyọ̀ o.
4: Àmì
8: ọ̀pọ̀lọ́ yóò ní ìgbà
4: o. Àmì àṣẹ Dumare. Àmì àṣẹ Dumare o. Ẹ ṣé o. Ẹ ṣé gan sà. Ẹ ń bá fẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bóyá àáfàá lọkọ yín. Ìmáàmù ni Ṣèyíkì ni pásítọ̀ ni rẹ́fẹ̀rẹ́ǹ ni tẹ́ wá ní pé kí ni ìbálòpọ̀ lẹ́fìmọ̀jẹ wọn ń yà. Ẹ máa rántí pé ẹmi ẹ ní omi àtẹ̀jẹ̀ làwọn náà fi ń rìn. Bẹ́ẹ̀ mo sọ fún yín ṣé ẹ wá rí ẹ lè tí wọ́n máa ṣe tipẹ́ o. Títí kò fi wá yà wá ẹlẹ́wà ní kíni kò sí ní tó bá ṣẹlẹ̀ mọ́ kò tí ó máa sọ pé wọn ò fẹ́ mi mọ́ ni kò sí ní tí ó ṣe mọ́ àwọn tí má ṣe fún ni ẹ tanra yín jẹ. Tó bá yẹ pé kọ́ọ̀sì náà ti sọ yín papọ̀ o wọ́n lè tún yín ká. Tí arákùnrin yẹn bá padà lọ ọbẹ̀ tó dẹ̀ ní àwọn ẹ̀rí ẹ̀ tó dájú tó dẹ̀ ń ṣàlàyé fún olúwa rẹ̀ pé olúwa mi tó lọ ṣàlàyé pé ó ti tó gẹ́ ni tó mú àwọn ẹ̀rí yín lọ wọ́n máa tún yín ká. Bẹ́ẹ̀ni èmi wọ́n á tún yín ká. Bẹ́ẹ̀ni so kò sí pé ẹ ń gbà àti ṣáṣe cut marriage àti fẹ́ni kejì sínú ìgbèkùn ayérayé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí ní tó jọ bẹ́ẹ̀. Hello.
9: Ẹ kú ètò
4: oníjàre.
9: Ayọ̀lá Ọmọdùnú ni.
4: Ṣé ẹ wá o.
9: Ẹ kú iṣẹ́.
4: Iṣẹ́ ni wà.
9: Àbọ̀lá ò dájú lórí yín o.
4: Àmì àṣẹ Dumare o.
9: NBC o. Ẹ̀sìn lórí ọ̀rọ̀ àwọn tọkọ-tìyàwó tó ṣẹlẹ̀ lóògùn yẹn. Ojú ibì kan wo orí ayé kẹnu o. Tàbá sí o tàbá sí gbọ́lagbọ́ o.
4: Mo
9: ṣe ẹgbẹ́ mi ṣe kà lórí social media. Pé ọ̀rọ̀ pé bóyá wọ́n ti jọ ń fura síra wọn. Pé bóyá àbí ẹnìkan ó ń yálè. Àbí ẹnìkan náà ń gbé àlè wá sí ṣọ́ọ̀chì. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ. Tó bá jẹ́ pé gbìyàwó bá ti fẹ́ la tẹ̀mí lọ. Kó káyọ̀ kó yàgò fúnra wọn.
4: Àbí náà.
9: Ṣé ẹ ṣe kó jẹ́ kó bóyá wá lọ́wọ́ kan ìgbà sí àwọn ẹni ibi nínú o. Ṣé àwọn náà taró sí mọ̀ gan-an.
4: Tó
9: gbẹ fi kankan bá wọn o.
4: Ṣé
9: Ọlọ́run kó ṣàánú wa. Ẹnì kan sìn báyìí. Ọ̀rọ̀ pé ó sọ bí ó sọ bẹ̀. Kí ni ọkọ gbé báyìí. Ìyàkọ̀ mọ́mí wa sọ pé kẹ mọ́ débi ọbẹ̀ mọ́. Bó kálukú bá ti jẹun alẹ́ tán. Ọkọ lòun ò bùnmí dandan. Ìyàwó yóò gbọdọ̀ débẹ̀. Ó sì yawo o si le mara gana lati meji ara sisale ni e de paralyze o pa yi o ati tola ni o n ba yi
4: o pari
9: aye yi ofe ni wala ijoko ka ma na omo omo wa ti pe wole yi to ba je pe oko won ba ti ni alase fi sun ti won ni oni ti jo pe tinu ba n bi won oko won ma n gbo o to n be won ti o ba ti siru eleyun ki won sun ti waju won lo wa bi kan si mi na better delay than be delayed. Na mo jari aburu o
4: ami o
9: o sele lo o nigbeyawo yi won gura won pa o fara won nikan
4: o ti e wa lagbara po
9: o ti n po ju o
4: ah e se gan ma o
9: ko to ohun lo o
4: ben
9: ami
4: o ami e se gan ma e se gan ni mo dupe lowo yin iya wa layoke omo odunu e se gan ni e se seun e se seun aba ti gbe pe bi meji pere si bayi kin fun yin lawon orin john ka ma keru die die nu ileya hello 0907239 hello eya a gbo yin lapa ibi o to ba pe eyin gbo wa aha e ka bo sori eto e kojumo o
10: ya e ku jo meta ma
4: yes sir
10: eni e mo mi dada mo ti so fun yin ni party yawo mi re
4: okay
10: o ti ni lo fun erin bayi ni san olodun lo ni ki le bóyá tí n bá lè kó tó nkó irú tó ìjẹ sọlá lẹyìn ọba ṣẹlẹ.
4: Ẹ sá wò ó.
10: Ó máa yọ ọbẹ̀ tì mí ni ọbẹ̀.
4: Wọ́n á yọ ọbẹ̀ sí nípa àwọn máa gun ipa ṣáà ni.
10: Tí máa ti ń bọ́ ọmọ bíbá yìí ó máa dìde pẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ sí mi. Mo dúpẹ́ lónìí pé a ti wà lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ọmọdé ń wá sọ́dọ̀ mi dáadáa. Àwọn ọmọdé yìí ṣe nǹkan tí wọ́n ṣe. Ọtọ ẹ òun ló kọ àwọn ọmọ yẹn lọ ó pọyìn máìlì àwọn ọmọ yẹn sí mi ni bọ létà mo pé gbàtàn ọmọ yẹn rí wọn dáadáa ewu ganan second born kò yẹ kó jáde tó pé ní sukùl tó lọ mú kó tó lọ jàn sukùl iṣu tó ṣẹlẹ gangan ni ó lọ jà ní sukùl ni kò fẹ kọ ọmọ yẹn ní education. So ìjọ tí ọrọ yẹn ṣẹlẹ ìjọ tí first born wa wọ tó wọ iron tuition ni wàhálà ẹ̀rọ ọmọ ṣẹlẹ̀ mo kì ká lọ́mọ mi wà ní kò ní wàhálà ẹ̀rọ ní ṣẹlẹ̀ tó ló dún tì mí tó dún tì mí náà tó mo fẹ́ bọ́mọ wí. So ṣẹ̀rí ẹ tó bá lórúkọ ẹni tó bá lórúkọ kì í já bẹ́ẹ̀ lọ́rọ̀ èmi àti ẹ̀ṣẹ̀ rí ní ilẹ̀ fẹ́ kó bóyá ọ̀tá máa sọ tí wọn náà lórí mídíà ni
4: látàkùn
10: fira separate kó má bàjẹ́ lọ kó má jáyé jẹ kí má jáyé orí tèmi
4: náà àbí.
10: Àwọn òbí ẹ̀ òde wọn gbígbèsè kankan gbogbo bá ṣe ṣẹjọ́ ṣùṣì tí wọn gbígbèsè sómìnira ara fún wọn lè pa wọn ti.
4: Ọlọ́run sátì ẹ̀ ṣeun tí ò la tẹ̀mí yín lọ.
10: Bẹ́ẹ̀ ni.
4: Ẹ ṣe gan. Alright sir. Bashiru Oladi Meji Esegan ni Adi Agbo Williams ẹ ṣeun àjọ wà látàárọ̀ ni. Àwọn èèyàn tí wọ́n dúró tì mí gbágbágbá ní àti ayélujára nìyẹn. Àjọrò ni láti àárọ̀ mo gbé òṣùbà kárí fún yín. Ẹ ṣe ojú òní tì yín. Láṣẹ lọ́wọ́ Ìlédùà. Ẹ má fojẹ Peter Victor Okoye Bashiru Oladi Meji Babatunde Ọláìyá Esther Adigun Adé Agbo Williams Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí Ọmọ Kúrè David Abiodun Alabi Ṣẹ́gun Arówó Ṣayé Johnson Dinobogun Ṣeyí Tán Bọ́lá Razak Olúdoyè Túnmíṣe Ara Àdúpẹ́ ni ọwọ́ yín ẹ ṣe gan ni. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí wọ́n ti bá mi láìkẹ̀ náà bákan náà àjọwà ní àti ayélujára àwọn ni I always enjoy your program Sunday Tonic Ride on Jọ́. Ẹ ṣe gan bó ti ẹ̀ jẹ́ pé ẹ fi orúkọ yín sí ṣùgbọ́n àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín. Ní báyìí ẹ kàn jẹ́ kí n gbé yín lọ sí abala orin John níwọ̀nba péré sí ẹ ní bínú mo ti ṣe ojú òpó mọ́mì wa tí ẹ pè yẹn ṣẹ́ẹ́rí pọ́n ti gbà yín níyànjú bẹ́ẹ̀ yẹn tó bá kọjú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn sí yín kẹta tó bá kọ ẹ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa ò bẹ́ẹ̀ ni ẹ mọ̀ jẹ́ kẹ́nìkan kan wá pa yín nípa àyà bẹ́ẹ̀ bá ti rí gbàdùn bẹ́ẹ̀ wò bí kò sí tó tẹ́yìn lọ́rùn ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ rí dùnú bẹ́ẹ̀ ẹ kú bẹ́ ọ̀ràn yóò tajà epo ìrajà epo dẹ̀ta àbí ẹ wo bí bẹ́ẹ̀ ò bá lọ́ọ̀fù yín ẹ rìnrìn ẹ pa pàdé tó máa lọ́ọ̀fù yín o ṣó ti yẹ yín ṣáde ọjọ́ tí òye yẹn bá yí àwọn obìnrin àtọkùnrin la tó gbọ́n fine oh love me good ẹ máa pàdé ẹnìkan ṣá tó jẹ́ pé ó ṣáà máa lọ́ọ̀fù yín ẹ̀yin náà dẹ̀ lọ́ọ̀fù ẹ̀ àbí fine ẹ lọ́ọ̀fù ẹni yìí kò appreciate ẹ fílẹ̀ náà ẹ̀yin náà máa pàdé ẹni tẹ́ máa love tó dẹ̀ máa ṣe kí ni o tó máa báyìí rọra báyìí reciprocate ẹ tó máa padà sọ́dọ̀ yín pé no I love you too mo nífẹ̀ẹ́ tó dẹ̀ máa ṣó ẹ tí ó kì í ṣe pé tẹnu ni bí life ṣe rí nìyẹn wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ báyìí o legba legba so a gbodo ma so pe a fe ku sibi kan ma ni so pe o fe ku sibi kan eyan so pe dandan ko ku sibi kan a coach Adekola Fawole, thank you so much. I really appreciate your comments tonight, Coach Adekola Fawole. Thank you so much, sir. I really appreciate you. You see, ain't see I'm playing in life, niye. Oh love me, mo love you. Oh love me, mo love you, mo. In kanta mo inibo yeti tofi jakpe mo fe agbaju walo niye. Oh love you, oh love you, oh love you, oh love you, mo. Fine. Abi, we day, we day, we know day, we know day. Fine. E won abro ma pa yan e won abro ma fun yan ni heart attack e won abro ma high blood pressure fun yan e won abro ma fi hypertension pa yan danu lori kini ko worth e yeah kaluku lo ni live lati live now so eyan bodo je ke nikan wa ma wo pon pon pin ma pa lagbaja ni pa ti ma fi lokan bale ani ma frustrate live e ti gbo yan ri ki okunrin ko ma so fun obirin be pe ma make sure pe ma frustrate live e ni oh, rishi, rishi. I'll make sure I frustrate your life. Wallahi.

kò sóhun tí ó yà ẹyin tẹ ẹni jẹ nílùú ìkíní ni lálọrin ń ṣe káró káṣọ kọ ń gbó àwọn ọfẹ olóògbé tẹ mọ lòkè ayé òun ni àbóyìn àwọn ọkùnrin ìyáyàn ni bọ ẹyin tẹ nífẹẹ gidi tẹ dúró tán tẹ ìdìfẹ yín jiná dénú tẹ jẹ ọríjínà tẹ ẹ ṣe dúpìlíkẹ agbóṣùbà kárí fún yẹn dáa bẹẹ ẹ jẹ kí yẹn kó máa lọ ẹ wo ẹ jẹ máa kángará mi díẹ díẹ àṣìṣọ àṣìṣe adémọlá àṣìṣọ ó ti wà ní agbára ó sì dúró tán ni ẹ jẹ kí n máa fi yẹn máa palẹ mọ ọpẹ pàtàkì lọgbọ ẹyìn tá a jọ ṣe sí gbogbo tó fi kàn sí ilé agbára kún ní alẹ àdé àṣẹ ẹfún wà ń bí yìí roselyn náà àwọn náà wà ń bí ó gbégẹ sí àwọn roselyn yẹn máa ń gbá wa wọn á ní roselyn ń jọ tí wọn bá tó jẹ olóòótọ àwọn náà sọ fún wọn pé fastlin fati ni wọn wọn kì í ṣe rose fati ò ní wọn wọn ṣe roselyn rose fati ni esther náà gborí wọlé kanlẹ gbọn ni bẹẹ ni àwọn tí ilé ẹkọ gíga yunifásitì ìpínlẹ ondo nù kọlọhún ọba kó bá wa tún ẹka ètò ẹkọ ṣe àyànṣelódì lónìí lọla kọlọhún kó jẹ kó ti ẹrù kún gbàgbé pátápátá ní ti bùtù ọrọ orílẹèdè nàìjíríà adégbìtẹ adúpẹ ní ọwọ yín ọdúró wande moses adúpẹ kọlá àwùjọlá ẹṣẹ felix olúgbàmí ẹṣẹ victor okoye thank you adigun àjọwà ní ẹni ní ọpẹ pàtàkì lọwọ kọmíṣánná fún ọrọ tó ní ṣe pẹlú àṣà wa àti ìrìnàjò afẹ ní ìpínlẹ ọyọ honorable wasiu adéwálé ọlátúbọsùn ẹṣẹ gan ni o ẹ pẹ fún wa dáadáa á dẹ máa rí yín bá adúpẹ ní ọwọ ọlọrun lórúkọ àgbáríjọpọ ẹgbẹ àwọn obìnrin tí à ń gbé ohun sí afẹfẹ òun náà ni agbóṣùbà rabandẹ kárí sákàtà bàbá wa ọkan lọmọ gbogbo odò àpátápátá adúpẹ lọwọ yín o olóyè jibril dọtún sanusi wípé ẹ ṣeun ẹ kú àlejò wa ẹ kú ìnáwó wa ẹ kú ìfẹ wa ẹ kú ìkẹ wa ẹ kú ìgẹ wa ẹ kú ààyò wa adúpẹ púpọ jù lọwọ yín adúpẹ náà lọwọ dádì adúpẹ ní ọwọ yín adúpẹ lọwọ bàbá wa bálẹtẹlà ẹ ní bàjẹ láṣẹ lọwọ elédùà adúpẹ lọwọ gbogbo ọmọ ẹgbẹ pátá adúpẹ bákan náà tó fìyẹn náà dúpẹ ní ọwọ ọgá wa dr evangelist ọláyínká joel ayéfẹlẹ ẹ ṣeun ọgá ẹyin náà pẹ fún wa máa rí yín bá o ẹ ní dààmú ẹ ní rẹbú ẹyin o bẹ́ẹ̀ ni a máa tẹ̀síwájú ẹgbẹ́ náà mọ̀ lọ síwájú WBF to the world by the grace of God adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba ọdẹ jẹ́ ká máa fìyẹn náà kí ẹ wípé happy birthday ọ̀làwálé ọ̀làdé púpọ̀ aka jumbo nation ní onílá bẹ́ẹ̀ ni gbogbo challenge gbogbo challenge motor park nìyẹn èèyàn bàbá tommy akínpẹ kú oríire ọjọ́ òbí torí pé gbogbo ọjọ́ keje oṣù kẹsàn-án ọdọọdún òun náà ni ọjọ́ òbí yín ló kọ àṣìṣínú àṣìṣọ àti lóko gbogbo àwa náà tí à ń gbóhùn sáfẹ́fẹ́ akínyín lóko ìkànnì splash fm 105.5 ìbàdàn akínyín ọ̀gbẹ́ni ọ̀làwálé ọ̀làdìpọ̀ aka jumbo nation gbogbo onílànà agbára gbogbo ńlá gbogbo challenge motor park ẹ̀yin bàbá ti tọ́mìnù akínyín pé ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́ẹ̀ ṣe elédùà yóò dáyín sí fún wa o kọjá ẹbí sọ́ọ̀tì máa rọkẹ̀ lórí ìsinmi aláyọ̀fún ti aṣálẹ̀ ní aago mẹ́sàn-án ní òwúrọ̀ yìí òun náà ní kẹjẹ́ ká máa pàdé lórí gbajúgbajà ètò yín ètò wa àti fún tẹ̀dọ̀rọ̀ yẹn aago mẹ́jọ náà la máa pàdé ní àkọ̀tún lágbára lọ́wọ́ ọlọ́run ẹ lóhun kan tí ẹ fẹ́ mí lérè ara yín ò gbé kankan ọkùnrin tàbí obìnrin ni yín mo ní àwọn tó máa jẹ́ kí ara yín ó ṣe kìṣkìṣkìṣ dáadáa bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní nǹkan kan tó máa fi ṣe yín lágọ̀ ara o torí pé omi àti èso òun náà ni wọ́n fi pèsè rẹ̀ 08074805574 bẹ́ẹ̀ ni láyọ̀ lámọ̀ pàdé orú láwẹ̀ mọ́ bọ́ta o ọ̀kọ̀ọ̀kan láàjì láṣẹ lọ́wọ́ elédùà love you all. Bye for now.